0: àkọ́kọ́ nìyẹn.
1: Ẹ ṣeun.
0: Bí bàbá yìí lọ ra, wọ́n à ń pe èso kan ní àpù.
1: Èso àpù.
0: Kúrò nínú àpù yìí. Kọ́ lọ wá àjòkó pọ̀ dáadáa. Kọ́ ṣàkógbẹ́. Kọ́ wá lọ. Kọ́ wá dà á sínú omi ayé. Àpè ní ọtí sinapu. Kọ́ bá ti wá fẹ́ dà á sínú ẹ̀. Kí wọ́n wo iye aago tí wọ́n fẹ́ dà á sí. Wọ́n já go kan ọ̀sán náà dà á sí. Aago kan òru ni wọn a máa bu gaasi kankan lu. Tó bá jẹ́ aago méje àárọ̀ ni wọ́n bá dà sínú ọtí náà mì sí.
1: Aago méje alẹ́.
0: Aago méje alẹ́ ni wọ́n máa lo.
1: Wọ́n
0: tẹ̀lé o.
1: Ẹ̀kú làákàyè.
0: Wọ́n wàá máa fi olóòrí yìí pa.
1: Ẹ ṣeun.
0: Pẹ̀lú ògo Ọlọ́run tí ò ní pẹ́ púpọ̀ wọn a dúpẹ́.
1: Mo dúpẹ́ o. Ẹkùn mo dúpẹ́ èyí ò ní já sọmọ o lágbára Elédùmarè o ṣe bàmí mo dúpẹ́ o ẹkùn ṣẹ́ o. Ẹ ṣe ni Mari. Ẹ ṣeun. Hello. Ọ ti da. Àgbéyẹ̀wé àwọn ọba Musa ò ní sòrò ni. Àgbéyẹ̀wé. Ànábì ọjọ́ má bínú ẹ̀yin àgbà mẹ́ta lẹ wọlé papọ̀ o. Àmì Elédùmarè.
2: Màmá nẹ̀ ẹ kú alẹ́ màmá. Àmì.
3: Àmọ̀ yìí dá. Ẹ rí ọ̀rọ̀ tí bàbá mi sáyé sọ yìí, mo fẹ́ kí lẹ́yìn díẹ̀. Ẹ rí bàbá ní pé ká máa tún padà padà sẹ́yìn. Kọ́lẹ̀ mọ́ dá wa láàmú.
1: Àmì.
3: Nígbà tí àwọn èèyàn tó fẹ́ mọ́ dá wa padà sẹ́yìn. Kọ́lẹ̀ mọ́ ara wa padà sẹ́yìn. Nítorí. Ẹ̀yin àjọ̀dá ti ju bí tá a lérò lọ. Ọlọ́mọ bá orúkọ ẹ̀mí kankan wa jẹ́ ni.
1: Ẹ̀mí Ọlọ́run.
3: Kò sáré wa. Nítorí pé àìmọye bòmítẹ́ pé èyí ó kàn dì. Tí yóò tẹ̀ ní ìwọ̀n kan pé ó lè wọ́n kàn wọ́n kàn fún àdéjẹ́ fún àyà lásán báyìí. Ọlọ́mọ borúkọ wa jẹ́.
1: Ẹ̀mí o.
3: Kò sáré wa ni. Nítorí pé àsìkò ọdún kẹta ìgbọ̀n ọpẹ́ ni. A tún fi dú ọpẹ́ ni.
1: Bẹ́ẹ̀ni
3: nǹkan tí mo kàn fún káwọn è tí àwọn èèyàn bá ti mú ọkàn báyìí wá àtiwé kìíní àtiwé kejì àti gẹta tí ó tún jáde yìí káwọn èèyàn wá mọ ní lọwọ. Àwọn mi ò tiẹ̀ ní interest láti rò pé ìwé yìí ó yẹ kó wà lọ ìtí ti ń bẹ́ẹ̀ ju ₦5,000 lọ. Ó ju ₦5,000 lọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹlòmíì wọn ò tiẹ̀ mọ́. Ọlọ́run á kúkú ṣàánú wa.
1: Mo ti
3: gbàgbọ́ wa ni pé a ti ń dúpẹ́ báyìí. Ẹnu ọpẹ ò ní kan.
1: Àmì Elédùmarè.
3: Ẹnu ọpẹ tí inú ò ní kan.
1: Okun ìyá wa.
3: Ọlọ́run wà ní jẹ́ kó bàjẹ́.
1: A ṣe Elédùmarè.
3: Àpárá lọ́wọ́ Ọlọ́run.
1: Ẹ ṣe mo dúpẹ́ gan.
3: Ọlọ́run sì ní dojú sí wa.
1: Mo dúpẹ́ o.
3: Ìyá tí wọ́n sọ wípé ọmọ àwọn pé àyà rẹ̀ máa ń dáhùn. Kí wọ́n lọ wá ẹdun ara.
1: Ẹdun ara.
3: Bẹ́ẹ̀ni tó bá ti wá rí ẹdun ara yìí kí wọ́n fọ̀ díẹ̀ bẹ̀. Kọ́ wá lọ kúkún ètò tó bá fẹ́ kún bẹ́ẹ̀ kọ́ jùlọ epo pupa kọ́mọ fún mi.
1: Kò wá la
3: lókè.
1: Ṣé mo
3: dúpẹ́. Lẹ́yìn ètò nǹkan kábà tó kún ránṣẹ́ á kún ránṣẹ́ kí ìwé wo lè kún dáadáa.
1: Mo dúpẹ́. Okun ìyá mi kò ní bàjẹ́ o. Ẹ ṣé o. Hello. Olúwa ló yé o.
4: Àmọ̀ fún àìsàn.
1: Ẹ máa ṣe ń bá mi.
4: Àgbèsè lásán orúkọ mi ni Alhaji Ramani Ọlọ́nṣọ́lù.
1: Tí yóò ní bàjẹ́ sà.
4: Àkọ́kọ́ lórí ọ̀rọ̀ tí àwọn àgbààgbà ti sọ nípa àgbẹ̀ yẹn. Ìmọ̀ràn máa kékeré tèmi ọ̀bà mú wa ni pé ẹnì iṣẹ́ ta bá ti fi sílẹ̀ tí ẹnìkan bá tún ti padà béèrè ká sọ ohun tó kọ́ lọ ra ìwé ni.
1: Ká dáa padà sínú ìwé.
4: Táwa tó ti ń sọ fún wọn yóò mọ̀ wọn lára torí pé ẹlòmíì ikú ni ọkàn fẹ́ jókòó kọ́ máa ṣe pa àti ẹ̀ lọ ni. Kọ́ bá ti lọ ra ìwé yóò bá nù ìwé.
1: Ẹ ṣeun.
4: Ìwé báyìí ni. Lórí iṣẹ́ tí ìyá tó ní àyọmọ àwọn máa ń jáun tí ìyá mi fi lẹ̀ ní sí. Ẹjẹ́ mi ò fi kíntínní kan lẹ̀.
1: Ẹ fi kun.
4: Òkúta èrò.
1: Òkúta
4: kéékèèké tí máa wà nílẹ̀ táwọn pè ní òkúta èrò. Ibi tí a bá ń tẹ̀lọ tẹ̀bọ̀ ni kí wọ́n ti lọ wá kékeré kan fún wọn mú. Tó bá sọ pin ọmọ àtàrí mẹ́sàn-án tó bá sọ obìnrin ọmọ àtàrí méje wọ́n sì sọ ọkàn àyà rẹ̀. Wọ́n sì ọkàn àyà rẹ̀.
1: Wọ́n lọ òkúta yẹn àbí.
4: Bẹ́ẹ̀ ni pẹ̀lú ọmọ àtàrí mẹ́sàn-án àyà rẹ̀ báyìí wọ́n sì ní mẹ́sàn-án àníwí rẹ̀ báyìí wọ́n sì lọ sóòrò sẹ́yìn mẹ́sàn-án tí wọ́n ti fi ra àyà wọn fi ra orí náà àpótí ara sẹ́yìn ni wọ́n rà á. Wọ́n gbọ́dọ̀ rà wá síwájú. Wọ́n fún ní àyà rẹ̀ tún já mọ́ láyé.
1: Àyà rẹ̀ ò tún já mọ́.
4: Lágbára Ọlọ́run.
1: Kò sì jù báyìí náà lọ.
4: bẹẹni
1: odupe
4: ọmọ keji ti ọmọ kekere ti ya eni awon lala pe n fe
1: ko ba ti kogun odun ohun o ku
4: oni ku kankan
1: agbara
4: ọlọrun
1: ni ase o ko ma deru baba
4: ori jinisa ko to ba wu nbe ko wa jinisa ona meta ko to ba wu nbe ki won tu ta ba ti tu ori jinisa ona meta yin ti won ko suna agbara ti won jo pelu oko atari kan ọkọ atari to ba ku eyan gboro je iwo eyan gboro lo mo won lo bo male ni ba gbe nikan o pada ni lori o tọba ti wa ju mo tan won mu die
1: ọkọ atari eyo kan ni won ayo kuro nu odidi atari hello ye shedao aji ramon lo n sugo edapun e pe pada ni o ṣele ko ni won so labo ma ni da wa lale ah idakun mo nbo so kan ti wa me na ni ah ma ro gura le hello
5: ah ma ga
1: o o gaju ah nkan ma se o
5: sinu aye yi ne
1: ah o su yan ko luwa o ṣanu wa ni sajo ni ranran
5: eyin wa oro ori de
1: ah to
5: ele mi je dara po mu wa loni mi
1: iru ọjà ni wọn sì ń gbọ tí wọn fi ń bá wa nájà.
5: wọn àti gbé kalẹ̀ fún náà ni wò sàn wọn gbọ́ ló wọ́n gbé kalẹ̀ fún náà nìyẹn.
1: àdúpẹ́.
5: onílàṣírí ọ̀la gbogbo wa ò ní kóró.
1: ẹṣẹ́ o ẹṣẹ́ o.
5: ọlájì oṣù wa ń gbà tí àwọn tí wọ́n forí ọ̀fẹ́ iléeṣẹ́ rédíò lẹ̀ wọ́n tilẹ̀ fún wa láǹfààní. wọn náà máa ṣe yàgbọ́n bá kánú ayé.
1: ọyà
5: ẹnìkan
1: wà ń
5: juwe àgbà bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. àbí o. ara yóò pọ̀ wá dà.
1: kí ló dé kò yé mi wọ́n tún ní kọ̀ọ̀kan lẹ̀ bíi mẹ́ẹ̀ẹ́dógún márùn-ún péré ni wọ́n rántí nú ẹ̀ orí tún fọ́ wọn nínú ọpọlọ ìmọ̀ orí tún lọ fọ́ yẹn nú ọpọlọ.
5: ọmọ ṣeun.
1: ọgá.
5: ewé rinrin.
1: ewé rinrin.
5: ní alọ́mbánikẹ́ yẹn ajé àwọn àkórí bí ó gbé pọ̀. bàbá tí ń gun ká máa fẹ bí ògì ká máa dá mi ẹ síbì kan. tómi ní bí tókè bọ́tù wọ́tà kan. yọ síbì kan láfífi. tọ́bí ọjọ́ kedeke ọtí màtínà ni. yọ lajì síbí lèyìn ọ́fíìsì. síbì kan láàárọ̀.
1: síbì kan lálẹ́.
5: gbogbo ara ń ta mí kò yé mi mọ́. gbogbo pátá yóò tún máa fa dóńgé ẹ̀kọ́ mẹ́.
1: yóò clé àìdá nù.
5: àwọn oníṣòro kìkan kí wọ́n ó lò. ọjà rẹ̀ ti ọ̀tẹ̀ ẹ̀sẹ̀ kan fún alábọ̀.
1: mo dúpẹ́.
5: má lọ omi odò tí ń ṣàn. omi odò tí ń ṣàn. ọba jẹ́ kẹ́ẹ̀gì tó lè palábárí. ògbó òtún yọ síbí méjìlá lọ sí. tọ́ba jẹ́ fọ́ọ̀lì talabárí. ògbó òtún yọ síbí mẹ́rin láàlọ́
1: sí. láàlọ́ ládà sínú ẹ̀.
5: gbogbo àwọn tí sóòkì tí wọ́n ti fẹ́rẹ̀ díẹ̀ díẹ̀. òde wọn dìde ohun tí wọ́n máa lò ní. gáàsì kan láàárọ̀ ìkan lọ́sẹ̀ ìkan lálẹ́ ẹ rí i pé òdodo ńlá ti ń ṣàmì òun. ẹ rí pé òun nídìíwọ pé òun ẹ̀jẹ̀ òṣèǹ dídì kan omi ọ̀ṣẹ̀ dídì kan gbogbo orí kẹ́jì òde ẹ̀jẹ̀ ó sì máa débẹ̀.
1: ẹ̀jẹ̀ ó padà débẹ̀.
5: agbára ọlọ́run.
1: fúnbà mi mo dúpẹ́. ṣé màá ń fìkà kún ṣé màá ń fìkà kún mú kan sí o tó lọ ṣé màá ń fìkà kún.
5: ẹ̀jẹ̀ àgbọ̀.
1: ẹ àwọn bàbá yín tí obìnrin bá bímọ tán tẹ̀sẹ̀ rẹ̀ bá wú kí lè máa lò fún.
5: a máa sọ.
1: káàbọ̀.
6: káàsù pèdèpèdè.
1: káàbọ̀ o káàbọ̀ o káàbọ̀ o lórí ọ̀dọ́ káfàtà.
6: agbọmọlá káfàtà.
7: olórí ọdọ tiwa.
6: mi gbọ́.
7: olórí ọdọ tiwa mílíkì ọmọ ìgbọ́ rẹ ni.
6: olórí odò. ọmọbìnrin mi bá jẹ wá lóru yìí.
1: ọmọ màrìwò oyè ọjà rẹ má jòdá wa dúró.
6: mi ò bá jẹ wá lóru
1: yìí. ẹ ṣe wọn jà.
7: àmì ó ń kí yín ni bàbá àmì ó ń kí yín ni.
1: Aki Olorun.
8: Ẹ kúun látàárọ̀.
1: Ẹ ṣeun bàbá mi.
8: Adániwáyò ní jẹ́ kó sún, kò ní jẹ́ kó rẹ̀yìn.
1: Àmì Elédùmarè.
8: Ẹ wọ́n ní ẹ̀fún ò ní mú tọ́nà tọ́nà kó máa tọ́nà. Ẹ̀fà yóò ní mú ìtayà tó mọ̀.
1: Àmì Elédùmarè wẹ́ ṣeun.
8: Ẹ oṣù tá wá bọ́ sí oṣù ayọ̀ oṣù ni ló máa jẹ́ fún
1: ọpẹ́ láṣẹ.
8: Àní kú sọ́nà bíi fín, àní parẹ́ bíi fín.
1: Àmì Elédùmarè.
8: Àga mọ́ tó ti ga, àlà mọ́ tó ti là, àní parẹ́ mọ́ tí ó parẹ́, àní nù mọ́ tí ó nù. Láfúlẹ̀ olórí ẹ̀dọ̀ kápátá.
1: Ẹ ṣeun.
8: Ẹyin tó wà ń bẹ yẹn ẹ rán mi létí. Àti ìrìn àjò.
1: Iṣẹ́ yín kan tiẹ̀ wà ń bẹ̀ tẹ́nìkan ń béèrè pé kẹ́ ẹ ṣàlàyé mi kan rántí ìbéèrè yẹn mọ́ ni. Ọ̀ya ẹ̀ bá wọn ka. Ẹ wọ́n béèrè iṣẹ́
7: kan. Ẹnìkan ní kòkòrò ìka ẹsẹ̀.
1: Ẹ pé kòkòrò tó máa ń.
7: Obìnrin ok wọ́n ti ṣe yẹn pẹ̀lú ok.
1: Kà ṣe.
7: Ẹni tí ó rọ lápá àtẹ̀sẹ̀ wọ́n ti ṣe yẹn. Ogún òru. Ṣáwọn ló ní.
1: Àwọn kọ.
7: Ok ẹ̀dà.
1: N gbọ́ ẹ̀dà ń kọ́.
8: Fi àtògbò òdu náà bí.
7: Bẹ́ẹ̀ni.
1: Ṣẹ́yìn kan tiẹ̀ wà lọ́wọ́ ọ̀sàlẹ̀ àìdé bẹ́ẹ̀ ni. Ṣẹ́yìn kan wà lọ́wọ́ ọ̀sàlẹ̀.
7: Ẹni tí ó bímọ tán tí ẹsẹ̀ ń wú.
1: Àti wọ́n ti bá a dáhùn yun, wọ́n ti láti.
7: Ẹni tí ara rẹ̀ ń gbóná. Tí kòkòrò oorun sùn. Ẹni tí kòkòrò mú tí tó mu ọtí rẹ̀.
1: Kòkòrò mú ọtí? Yóò yó. Ẹ ti yà máa riwo ní ìyé ègún náà ni.
7: Ẹni tí kò lè dìde láti 2023.
8: Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti jẹ́.
1: Ṣé ìkọ̀ iṣẹ́ wọn kan wà nílẹ̀ mẹ́rin?
7: Ẹni tí ń lálà ìbálòpọ̀.
1: Ìyẹn tó kọ́. Iṣẹ́ àwọn kan wà
7: ní. Ẹni tí ẹsẹ̀ òsì ń dùn.
1: Àwọn tó kọ́ ìkẹyọ̀ kan. Iṣẹ́ àwọn kan wà tán béèrè tí mo ti ń wò pé ẹni ẹni kan ṣàlàyé ẹ̀ fún wọn. Àwọn náà wọ́n fi iṣẹ́ yẹn lẹ̀tẹ́lẹ̀.
7: Lẹ́yìn 30 years dápa 40 years dápa lókun
1: lẹ́yìn. Ọ̀dà ọya bàbá ọya.
8: Ẹ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi tí oníṣìbálò ẹ̀ṣẹ́ ọkùnrin náà bó bẹ̀rẹ̀.
1: Wọn ò tiẹ̀ wá ń na.
7: Wọn identify ẹ̀.
8: Tó bá jẹ́ pé a kò oríṣi àti tọkùn àti tóbìnrin a tọ gbogbo ẹ̀ tó bá jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n dìmú. Tó bá ṣe pé ọkùnrin ló bá ní ìbáṣepọ̀ ojú ọ̀run. Kọ́ lọ wá owó ẹyọ eléyìí tí ò lu méjì. Ẹyọ àtàrí owó ẹyọ méjì. Ọwọ́ amúwọ́ àtàrí ẹyọ kan wọ́n máa fọ́ ọ̀tẹ̀ wọnú owó ẹyọ yẹn tá wọlé sí lára. Àtàrí ẹyọ kejì náà wọ́n á tún kì bọ̀ nú owó ẹyọ kejì. A wá lọ lọ́tọ̀ọ̀tọ̀. Tó bá jẹ́ pé ọkùnrin ni ibi tí nǹkan ọmọkùnrin ẹ̀ bá gùnlé níbi ìtàn ẹ̀. Wọ́n á sí gbẹ́rẹ́ mẹ́sàn-án sí i. Wọ́n á ti ẹ̀bùn ẹ̀lákọ̀ọ́kọ́ wọ́n á sì kú. Ẹgbẹ́ kejì náà wọ́n á tún sí gbẹ́rẹ́ ibi tí nǹkan ọmọkùnrin ẹ̀ bá gùnlé. Wọ́n á fi nǹkan ọmọkùnrin ẹ̀hàn kí náà bu ẹ̀ wọ́n á fi pa. Fún ti tọkùnrin ni ẹ̀. Tó bá wá ṣe pé obìnrin ni ewé kan wà tó ń pèlè ewé rẹ̀ kúrẹ́kù. Wọ́n á lọ wọ ewé ẹ̀ ìbàjẹ́ tútù ìbàjẹ́ gbígbẹ́ lọ́ba rí kò ṣe eléyìí tí ó dáńbẹ̀. Àwa mú ìkànnà ẹsẹ̀ méjèèjì àtọwọ́ méjèèjì wọn age pẹ̀lú ẹ̀yọ àtàrí méje. Tó a wá lọ gbogbo ẹ̀ papọ̀ tàbí kí wọ́n jó eléyìí tó bá rọ̀ wọ́n nú níbẹ̀. Ẹ tó bá yẹ kí wọ́n bá fẹ́ lọ ni ìkànnà oríkèé ṣòro fún wọn láti lọ kí wọ́n jó. Tó gbogbo oríkèéríkèé ara obìnrin yẹn wọ́n á fi sí gẹ́rẹ́ mẹ́ta sí àwọn àti méje sí orí obìnrin yẹn. Tó abala méjèèjì nìyẹn. Ẹni tó sọ pé ó bímọ tó ẹsẹ̀ ń wú. Kí wọ́n lọ wá ewé ńlá méjèèjì. Tó kí wọ́n ṣe é. Tó bá ti wá jiná kí wọ́n wá ewé yẹn kúrò nínú omi yẹn. Kọ́ yẹ kó tutù díẹ̀. Kọ́ wá bu iyọ̀ sí i. Kọ́ a máa ti ẹsẹ̀ méjèèjì bọnú omi yẹn. Tó bí yẹn ṣe jẹ́ nìyẹn.
9: Ó ti ẹ ṣeun.
8: Ẹ̀sẹ̀ wo ló tún.
7: Ó ní ẹni tí ara rẹ̀ ń gbóná tí kò rọrùn sùn.
8: Tó bá rí bẹ́ẹ̀ ẹni tí ara rẹ̀ ń gbóná tí kò rọrùn sùn ẹ̀. Ọ̀nà méjì nìyẹn náà pín sí ọ̀tọ̀ lára gbígbóná ọ̀tọ̀ lẹ́yìn tí ò rọrùn sùn gbogbo ó ti kọlu ra wọn. Omi gbóná ti dàpọ̀ mọ́ tútù.
9: Wọnú ara wọn máa.
8: Tó kí wọ́n lọ wá ewé rínrin. Pẹ̀lú ewé pín. Tí wọ́n lọ ewé àti ewé àtò kó jẹ́ mẹ́ta tí wọ́n lọ mẹ́ta papọ̀ tí wọ́n kù pẹ̀lú òòrì kó máa fi pa ara. Fún ìsìn tí òórùn sùn lọ́ba kan náà ewé pín àti ewé gírọ́fà àti ewé
10: wá ẹ̀sùn pé wá má lọ.
1: Hello, sir. Omo ba Musa e ma binu mo ri pe tin pe ti pe gan. Adupe.
10: Lori Anthony Omo arin Omo aka.
1: Eh eh.
10: Ka ma won le.
1: Beni.
7: Ti kokoro mu ni arin Omo ika ese.
10: Mo lo atale funfun.
1: Atale funfun.
10: Atale funfun.
1: Mm.
10: Albosa ayu.
1: Albosa ayu di meji. Ewe ti irin ohun ni keta
10: ati so ti ni yo ta kan fo
1: eh
10: na fo rugo
1: kan fo rugo do
10: alwo ta hayu ye
1: mm
10: ati ya ta le fun fun yi
1: mm
10: ati ewe ti irin
1: mm
10: ati kan fo rugo do
1: mm
10: papo.
1: bi oju kokoro
11: eni kokoro ena lo ma tan ni kokoro so ki gugu ara
1: eh eh won bi ona bi merin to ti mu
11: to ma fi we to ma fo sinu mi ogi o ma mu
1: eh ko ma fo sinu mi ogi
11: eni o ma gbe mu
1: o le patinu
11: to wa ti keji re o ni eni to ni ni gugu ara awon di kaluwo
1: nuluwo be lowo badi ai kasa aye baje o amona tete ba aye daru o amona tete ba ta lo wa nbe
12: ah hello assalamu alaikum
1: alaikum salam
12: e karo
1: e karo
12: e da pin mo fe mi na fe so aye mi
1: o ti wa lo
12: ah
1: eya wa akoko ti lo fat awon e to wa le gan la fe gbin ejo ka yen ejo ko le tan be on ba mo se dakun te ba lanfani ah won ti pe pada e dakun iya wa e ko da ko je ko dijo mejo aju je mejo hello
13: eh ti awa ti re gun mo lo o jo
1: egun malu
13: mo lo o jo ko ni ya wa egun ko sinu ape o ko sinu na gaga
1: eh eh
13: ki o fi ki to ba ti wa ju wa ese wa gun mo lo won a lo yiri ma
1: okay
13: won ma fi fo e ko mo se wa ri oro lori oro ogun oru ti a ba n so pe e je n ju bayi e ma je ka se bẹyẹn na but e ja o lọ́nà ó láwọn kankan tí mi fẹ́ fi júwe kankan lórí ọ̀rọ̀ ògún oru lórí afẹ́fẹ́ ó ní ẹlẹ́ẹ̀kẹta àbẹ̀ ní ti ẹni tó ní àwọn ẹlẹ́kọ̀ọ́ fún mi láwọn mọ́ lọ gbèsè àwọn kọ́ ẹ̀kún tó ti dáhùn.
1: Kí lẹ fẹ́ ká fún yín?
13: Nínú àwọn tó ṣẹ́kù
1: ẹ̀kọ́
13: àwọn tó ti sọ̀rọ̀ yìí
1: lórí ọ̀rọ̀ ògún oru lórí ọ̀rọ̀ kan ti lọ kan ṣe ah ewo gbe kini se ti ogbon ta wi mani
13: ara wa ji won
1: ah ah
14: won ti soro ogbo oru
1: eh eh won ti soro aso npa ida okay
14: so
1: e o lo kan
14: ti kokoro mu
1: won ti so tan sin eti tun ni
14: mu ti to mu ti re
1: ah okay so mi e so
14: en ti kokoro mu ti
1: eh
14: so na ko ta
1: wa kokoro mu ti e so mi eh ah ikan se
14: ani ti ko le dide lati 2023
13: eh se ri lori oro ti en ten yo le gba pa
1: eh
13: eh yala en to ba ti satisfy pe apa awon fe ro abesi awon fe ro abi to ti oro won lo wa oju eyele eh we're in keje mo so atari won wa lo we're in keje won lo atari o ma wa get the same quantity won ni lo papo ototo ni won lo won wa se ko je iwon kan na ya pere ga ma lo yiri ni ni je won mo din won wa lo atari na ba kan na won se wa da po mara won kẹrí àwọn joint ibi tí ó rọrùn ká sọ pé apá láti bí ìjìká wọn ó sì gbẹrẹ mẹta bẹ ibi ìgbìnpá ibi ìjìká báyìí
1: wọn ó sì mẹta mí náà bẹ
13: wọn ó sì mẹta ọmọ owó mẹta bẹẹ náà wọn ó sì ibi ìbìdí ibi igun tán wọn ó sì ibi orúkún ọrùn ẹsẹ wọn ó sì sinmi pẹlú ògbólọwọ ọlọrun ọwọ òun ó sì yí wá padà tó ti fẹ rọrùn
1: yóò mókun padà tí ó ṣe gbá tébù tẹnísì.
13: ṣé wàá rí mọ̀mọ́ kan ní àwọn òye dádì dé bí wọ́n ní isan fa àwọn so ìjà sáyẹ̀sọ̀ yìí kí wọ́n lọ sí kíní orí pẹ́nápù àti ewé ẹ̀yọ́ olóbi fomi ìdòsí tí wọ́n máa mú
1: lóògùn
13: lọ́wọ́ ọlọ́run olùsáàrù wọn ó dìde.
1: ẹ ṣeun ẹni tí òró orun sùn ń kọ́ káfí yẹn kásẹ̀ rẹ̀ ńlẹ̀.
13: ẹni tí òró orun sùn ẹni kí wọ́n lọ wá ewú ọ̀la ewé egbó wọn atúmọ̀ pèsè ewé stone gold tí lọ wá ewé asọfẹ yeje.
1: Asọfẹ yeje.
13: Àti èso asọfẹ yeje.
1: Ẹ̀hẹ̀n.
13: Wọ́n lọ àwọn nǹkan yìí sí powder. Tí wọ́n bá ti lọ sí powder, tí wọ́n ra mọ́ mú díẹ̀, ó lè ra fi sórí ahọ́n, kó fomi sàn lọ. Àbí kó fi ògì, kó fi lò. Pẹ̀lú ìyọ̀nda Ọlọ́run, wọ́n mọ sùn bí ọmọdé ni.
1: Tí yóò ní bàjẹ́ mo dúpẹ́ ànábì ọjọ́ èyí ò ní já símọ lágbára lọ́wọ́ elédùmarè ó gbẹ̀yìn àgbàgbà mo dúpẹ́ ẹja gbéra eléyà ẹja fàyín péré ago nípa ti nọ́mbà àti ìwé.
15: gbogbo
1: ẹ̀yin tó kùn ta láǹfààní àti ẹ̀dákùn ẹ̀ má bínú ìṣẹ̀dá ò ní ṣe léyìí láṣìmọ̀ fún gbogbo wa. Àwọn àfihàn dágbére padà bọ̀ wá sílé wẹ́rẹ́dì wẹ́rẹ́ ṣùgbọ́n ká tó lọ jẹ́ kẹ́yìn yára fi àwọn nọ́mbà wá síta. Ìwé táwọn àgbàlagbà ń ròyìn nípa rẹ̀ Yorùbá bọ̀ nínú ọ̀rọ̀ wọn ní tegun ẹ̀ ní bámọ̀ ọjọ́ ara máa ń yẹ àtọ́kùn. Àwọn àgbà ló ṣèwé wọ́n sì mọ ohun tí wọ́n ṣe síbẹ̀ lọ́kàn wọn fi balẹ̀. Gbìyànjú kí wọ́n náà ní ìṣúra tiẹ̀. Mo bá déwájú iléeṣẹ́ wa ní Kànnì wà ní Àyínlágelu FM. Fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ Ìbàdàn níbikíbi sárepo òde challenge nídìí odò ní challenge láti bẹ̀ ni kò sọ fọlọ́kadà pé iléeṣẹ́ Lágelu ló ń lọ. Àrà tó bá ti déwájú iléeṣẹ́ wa wọ́n bá wọn security yẹn tó bá lẹ́nu géètì sọ̀rọ̀ ìwé ìrìn àjò ẹ̀dá ló bá wa ọ̀kadà tó gbé wáyé náà ni ó gbé padà lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n da ẹ lóhùn. Wọ́n á jáwò fáwọn tọ́nà wọn bájì tó fẹ́ pè sórí àgbo. Yàyàrá ká pa àwọn nọ́mbà bíi mẹ́ta kan síta tẹ̀lé pèsè tẹ bá fẹ́ ra ìwé. Àkọ́kọ́ nú àwọn nọ́mbà ọ̀hún rèé. 08054187981. Ẹlẹ́ẹ̀kejì rèé o. 08055471669 ẹlẹ́ẹ̀kẹta rèé.
16: 09133213057 09133213057.
1: Àwọn nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta WhatsApp line ni wọ́n. Ẹ lè send message wọn ní WhatsApp àbí SMS àbí tilẹ̀ bá mọ ẹ lè pè wọ́n. Àbí ohun tó mọ̀ sọ òye ohunkóhun tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìwé ẹ béèrè lọ́wọ́ wọn. Ṣé bí mi ti kára mi sọ̀rọ̀? Nọmba ti mo ti kalara 08027952348 Man so appreciate the WhatsApp message. Wala voice note abi ko je message ni WhatsApp. I appreciate pupọ. Kí dúpẹ́ bí táwọn ará máa lọ wẹ́rẹ́dì wẹ́rẹ́dì tá a bàdé fún títò ní rèé. Ẹ̀yà kàlùkù dárúkọ rẹ̀ hẹ̀jálò hẹ̀jálò hẹ̀jálò hẹ̀jálò hẹ̀jálò. Ọ̀yà ọ̀yà ọ̀yà àbótí.
17: Àrúkọ tèmi ka yí padà. Àjẹríkẹ́ náà lorúkọ mi. Ìpàdé mi àti àjọ méjì la jọ máa pàdé láyọ̀ àti àlàáfíà.
1: Ẹ ṣe Èdèmàrè o, ti dábàá. Ẹ̀yà.
18: Ẹ ṣe àdúpẹ́. Èmi ọmọ yín náà ni àbúrò yín olólùfẹ́ yín Ramses ta ló gbọ́n ẹ pàdé wa lọ́jọ́ mẹ́jọ.
19: Jíjẹ́ ránjọ́ tó máa pàdé ara wa ẹni náà ń bá wa lọ́mọ wọn lórílẹ̀ ara wa mo tọ́dọ̀ lóko tó ń jọ wá sí lóko ọba mi tó máa ń sẹ́lùmọ́ dání ó dàbọ̀.
1: Lókùn ọ̀nà àwọn àtijọ́ lórúkọ tèmi jẹ́ ariwo díjẹ́ mẹ́jọ lágbàrí ilé ni màrí ọjọ́ mẹ́jọ ń ká máa fẹ̀kún pàdé o láṣẹ ẹlẹ́dùnmáyé tó bá rí jọmọjọ ní máa kéde ọjọ́ tí àyájọ́ ọjọ́ ìrìn àjò ẹ̀dá ayẹyẹ ọdún kẹta rẹ̀ déètì yẹn gan máa announce officially lọ́jọ́ mẹ́jọ lágbàrí ilé ni màrí ẹgbàmí ayọ̀dẹ́lẹ́ ẹ̀kọ́ àṣeyọrí o eléyìí kí ogun dípò ẹ̀kọ́ àṣeyege gbẹ̀yìn àdúgbò pátápátá múlẹ̀ ọmọ anífowó ṣe àmì náà dá ńlá ọmọtọ́lá ni mo yin olúwa gbẹ̀yìn àdúgbò pátá mo dúpẹ́ lọ́wọ́ yín ní àgbàgbà tẹ bá wa di òkú mú olúwa bá ń lò fáwọn yẹn nú ayé àdúgbò ẹ̀kọ́ àṣeyege o ani dolori leyin ara wa ani fero wa somo elomi ani tugun bonu ogun ani tu ide bonu ide iye abade laye iye abatu loke ipe dare wa yo bo wa tulu de orun iye abasi denu aye seda o de lo de orun lohun be lo lagbare ledumare o se ti oni beni kokan wa lapo akinda po lajo sise ori re oni burunu aye o e se mo dupe odijo mejo lagbare ledumare titi igba na e ma fayo ati tun e ma fi salaafia kaiko ka fi degbe odijo mejo.

njẹ ka tun ma kira ku dide asiko yi gbogbo bi kibita to tin lanfani ati ma gbo wa kaakiri agba nla aye anki kabo sori eto yin eto oba eto eto lalu barikale ta pe ni alaye islam alaye islam la pe to yi eto ni alaye islam ni kan omo lu abi Splash FM 105.5 ile ta wa nile funfun balawo felele nile ibadan la tu fin kira wa ku dide asiko yi la fin kira wa kabo sori eto akotun eto iye fun ti taro toni ile ta pe ni alaye islam alaye islam la pe ibi lati ma nlanfani ati salaye gbo nkan to ba ru wa loju nu islam pata yala nkan ta ti gbori abi nkan ta ti eti gbori la ro toni a tun salaye fun wa bi idinallah aki gbo muslimi ka kiri agba nla aye wipe a ku ola jimo toni yo ba wa laye yo ba wa laye jimọ to ni ko wa ni je kan to ku ninu aye wa ni fi jimọ to ni a ni fi dagbere faye bi aki la hawla wala quwwata illa billah jimọ to ni ojo keji ninu osu kewo odun 2026 eleyi to se dede ojo kokan le logun ninu osu kerin Rabiul Thani hijira 1448 ọpọlọpọ rẹ lọ ń jáṣe ló pẹ́pẹ́ ká mọ̀ fi jímọ̀ tó ní ká mọ̀ fi dágbére fáyé àkìlà ọlọ́wọ́lá kú wọ́tá ilẹ̀ abẹ́lá àwọn ọ̀gá wa tí wọ́n jó lóòótọ́ ètò yìí ọ̀gá wa tún dé ọláwúwo kò ní bàjẹ́ fún yín láéláé iwájú iwájú lẹ́mọ̀ lọ ẹ̀ ní padà sẹ́yìn pẹ̀lú gba àwọn ọ̀gá lọ́gàá tán wà ní iléeṣẹ́ alálùbáríkà yìí gbọdí jẹ ìran àdéhùn ìran wàhálà kò ní tọ sí yín láéláé iwájú iwájú lẹmọ lọbẹ àkìlà haúlà wàlà kú wọta ilẹ abẹlá àlàyé ẹsìn islam abala mẹta ló pín sí abala àkọkọ lórí ètò yìí ni abala tá a pè ní abala wá sí ọrọ ọlọrun níta tí wọn ń ṣàlàyé ọrọ ọlọrun fún wa ṣe mọ̀ pé olùgbàgbé lọ́lọ́run pè wá ọ̀fìnì ẹ̀mọ̀ rárá yín létí ìrántí yẹn la máa ń mú wa lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ fún wa wọ́n sọ pé kò sí nǹkan tá a gbọ́ rínú ọ̀rọ̀ ọlọ́run kí là àti ìgbọ́ rínú wá sí ẹnu bá náà fẹ́ sọ nǹkan táwọn èèyàn ò gbọ́ rí bí ó fẹ́ sọ nǹkan tí ò sí inú àlùkùránì àbí inú kìtàbù súnà ṣùgbọ́n a ti gbọ́ rí yóò ti pẹ́ ni a ti wá gbàgbé la fi ran létí wá sí ọ̀rọ̀ ọlọ́run abalẹ lẹẹkejì ni abala eléyìí tá a pè ní ọrọ ànábì sallallahu alaihi wasallam hadith ọrọ ànábì ni òun labalẹ lẹẹkejì tá a ti máa ń sọ ọrọ tó dùn ọrọ tó lálùbáríkà ọrọ tó kọ́ni lọ́gbọ́n tó kọ́ni lẹ́kọ̀ọ́ tá a máa ń sọ̀rọ̀ nípa ọrọ ànábì wa muhammad sallallahu alaihi wasallam abalẹ lẹẹkẹta abala tá a pè ní abala adua eléyìí la máa fi so lẹnu sọ pé ọrọ wa ń fàdúà pàápàá jùlọ ní nàìjíríà ọ̀rọ̀ wa fàdúà jásí pé àdúà nìkan lè ṣe agbára ò lè ṣe ògùn ò lè ṣe àfi ká ṣàdúà fún orílẹ̀-èdè wa nàìjíríà ká sì ṣàdúà fún orí ara wa náà abala mẹ́ta tètò ìpín sí nìyẹn lọ́lápọ̀ akíndàpọ̀ olówó àlójúṣẹ́ fún sítáà tá a wà yìí kí ni kẹ́ máa láǹfààní àti máa gbẹ́ wa káàkiri àgbà ńlá ayé yóò dáa kò ní bàjẹ́ inshallah rahman tó bá rí bẹ́ẹ̀ ojú òpó yẹn rí bákan lónìí ẹ̀ní láǹfààní àti wà lórí facebook àfi kẹ́ máa gbẹ́ wa bẹ́ ṣe ń gbẹ́ wa yìí náà ni yóò dáa kò ní bàjẹ́ inshallah tó bá wá rí bẹ́ẹ̀ a ní pẹ́ wọnú ètò nísànsán ìgbélé tá a gbé wá ìyẹn láàárọ̀ tòní a da ogbo ẹ̀ papọ̀ ni àti wá sí ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì gbogbo ẹ̀ náà máa jáde nínú gbogbo ta gbé wá láàárọ̀ tòní bí ta bá wò ó láyàjọ́ ọjọ́ àná ìyẹn
ọjọ́ kínní oṣù kẹwàá ọdún 2026 ta wà yìí. Mọ́já gbé òsíbẹ̀ káàkiri àgbáńlá káàkiri Nàìjíríà. Ó là ń ṣàjọyọ̀. Ó dà ta wà ń nọlùdé. Ta bá ń sọ̀rọ̀ nípa Independence Day. Ọjọ́ tí Nàìjíríà gbòmìnira. A pé 66 years. Ọdún mẹ́rìndínláàdọ́rin. Ọdún mẹ́rìndínláàdọ́rin 66 years. Ṣé rí pé Nàìjíríà ti dàgbà? 66 years. Òun la pé lókè pẹ̀. Tí Nàìjíríà gbòmìnira. Kí náà ń pè lómìnira gan? Gbogbo ẹ̀ lágbọ́ láàárọ̀ tòní. Kó tó di pé Nàìjíríà gbòmìnira. Báwo ni a ṣe ń lo ayé yìí gan? Báwo la Nàìjíríà ṣe wà sí? Bàtà gbòmìnira tán. Báwo ló ṣe wà sí? A gbogbo ẹ̀ wò láàárọ̀ ìṣe ọlọ́ramọ́. Àwa ní pẹ́. Ilé ta fi wọnú ètò yẹn ní sànsán. Kálíbà ṣe kíni. Kálíbà àyànnáná ẹ̀ ní kọ̀ọ̀kan ìjèèjì. Ìyẹn láàárọ̀ tòní. Ẹ̀sìn mọ́gbà yìí pé ta bá ti ń ṣàlàyé. A mọ̀ sí ní àlàáfíà bọ̀ bí okun ṣòkòtò ni. Ẹ̀yin tẹ̀ ń láǹfààní àti máa gbé wa káàkiri àgbáńlá ayé. Ẹ bá wa dá sétò láàárọ̀ tòní. Pàápàá jùlọ inú mi ò bá dùn ta bá rí àwọn àgbàlagbà tó ń gbọ́ wa. Tó yẹ pé ní ìṣẹ́jú wọn báyìí náà fi gbẹ òmìnira. Àbí tó yẹ pé nígbà tí wọ́n gbà tán náà àwọn náà gbọ́n jú ba. Bóyá ẹ̀ pé Nàìjíríà pé 66 báyìí. Bóyá àwọn wà bí àbí age of 60 àbí 62 63 yóò dá sí wọn lójú náà. Àbẹ́ni tó bá súnmọ́ náà bí àbí 60 58 tó bá pè wá wọlé. Àwọn tó já sí pé wọn ò tiẹ̀ wá tó bẹ́ẹ̀ náà. Irú àwa yìí náà táwa náà ń sọ̀rọ̀ yìí náà. Ọjọ́ ti kinní kan náà ti pẹ́ ní kinní kan. Àwa náà lè sọ ọ̀rọ̀ 40 years bá ṣe wà yìí. A sọ ẹ̀pẹ́ tó bá fẹ́ sọ̀rọ̀ 40 years kì í ṣe 41 years ni wọ́n àbí 42. Bẹ́ẹ̀ ni kì í ṣe 43 kì í ṣe 44 gan. Mashallah. Kí ni ta fẹ́ lò ń bẹ̀ ni wípé.

0: Sheriff Dean Giwa Akilapa loruko mi. O ja so pe alaji alara fa jima oni baje insha Allah.
1: Ya baba, ya baba wa nuli.
0: To ba ri be a jo se ba si jo ma se na ni pelu Ustaz Akewi o ra jo mu lati le ni egun so pe ati ati wa si ati abala hadis a da ogbe papo laaro yi ni mo pe ta ba tin soro hadis o jade urani abi oro olohun sa ma jade iye ninu awon nkan ta fe so na ori a fe fi oro olohun gbe oro Nigeria kale ni a wa fi adua a fi so lenu ro o si ba je lapa abeyen niyan Ustaz Akewi won le agbara o je poju ti won te ti ri dola 66 kini kan na awon le sogoda o ti le soja wa ina lo to ba ri be ngba na ori gbo mo Nigeria riri ti e la goda mo te ri green white green wo wa la ro yin ni esugbon won wo sinu e ko ni baje insha Allah rama ti kan pe ti wa le agbara
2: a'udhu billahi samiul alim minash shaytanir rajim بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على من لا نبي بعده المبعوث رحمة للعالمين سيدنا وحبيبنا ومرشدنا محمد بن عبد الله صلى الله عليه وسلم اللهم صل وسلم عليه وعلى آله وصحابه ومن والاه اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم امين اتون في اوپے فون اوبا تي اوني اوپے تو جے پے اون نا لوپے تو سي كودا اتاوا تي اوپے تاندا تين تان توري اي دوپے اوبا اي لو ني وا لاني تان اون لو ني وا اون لو ني تاني انتاني تولون ني èyí tá a fẹ́ ní ọlọ́run ló ní kódà yín tá a ní ní ọba iná lọba tó ní gbogbo ẹ̀ lánìtán kábíyèsí olúwa ọba allah allahu akbar kabir adúpẹ́ olúwa ò ṣe fún gbogbo orí rẹ èyí tí o ṣe lórí àwọ̀ ẹrú rẹ aláìjẹ́ kankan yìí adhahiru wal batin èyí tójú wá rí nínú orí olúwa adúpẹ́ èyí tí a lè fi ọ̀tá lè fẹnu sọ olúwa adúpẹ́ èyí tá a lè fọkàn rò pé àlọ́ lọ ń ṣe yìí àdúpẹ́ rẹ̀ àwọn èyí tó tún wá jẹ́ pé a lè fojú rí a lè fẹnu sọ a lè rò lọ́kàn tó sì jẹ́ sí pé ìwọ ọba tó dá wa ó pé wọn lè wà lórí gẹ́gẹ́ bí ìkẹ́ rẹ gẹ́gẹ́ bí ìdẹ̀ra rẹ ọlọ́run ò gbogbo ẹ̀ pátá pátá pátá ó náà là ń dúpẹ́ rẹ̀ ọlọ́mọṣà ìgbàpẹ́ wa ọlọ́kùnso àti àìníkú láéláì rẹ nítàdáyanrí adúpẹ́ àǹfààní olówó iyebíye tó já sí pé kódà owó ò sí ẹ̀ lè rà á èyí tó tún fún àwa ẹ̀dá rẹ̀ yìí láti tún máa lè rí ọjọ́ jumma tuntun omi tí ó ṣe kíni tí ó tún kò bá wa láyé lónìí ẹ̀yìn àǹfààní ńlá ni láàrin yàyà àjẹjọ ta kó lórí ètò wọ bá ṣẹ̀dá bá dẹ̀dá ò ti dábíra rẹ pẹ́tẹ́ tún kò sí tún sí àwakù oore ńlá ni bẹ́ẹ̀ àtún láǹfààní láti máa pàdé lórí ọtún ètò àlàyé ẹ̀sìn islam ti kànni ọmọlúàbí plus 1055 ọlọ́run ò mọ̀ṣẹ́ aláìgbà ní ìjọsìn fún wa mọ̀ṣẹ́ ní ìrégbè ọba tó ti máa ń bá wa ṣe látẹ̀yìn wá tò ní iná ọlọ́run mọ̀ṣẹ́ aláìtúnkùn wa lọ́wọ́ lórí rẹ̀ kí ara ṣe yọrí ṣe lórí ẹ̀ ọlọ́kùn sọ àtàní kúrálẹ́rí allah àwa tá à ń sọ ọlọ́run láàdá wíwí ọlọ́run mọ́ fi dùn wá gbogbo àwọn olùgbọ́ wa tán gbọ́ wa káàkiri káàkiri náà láàdá gbígbọ́ ọlọ́run mọ́ fi dùn ẹ̀yìn náà wọ́n láì wọ̀lọ̀wọ̀lọ̀ pọ̀tẹ́ ìlà àbìlà àlàyé làdìm abbas mahali ustaz akewi ojúlówó ọmọlú ìbàdàn ló kọ́ tèmi mo kì í pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
3: wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. akudide asiko yi
2: ṣin baba
3: adẹku ayajọ ọjọ igbominira ana
2: o lagbara pọ
3: o pe 66 years
2: ẹyin agbalagba naa lẹ jamọ bẹ
3: ẹri pe nigeria ti dagba
2: kódà agbantara
3: agbantara ọlọrun ko ṣaanu wa afi sururu
0: mashallah.
3: Eja se bayi se bi teyan ba da duro pe mo ko labe nikan yo je ona meji lo ma npin si biya mo ko ni abe amunisin to fe fi aye yoyan lenu ba da duro se bi o wo pe gba ton ti ko labe nikan ton fara ni ohun je ko na wa bere gbesi aye mi ko na ma lo gbesi aye lo ko ma je rorun ona kan niyan ona kan ojo ja si pe to mi je le yo fi ko labe amun abe bi teyan ba wa bi alabe oga ni o bi alabe nikan ni o tori pe won ri gbadun be okan e si bale to ba wa ko labe ri awon pe ah bawo lo nsi fe ma rin ajo un bayi won de fe ko labe bi to n wa be o na fe dogara awon na Nigeria ko labe awon kan won da duro lati bi abi 66 years bayi ibere temi ti mo fe bere nbe lowo gbo awa ta wa ni Nigeria ta ngbe wa kaakiri agba nla aye bayi ana pe 66 years imi fe gbe 60 years yen mo fe yo ko nbe 6 years yen gangan yo je bi ibere odun mefa yen yo soju awon millions abi billions awon eyan laarin odun mefa sisin yi ti aleri nkan mefa toka si pe Nigeria achieve bi aleri nkan mefa ta pe oke 6 years yo ah nkan mefa ti Nigeria to ta achieve ni ka to wa wi 60 years to wa leyin re gangan se nkan dagba si ni abo nle si abo nde si ah Nigeria lohun o sanu wa o mashallah je ki mo bayi ka wa wonu eto ni san san gan se ri ti lu ba ma da yele da du abe wa labe nikan awon kan ni o ma dari e o e wa je ki nso nkan bi merin abi marun kan ti o ma ja si pe ti lu ba fe da abi ti nkan kan ba fe da sa kodako ba je laarin oko ataya abi laarin oga somo si abi laarin awon to n da

0: àbírú àwọn aṣáájú bẹ́ẹ̀
1: wọn
0: ò lérí kankan sí nínú ìlú yẹn. Mo gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn tó ń darí gangan. Àkọ́kọ́ nìyẹn, mi ò fẹ́ jó gan jùjùjù. Ẹlẹ́ẹ̀kejì, ẹni tó bá ń darí bóyá lù ú, bóyá iléeṣẹ́, àbíkibí téèyàn máa ń darí tó máa fi hàn ṣaṣáájú ńbẹ̀, téèyàn máa fẹ́ nílọ síwájú, tínú ìlú bá fẹ́ máa tòrò, tọ́kàn máa fẹ́ balẹ̀ nínú ibi tó máa fi ẹrú ẹ̀ ńbẹ̀ ṣaṣáájú. Yóò ní àmọ́nátù, kí náà ń pè ní àmọ́nà, ẹ̀ ń tà àfọkàntán.
1: Wọ́n ti nílẹ̀ ló máa bẹ̀.
0: Yóò ní àfọkàntán, ayé tá àwọn bẹ̀ kò lè kó wájẹ láéláé. Ẹ sọ pé àwọn tó ń darí wa náà, kò sẹ́ni tó ń kówó jẹ nínú wọn. Mi ò rí ibi téèyàn ti jẹ owó rí láyé. Kò sí jẹ. Yóò jẹ ẹni tó ní àfọkàntán. Tó já sí pé ibi tá àfọkàntán rẹ ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ gangan ni pé a bẹ̀rẹ̀ lábi ajírù rẹ̀, ìyẹn owó ọ̀yà rẹ̀ tá a mọ̀ sí sálárì yẹn. Ẹ máa dé o. Ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ àmọ́ náà pé àfọkàntán lágbájá. Lẹ́yìn sálárì rẹ̀ kò lè fọwọ́ kan owó Nàìjíríà láéláé. Kò lè fọwọ́ kan owó ìjọ láéláé. Kò lè fọwọ́ kan owó ẹbí. Kò lè fọwọ́ kan owó ara. Ibi tó bá fi ọ́ ṣe ọ̀gá sí lẹ́yìn sálárì rẹ̀ kò lè débi kankan míì mọ́. Ó di méjì. Ẹni tó bá fẹ́ darí ìlú, tó bá fẹ́ darí ààyè kan, mọ́jàgbé ò sí ńbẹ̀, yóò ní àmọ́nà. Àmọ́nà yẹn ni pé kò ní fọwọ́ kan nǹkan tí wọ́n kó lé lọ́wọ́ lẹ́yìn nǹkan tó bá jẹ́ titi ẹnì kankan. Ẹlẹ́ẹ̀kẹta, àlejùdù yóò jẹ́ ẹni tó ń tọrẹ, ẹni tó bá máa ń tọrẹ tó yẹ pé lọ́rẹ gan lòun náà. Tó yẹ pé yóò máa wò pé
1: ó yẹ
0: ká fi nǹkan báyìí ká fi ta nǹkan báyìí lọ rẹ. Ìlú yìí nǹkan báyìí ń jẹ ń yà. Ẹ já ṣe nǹkan báyìí síbẹ̀. Ó yẹ lọ sílùú báyìí. Ẹ lọ ṣe nǹkan báyìí. Ẹlòmíì ò gba sálárì. Mo sálárì yóò tún da sí méjì. Àbí kó da síbẹ̀ tàga kó da méjì kó lọ fi tọrẹ.
1: Gbogbo
0: àwọn nǹkan wọ̀nyí. Lẹni tó bá fẹ́ kí ìlọsíwájú inú ìlú, ìlọsíwájú inú ayé, ìlọsíwájú inú ẹ̀sìn, ìlọsíwájú inú ẹbí, ìlọsíwájú inú iléeṣẹ́, àwọn nǹkan tí ó ní ní èyí yóò jẹ́ ọlọ́rẹ. Bó tí ìbá ti jẹ́ tó bá ń tọrẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀.

0: àbí àwọn àyè kan tí ì bá ń sara sájú sí ń bẹ̀ tí wọ́n fẹ́ kó ní lọ síwájú yóò ní lino kọlbì yóò jẹ́ ẹni tí ọkàn rẹ̀ rọ̀ kò ní jẹ́ tọkàn rẹ̀ le kókókókó ẹni tó bá ń bá sọ̀rọ̀ tí ò ní gbọ́ tó má bẹ́ sọ lé kò ní gbọ́ tó má bá sọ tòun kò ní gbọ́ kí ló tó ní àwọn advisor tó yẹ pé tó bá ti bẹ́ sọ̀rọ̀ òun ò kí ń gbọ́ ó dẹ̀ lómi tóbi rẹ̀ bá sọ̀rọ̀ kẹ́ kò ní gbọ́ bí yóò bá ti jẹ́ tí ọkàn rẹ̀ bá rọ̀ ó rà ẹni tókàn rẹ̀ bá le tẹ́lẹ̀ tó bá ti gbé ẹ sípò báyìí kò gbọ́dọ̀ jẹ́ kọ́kàn rẹ̀ ó rọ̀ ni torí pé àwọn tí ó bẹ sọ̀rọ̀ ó rí ẹni tí inú bí tó yẹ pé tó bá ti ń bẹ̀ sọ inú mọ bí ẹ kò ní bínú ó sì rẹ tó yẹ pé ọ̀rọ̀ tó so yẹ kó gbọ́ náà ṣùgbọ́n tó kàn rẹ bá ti le kẹkẹkẹkẹkẹkẹkẹ kò lè gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ tí inú ẹ̀ nìkan ni wàá fẹ́ ṣe tó bá dẹ̀ ń ṣe irú àwọn nǹkan báyìí ìlú lè mọ́ lọ síwájú o ẹlẹ́ẹ̀karùn-ún ó ní alifatọ́ọ̀nà ẹni yóò gbọnú gbọ́ǹta fún yín fi dìde rí ṣaṣáájú
1: oníwájú
0: ayé mo wà. tí ẹ bá fi dìdìrín ṣaṣáájú àwọn tí ó kojọ náà ìdìrín làwọn náà ó jẹ fún àwọn ọmọjẹ dìdìrín association. gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ti lọ kóra yẹn jọba yẹn. ìlọsíwájú ò ní síbì kan ẹ dákun ẹ tí ò gbọ́n báwo ni ó ṣe ronú nǹkan tí ìyà tó ń jẹ àwọn èèyàn nínú ìlú. gbogbo àwọn nǹkan márùn-ún yìí lèmi rí gẹ́gẹ́ bí àwọn tí ò jẹ́ kí ìlú lọ síwájú àbí tí jẹ́ kí ìkẹ́kọ̀ọ́ lọ síwájú àkọ́kọ́ ń bẹ̀ ní alẹ́ màábà kí wọ́n pè ní màábà òun náà ni ìfẹ́ ìyá ní táwà dúdú ìlànà yóò nífẹ̀ẹ́ àwọn èèyàn téèyàn ń da ilé lórí ẹlẹ́ẹ̀kejì àlàámọ́nà yóò ní àmọ́nà ìfọkàntán ohun tó wá kó sí ọlọ́dọ̀ ò ní jí ń bẹ̀ ọkọ̀ tó rà àti ẹ̀ ń bọ̀ gbogbo ọbẹ̀ yẹn ná ẹlẹ́ẹ̀kẹta àlejòdù òun náà ni ọrẹ títa ẹjọ́ bá jẹ́ tí ó jẹ́ kí ìlú lọ síwájú àbí tí ó jẹ́ kí ìkẹ́kọ̀ọ́ lọ síwájú kí ó máa tọrẹ ẹlẹ́ẹ̀kẹrin lino kọlbì wàá tẹ́tí sí nǹkan táwọn èèyàn ń gbé ó jẹ́ kí ọkàn rẹ ó rọ̀ kò ní lé òní agídí náà ni ó lè fi dá nǹkan rú kò ní jẹ́ kí ìlọsíwájú wà báyẹn ẹlẹ́ẹ̀karùn àlọ́fàtọ́ọ̀nà wàá jẹ́ ẹni tó gbọ́nú gbọ́ǹta pé òun kàn ní máa gbẹ tí ẹ lọ gbẹ tí ẹ bọ ibi tó bá ti ẹlòmíì sí ni ó máa lọ ó kàn já ṣáájú ni àwọn tó ń darí rẹ wà lẹyìn rẹ wọn kàn fi ṣe fi go ahead lásán ni àfi sùúrù tí ẹ bá ti jẹ́ irú ẹni bẹ́ẹ̀ ìlọsíwájú lè má sí nínú ìlú ìtẹ́mi gbé wá nìyẹn àìta gbé wá ń bì nìyẹn ká má bàa sọ pé mi kò sì mọ̀ pé a ṣàlàyé ẹ síwájú sí i ṣùgbọ́n ẹjẹ́ ṣe báyìí bóyá ẹ náà ni o bóyá ajé abaz náà ni o káwọn náà sọ tó bọ́ mùlù lọ síwájú àbí lórí ọ̀tá gbéwá gangan ọ̀rọ̀ rèé ẹjẹ́ ká tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí ustaz abaz mohali tábà wo inú ìlú nàìjíríà tá a wà àṣà ti sàkóhùn bẹ́ẹ̀ la wà àṣìlẹ̀ sàkóhùn bẹ́ẹ̀ nàìjíríà ó pé 66 years àwọn àwọn ò pé ṣé ìlọsíwájú wà báyìí ìtawà náà gbẹ́jú bá inú àwọn tá a gbẹ́jú bá tábà sọ̀rọ̀ nípa oúnjẹ jíjẹ oúnjẹ òwọ́n tó báyìí o tábà sọ̀rọ̀ nípa pé ọrọ̀ ajé nàìjíríà tá a mọ̀ inú àwọn ọrọ̀ ajé nàìjíríà tá a mọ̀ epo wà ń bẹ̀ epo òwọ́n tó báyìí o àwọn nǹkan tí à ń rà tá a fi ń kọ́lé kò wọ́n tó báyìí o a lọ ájì ni a lọ sí jerusalemu ni a lọ àwọn tráfù kọ̀ọ̀kan ni kí nìyẹn òwọ́n tó báyìí o so ó wá wọ́n sí i kí ló fà á so yẹ kó máa wọ́n sí i ni àbí ó yẹ kó máa dín so ṣé kí nìyẹn mú nira wa ni àbò ń rọ̀ wá lọ́rùn torí nígbà míì kan lè wọ́n tí ó máa rọrùn fún wa a padà sí ojú òpó lẹ́gbàá tó ti ń pè wá yìí a padà sí ojú òpó lẹ́fẹ́ yìí náà ṣùgbọ́n kí lẹ́yìn rí tí ò jẹ́ kí lọ́síwájú wà àbí lọ́síwájú ń wà torí pẹ̀lú mi máa ń gbé síra wọn pé ẹ kàn ń rò bẹ́ẹ̀ ni lọ́síwájú wà nàìjíríà bí ara àwọn kankan tó jẹ́ kí lọ́síwájú wà ẹ dákun ẹ bá ṣàlàyé síwájú.
2: bismillah walhamdulillah wasalatu wasalamu ala rasulillahi sallallahu alayhi wa sallam adúpẹ́ fún ọlọ́run ọba tí ó bá wà bá nàìjíríà dé bí ó dé yìí torí bí ó dé yìí náà kè é kọjá ọpẹ náà
0: kè é kọjá àfaradà
2: sì tún ṣe déédéé ọpẹ torí bàbá wo àwọn kan ń bẹ tí ó jẹ pé tiwọn tún jù báyìí lọ lórílẹèdè àgbáyé náà ni torí bàbá ní tanra wa jẹ ipò tá ń bára wa yìí ọfẹ́ ìjọ kí gbogbo ayé náà ni ti ń fẹ́ máa bára wọn bẹ́ẹ̀ kaki ni ibe
0: ye kaki agba laye
2: ko da won ti ti won tun ju ti wa e lo
0: o na tun wa
2: ila wa to fi gbodo dupe ti wa e gbo ti won ni dupe ti e ora bo ba tun ri be na se ri oro ominira orilede Nigeria lo fi jasi pe laye ajo ana na awa na fi bi abala bi kan awa na
0: ani mo jero pe green white green le o wa laaro yin
2: ko to ba a gbodo mo darapo mo na ni tori nigba mi wa ma pe kini kan ni mix feeling ti olohun o da ati dunu ati oko oku ti o da papo nigba mi ye pe loju araye abi lodo opolopo eyan yo jo bi nti o se ti dunu nbe sugbon yo bararo jin to laro jinle to mata to ma to yala o soju e ni o abi
0: won so fun wa batan
2: won ni bo mo ba batan yo ba ro ba
0: aroba si ni baba ton ni
2: to ba yi o wu ko je nbe to ba lanfani si yo won pada ri mo pe sibe na ayo pe tun yo sheri won eni o gbe ko to gbeji eni o konu e na
0: dalapa
2: oro ominira Nigeria yi in to ye ka mo dupe le lori ni gbogbo ona ni
0: lona wo
2: nitori pe awon orilede mi na to tawon na ti gba ibi ti Nigeria gba koja tawon na pada lomi nira sugbon ti won se bo se ye kan se awon mo awon na mo fi dupe ni gbogbo awon kan ti sugbon ti o je ki ti wo mo fe da bi pe n bo pe de tan yanyan o na ni awon akude eleti intẹyin re yo lara awon akoko nbe o na ni gbogbo n te ti kasile o pe eni ti o ba jo lori awon amuye ta gbodo ri pelu re bi o ba ti wa si oro ru bi won ba ti n jeru lori ba won yo dabi ngba ba ni amuku eru re wo won lo ke lewo ewo le bi yan ba ti yan adari to ye ko yan eyo yo ri baka sugbon se wa roro lo aladari deun owo eyin ni bileyun wa nkan kan ti kokko si waju
0: ko to kan dari
2: o ti ko si waju lati bi pe eyin a n gba ominira na ni alakoko baba ni a pada pe kaske se kakaka poju wo tan ni ranpe oro ominira ta n so yi gbogbo ala mo pe ko sin kankan ti n be nbe ju pe akoko to lede Nigeria ti fi n be lowo awon ibo amunisin to je pe won fi ile baba ti won le lohun lai je pe nikan lo re ke si won ni pe ilu ofararo o e baba wa tu si si waju igba gbogbo nkan lo ni rowo rose ni koda ko sin ti n je Nigeria njo na lohun a wa lodidi bayi kalukun se ti Hausa atawon iran won be laye won won saye won bolo nse ni a ma se to je pa won tan jo gbe di ara won tan jo tasha won jo papo na jo nbe loki oya nbe on gba na lo won joruko tan je ko si Nigeria iran Yoruba atawon ti Olorun ni ke ro wa jo gira wa na awa na nbe laarin meji nbi awon eya keta awon na nbe ni bi won wa ti kalukun saye re lona to gbaro won lorun fapere nile ti ni ti ile Yoruba awon oba ile Yoruba awon ni adari ilu njo na lohun tase ti ese ti sin ta n ta kan fi won se tase tagbara won lo da won sa sise sugbon ko fe o n te kalukun lorun njo na lohun awon ara bi ina wa tan na ri wa latoke lohun pe awon kini boju dudu yi ma se ri ina tori aje nkan kan loju won
0: eje alagbara re won lori
2: eyo awon ni won ni gbogbo tori njo na lohun nkan nbe alumani nbe eyo nbe loki oya nbe nle Yoruba nbe nle tawon eya igbo na awon nkan ina wa foju sunukun àwọn ti fi sùn látòkè bó làwọn se le ṣe àwọn òye sì fẹ kí gbogbo ayé ó jẹ tí wọn náà máa ń fẹ eléyìí ló wá gbéná fi gbéra wá wọn àwọn òpè bó làwọn ó ṣe fòkù kan pa iye mẹta pọ lẹẹkan náà ẹwo ẹja sori won papọ ẹja joye won pe ah ibe se nse weran pa lototo yi e ba papọ yetun da eyin e lanfani si toke e won sa gbogbo awon ogbon buruku na gbede gbogbo e lati ba le se kini o lati ba le ko dan lati ko wa leru lati danfani nta ni ni ke se fun to siwaju wa na da pe alara chewari nta so yi won bere re ni 1861 mo fe mo lo si bi ibi abala akoko ti akude gba sele ni o 1861 yi oni won bere nta pe ni amalgamation of nigeria ti won da eya meteta papo ipoya e ma sepo to si je pa won na ni won wa nje gaba na wa ndari wa latohun atoke na ti yen ti o wa je bi nta pelu ni abi are ta npe are ko na pe njo na lohun gomina abi nkan na na npe sugba atohun won ti yan wa eleyin ni o ma sakoso ni o ma yi to gbo yi ti won ko lo sohun gbogbo lo fi je pa won kankan tin sele ni isa won to ye ka ma se ni ahin fun rara wa to fi je po hun ni ati gba na lo ti bere oda bayi ni wa nlo ni nlo ni nlo to fi di pinu awon omo tan bi lorilede nigeria bon ba se nse yi an ri awon ore ore die die nyo bi kan sa awon kankan silu awon ile koko house kankan ta ri hun ta ti gba na ni sugbon oko oku aburu be onju ore lo oda labe be na latin ri awon orilede nigeria kokan ti won lanfani ati kawe won lanfani kere kere awon na se bolo o ba ku bolo o ba mu eda ohun na lo on ton na lolo o lo fun ara re lati mu lati
0: da se ri
2: awon yo awon bosses ni ba mo mo ni fun awon na na mu awon orilede nigeria kokan lo silu won lati wa lo re
0: kawe
2: koda awon mi be ti ye pe won tun mu won leru lo na ni pe eyin itun lopo loju eru te se e tu wa lo ba wa se yoku lohun to je pon tu ko won loru lohun na ni ti ko won dohun labe siseru se mo pe eru bi kan ke se gbo omo le bomi ibe na loju awon eyun ti tan wi pe ah kini ta won ara bi nse fun wa lohun tan pe njoba ta ro pori pe ko na se nile ti won ah awon ta ko pe bo se ye kan mo se joba be ko la won se nse lodo wa aja si pe won ma wa leru won mu wa sin ni ibe na na tin wo pe baba wa fe pe aje won si ri mo pe ibi won ba tin se be fun yan anfani nbe ka won tan se fun o ke gbajari npe rara a fe mo ki won wa se tan pe negotiation kan jo duna dura oda se wa ni gbon wa di odun 1914 eyo igba yen wa ni inta 1961 mo na bere 1914 ila awon omo nigeria ta win ta won na ni won gbon ogbon pe eja so pe o to ge ka won na ma lo bi an ti wa pelu awon ilana to ye ko yi won pe won fi mo gbe bu gbese be nigbo di igba yi ta ba wa afotin be laarin mejejun o se dede odun metaleladota tawọn arabi ti won fi ko nigeria tan fi mu wa sin ibi ti mo wa nlo nu awon baba ta mo so ti gbogbo wa ti manu tan baba aziku e awo lowo amadu belo bam bam ti won se akitiyan ta mo rin won gege bi hero wa eni to gba wa le alaanu wa looto won se daada igbese tan gbeun igbese yayi ni sugbon kini soro akoko ti mo lo sele ise tan se yen tori ise daada ni sugbon soro akoko ni pe aniyan wo na fi se aniyan won sa liyan na da bi se na se da
0: se po laniyan kan tan fi se
2: a gbogbo se ni mo laniyan anabi lo ti joye wa tele pe al a'malu binniyat gbogbo se patapata teyan o ba se bae yo ni di to tori e se ojogbon eyan ki ma se nkan kan wa ni to se tori to se mo kan se na ni eni ti ba ti mo ni mo kan se na ni e ti mo pe ara abinu koda ko wa so to da junu aso e ti mo pe nkan kan ti o ti touch loke iyan ma ni di ti fi ma se nkan ẹni o ba fẹ ṣe nítorí ọlọ́run gbọdọ̀ jẹ́ ìdí gbọdọ̀ ní àníyàn tó dáa. Kí láníyàn àwọn bàbá ń ṣe àníyàn tiwọn náà láti dóòlà gbogbo ọmọ Nàìjíríà ni? Bàbá wo a rí pé kìí ṣe bẹ́ẹ̀? Kìí ṣe bẹ́ẹ̀ láti bá a jẹ́ pé n táwọn náà fẹ́ ṣe ni pé kí àǹfààní táwọn aráabí ń ní kó lè bọ́ sọ́dọ̀ tiwọn náà. Kàkà kó bọ́ sọ́dọ̀ gbogbo ọmọ Nàìjíríà kó lè bá a jẹ́ tiwọn nìkan náà ni.
1: Àwọn
2: náà ní selfish interest làwọn náà ní.
1: Kí lè rí mọ jẹ́ ní
2: ìṣó. Ẹ̀rí leléyìí o, níjọ́ náà lọ́hùn, àwọn ẹni tí wọ́n ń ṣe ìdarí tá a sọ yìí, wọ́n ń ṣe pẹ̀lú òfin ni. Òfin kan ni wọ́n ti gbé kalẹ̀, àwọn náà náà gbé kalẹ̀ o. Ọ̀rọ̀ kan tún lè léyìn lọ́tọ̀, Ọlọ́run kò ṣe ètò ẹ̀sìn là ń ṣe. A lè gbé wọlé níbẹ̀ náà. Òfin tí wọ́n gbé kalẹ̀ yìí, torí gbogbo bí wọ́n bá ti ṣèlú pátá tán ti ṣe ìdarí pátápátá, òfin náà ná fi máa ń ṣe. Ayé tá a wà yìí tòfin ló bá dé, bá a bá fẹ́ ṣe láṣeyọrí, irú òfin wo là á máa ń lò? Só yẹ kí èèyàn máa dá òfin tara rẹ̀ lò lórí ayé kó sì láṣeyọrí rárá. Torí ayé tá a wà yìí àwa kọ́la ní ọba tó ni àwa gan, bó ṣe jẹ́ pé àwa kọ́la ni ara wa náà, iná kọ́la láyé Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ nínú ìfáàrà mi pé àní Ọlọ́run ọba Allah òun ló ni wá àti tá a ni àti ibi a wà Ọlọ́run ló ní. Bàbá fẹ́ gbáyé lágbé yege, àfikà ọba tó ni wá iná ó sì ti lófin, ó ti ṣòfin kalẹ̀, òfin tá a fi gbáyé tá a fi ráyé gbé. Kódà ibi tá a tún lọ tá a tí ì mọ̀, òfin tá a fi gbé bẹ̀ láṣeyọrí ti ń bẹ ńlẹ̀. Àyàfi ká lòfin ọba yìí, ó jẹ́ ọ̀nà tá a fi lè ráyé gbé. Ọlọ́run sọ nínú Alukur'an wípé wá mọ́ ní àrọ́dọ̀ à ń zikiri fa iná làhù mà ń ṣẹ̀tàn dọ́ka. Gbogbo ẹni ọba ti yẹ tó ti gúnrí kúrò níbi òfin tọ́lọ́run, ìrántí tọ́lọ́run, ìlànà tọ́lọ́run bọ́lọ́run ṣe ní àgbáyé. Tí ọba ti gbé pẹ̀lú rẹ̀ tó jẹ́ pé ó wá tún gbófin ti ẹ̀ kalẹ̀, ìlànà tara ẹ̀ kalẹ̀, ìgbésí ayé ìnira ló ń tọ̀hún ó gbé. Àti jẹ àti mú ń tọ̀hún ó lè kòkò, kódà kó ń jẹ ọmọ pọ̀ níwájú rẹ̀ kó máa sàn níwájú rẹ̀ báyìí kárí jẹ́ ń rọrùn. Alákọ̀ọ́kọ́ ṣe àwọn tọ̀hún àwọn náà kọ́kọ́ ti gbé gbági ń bẹ̀ wọ̀n. Ṣùgbọ́n táwọn bàbá yìí tí mò ń sọ nípa àníyàn ò ní pé nígbà wọn náà wà á gbà á déédé òfin táwọn aráabí ń lò tí wọ́n fi ń kó gbogbo nǹkan sọ́dọ̀ ara tiwọn. Òfin náà làwọn bàbá yìí náà tún ṣe kí ni náà tún fi bẹ̀rẹ̀ ìgbòmìnira. Ṣé bí wá já sí pé wọ́n nífẹ̀ẹ́ wa lóòótọ́ ni, ibi òfin gangan ló yẹ kán ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́? Bí wọ́n bá ṣe ẹ̀ lè lòfin tọlọ́run sán pọ́nná, nítorí bá yóò bá rọgbọ bí mo sì sọ síwájú, àfi láyé tá a wà yìí yàtọ̀ sí ilẹ̀ ibi tá a ti ń ṣe islam tá a mọ̀ sí ilẹ̀ islam ilẹ̀ mùsùlùmí tó yẹ pé ayé ń rọrùn láwọn ibì kọ̀ọ̀kan ńbẹ̀. Ayé àwọn ibi tí wọn ti ṣẹ̀sìn gan, ìlú òyìnbó ni, ìlú gbani, táyé bá ń rọrùn ńbẹ̀, ẹ lọ wádìí. Òfin tán lòun, òfin Ọlọ́run náà ni wọ́n ń lò díẹ̀díẹ̀ ńbẹ̀. Wọ́n lè máa dọ́gbọ́n sí, wọ́n lè pa, ṣùgbọ́n ẹ lọ wádìí, wọ́n ń lo díẹ̀díẹ̀ nú òfin Ọlọ́run. Ìbá bọ́n bá ṣe lò tó, òun náà làwọn náà ṣe lálàáfíà tó. Ẹ lọ wádìí. Kódà lórílẹ̀-èdè Nàìjíríà wa tá a sọ ìbá sí sọ pé gbogbo ẹ̀ ń rí yìí lẹ́yìn bí àwọn ọdún mélòó kan àwọn ibì kan lè ó le, ṣùgbọ́n tó yẹ pé Ọlọ́run ti ń pẹ̀tù sí díẹ̀díẹ̀ ní ìsìn. Fún àpẹẹrẹ, lábala ètò ọrọ̀ ajé láwọn àsìkò kan, àwọn ilé kókó kan dé tán tá à ń pariwo economic meltdown pé ọrọ̀ ajé ó polúkú musu nkankan, tó sì jẹ́ pé ní ìsìn ó ti ń yàtọ̀.
1: Ó dá yín lójú pé ó ti ń yàtọ̀
2: láwọn lọ́wọ́ òkè. O lè àwa tá à ń bẹ́ ń sàlẹ̀lẹ̀ mọ́ èrè lábala ìjẹ́ titi orílẹ̀-èdè Nàìjíríà ìyàtọ̀ ń bẹ. Kí sì ló bí yàtọ̀ ni pé àwọn olórí wa náà ti dọ́gbọ́n, wọ́n ti dọ́gbọ́n lu òfin Ọlọ́run láwọn abala abẹ. Kódà ó ń bẹnu àwọn ìlànà tó dọ́dọ̀ àwa ti sàlẹ̀yìn náà ní bí àwọn ọdún bíi nínú àwọn ọdún táwa kéékèèké náà tójú wa rí ká mọ sọ̀rọ̀ bí 20 ọdún tó kílé àsí gbogbo wa àbí tó dídíẹ̀. Gbogbo alámọ̀pẹ́ bá ń sọ nípa ọ̀rọ̀ ilé ìfowópamọ́, ilé ìbẹ̀rù ni máa ń sábà jẹ́. to je pe ni o ba ni ti o se nbe gan eh bi fa fu to je po ba tin be nbe inu ifaya iberu bojo lo wa ntora awon ti mo n saba sele papa bi ojo jima bayi sugbon ni sin te bi po fi je pe eni o ba je ni olodun tin sesin daada bi muslimi gan o se se ke se ma buru re lona be yala yo ba won do po ni yala lo ba won sise ni kilode ni pe ilana ta fi se ilana to takoto olodun tan yanyan ni njo na lohun eyin a gbowo ele iwo to fowo be o gbele iwo to fe ya nbe o gbele
1: eyin na o ti ku nbe disin na
2: eyin o n kuro die die e ri mo so nipa awon adigun jale tan mo saba lo da ile fowo pa won lam
1: oye mi
2: sugbon seri sugbon ni sin se o dinku abi o dinku
1: o dinku
2: e wa rin to ji o dinku o ni pe won lo ofin olodun won dogbon lo ofin olodun labala be die ki lo ofin olodun ti mo na lo ni pe ilana eto sharia to ta ba so pa sharia sharia yi ta won yan ma ngbo ye o ni pe ibi idajo idajo eni o ba se nkan won ge lapa eni o ba muti won se gba ibe nikan la won yan ma wo nitori pe iwa abu eyan bu ta je na ni itin je sharia ilana to igbese aye rorun ni je sharia ofin ta fi gbaye ni rorun to si ro kiri ka gbogbo igbese aye o da labala ti sunna labalo ra jeun awon ri ede nigeria ti wa ndogbon lu awon orisirisi ilana to je ti islam lori ba se soro aje e ma gbowo ele e ma se nkankan won ti wa lawon account bank pe iwo to account in benis to pe beyin o ba fe ko wo ele ko bo wo ri account un ko ni iwo alawon bank to je pe bo ba fe boya labele abi kan o fe yawo ti o ni lele won tin won pe islamic banking nte awon ilana ti islam gbe kale pe ka fi mo se oro aje ka fi mo se won tin lo awon nkan ise nlapa were were labele eleyun la so pe meyan ba ti fe ala lafia ona abajo gbogi ni pe ko pada si bi ofin olodun bo lo olodun se ni a se ehe bo ba wa le lo sanpona dogbon mo se ma dogbon si ma dogbon si die die iwon ba bo ba se sunmo tohun na o gbadun be na eyin bo lo ndo wo po ko yan mo koko padanu bo ba se supo ba sunmo mo ni sunmo na ni ida anabi kan so o so be be ba sunmo mi olodun ni ni igun bi ki la tin pele yi igun owo lati bi ka owo sonu owo bayi olodun le mi o si sunmo yin lati bi ka owo de ina paja eyin sunmo mi ni keke bayi emi o wa se kini o yin gba yin ni de ina paja eyin o ni bolodun do po ko padanu awon baba yen aniyan ti won na ka ni won jo da ni ofin ti won tun ko ti won tun se ti won ni o da o ati gbominira o oya bo la se mo wa se taro fi mo tuto ni le telemu eyan ara ilu bo ni ka se mo se ta wa to fi se ki ba ronu sugbo fin ta ti ta won jonjon awon ton mu wa sin
1: o na won tun
2: o na si nlo di sin baba wa ri pe gbogbo nkan yin na in dare gun sibi kan ju bi kan lo ni awon omo awon baba ta na si ndari wa do ni bi kan ba ku lona e tun pada ri pa awon na le tun pada ba nbe
1: bi omo ore omo egbun abi
2: lona ka bi won ti mo ba se nse ke to le ro omo mekunu abi omo ti o je nkankan
1: ti o je adari nbi kan iye tumo si gofin na won si nlo pe eni bayi ni ko je adari wa eni bayi ni ko je adari wa
2: o ni yato si ko je adari gbogbo bi a se npin kan bi nkan lasuko ta wa lowo yi won ba tin be lori dede nigeria olodun mo ke wa nlu ifa
1: o to pin sugbon tori pe awon kan nko se sodo ara won
2: o ba je pe teto ba won se nse ni gbogbo ru wa yi ko se yamo ko yamo ko yamo mi papa bi ki ba se anu to olodun ba to da wa gbogbo wa na lari gbogbo ti n wole yi na odo awon ti n pe awon ladari na ni regun si e wo eleyi o ani ti sibi to mi tan fi n jeun
3: Nigeria ni pese re
1: ibi awon ti won je awon ti awala be won igan nigba kan awon gan o wa fe ko nkan to to ba si odo ta won ilu won gan rorun de pe won pin nkan yen kari
3: ara nkan ta nso na nu ni pe aniyan ta won tan gba kini ifa wa ise aniyan won da ani ise won lo da aniyan o da aniyan sire o nipa o ipa ti ma n ko lori ise nigba mi ma n ju ise gan fun ara re lo anabi ni ni yatul mu'min khairu min amalihi aniya ma da ju se eyan lo ngba mi be ye to te eyan ba ti gen to la niyan re won bi se ba da ta niyan o da ati se ata ni kan kan se e ni sanfa ni be
1: yen tumo si pe aniya won tan fi gba nkan yen ni o da na wa lodi sin abi
3: ko
1: de ja se bayi tori pe ojo nlo a de be soju po le fa won yen na kan ba wa da si ati wa nlo lo bayi se ba se wa nlo lati gba na disin se bo se eko rilo eko bo se eko ri lori
3: ina la nso yi ko ri bo se yo ri
1: ko ri bo se eko ri
3: nigba ta se bo se ya se yo ba se bo se yo se ko ni ri bo se yo won ni e se ba se ye se e ja se bo se ye ka se
1: ko le
3: ba ri bo se yo ri yo ba ti ye ja se ba se ya se ko ni ri bo se yo ri
1: se awon se ri inu akawa boss bi awon kan ti amuwa ri pe a si oju opo yen le awon yen tin pe wa na sugbon it mo fe fa yon be ni pe ati wa nbo ati bara wa nu re na awon ti won fa niyan se aniyan won da ko da asa tin bara wa nibi ta bara wa yi so mo ta ba wo lojojumo nkan lagbara si
3: be ni
1: a je a mu o lagbara si se awon ti won wa ni agbanrin kan yi se won o ri na ri wa ni abi tori arin yen ni oye mi to ja si pe ojojumo ni nkan won si e ja foju won sin nipa pe a je amu awa na mo ti won ta onje ta nje ngba kan amo ti won ta nisin e wa ja ka wo irin ajo a lo si haji ngba kan amo ti won lo si haji amo ti won lo nsin to je pe ilopo lona bi mejo lo ti da bayi ni 2022 temi lo si haji 1,250,000 won koko san ngboya won ni 2020 astagfirullah 2020 1,250,000 lo hajj ni 2022 sin bi bayi o wa tasiko ti a fe lo ni koro ja lo won ni koro wa ni ta pe kini kan ko si hajj throughout the world o wa di 2021 won fi 100,000 kun o je 1,350,000 awon ni ko ti ko ja yi na kaloku fi kun koro tun je ki hajj wa throughout the world o wa di 2022 ni okay a fe ma lo bayi o ok o kan fo fere ni o ba di 3 million opolopo le lomo lati pe awon ori owo yen fikun lati 1.350 de 3 million e owo yen bo se po to awon yen o la sa meye bo lapo ni ta ba wo ni se lati 2022 yen disin bayi 8 million ti le bayi o bakan na epo ta nra ni lita kini yen wa ngbo lori si gbo lori si ejo se anfara ni ra lara ni abu se ko ri lo ri tori mi o understand ari yen dada
3: ko ri bo se yo ri ati fi yun rin le
1: ki lo afa
3: iti se nfa na ni gbogbo nta nso ise
1: pe
3: ai lo fi olohun
1: ah sa le lo fi olohun ni nigeria isa
3: ki lo de se olohun ko lo ni nigeria ni
1: olohun lo ni
3: eh aloba to laye ti seto ta fi
1: gbogbo ta fi gbogbo aye ka le awon kan wa ti won ti pe won to je pe africa gan ka mo so ka mo so pe bi europe l'africa ko je pe te ba de lu yen won gbadun gbo kan rorun nbe elomi won mama lombo mi won mama lo ni awon lo ta wa na ti rede
3: ita nso na nu ke se nipa sisin olohun la nso oto laye sisin lohun e ri pe mo so be na se ani awon bi ke se nipa sisin olohun ni keyan sin lohun na odidi ore ni o sugba be ba se le sin lohun se ani e lo fin to ni ka fi gbaye ba ba fi gbaye ni bi olohun daade ko ni tori pa sin ohun ko mo se rorun fun wa oto laye sisin lohun iwo to sin lohun fanfani ara re ni sugba ofin igbe aye se e fi bi aye ka yo le ro to lori tele mu
1: lohun
3: ore to lohun se fun gbogbo aye yi ko le kari ki la fe tolohun o se oda nibi ta ti mo ni pe ninu awon nkan te mu wa gege bi nti o je eyin awon amuye almahabba sawon tin dari wa se won ni fe awa tan dari won ni fe wa gbogbo asiku olohun tu asiku ta tun wa ni se asiku oselu pa tun fe to ibi kan tun fe
1: mi e to wa be fe lo
3: eyin o gbogbo bọ se o tin kaakiri kaakiri nisi se tori ti wa na fi n kaakiri oni ko ruju pe tori ara ti won ni tori ara won ni ki lo si bi ofin tin be nle yin na ni bo ba ja si po ofin bo se ye kan se lu ni koda ka mu sese lo li aye awon sahaba awon kini kan umaru kankan ka duro nto si le ni bi won ba ti n gbe n fi ofin to koda ko ma je to lohun tan yen mo so pe won tu panepit re won kan rora mu ibi won ba tin se be ko riri bi se ri ise
1: to ma se bo se kan se
3: to je pe olori o n fi fa pere ninu ofin nilana yala a fe wonu sharia so pana ni o abi won fe dogbon wo be ni o eni ti o ba sadari ko se pe a wa ni gbogbo igbesi aye re o orilede ni o ma ba gbo in te be gebe se wi ala ajiru owo oya la fun ise lo fe se e lo lo gba koda won le dunadura laarin asiko bayi si ye gba si gba bayi iye bayi la le fun in le gba ba won e ba fi bayi si o a jo so bo ba jo so ba ti jo wa leyin eleyun ko tun si pe e bo ba fe lo oke o fe tori gbogbo tin le koko te so idi ni pe awon ta so yi awon o mo won ninu owo Nigeria netu ti mo yo owo si bi jeun owo ke lowo to owo to
1: owo alejo owo alejo travel allowance
3: kini kan gapo be ba gbowo tan fi nra si bi jeun lasan ni le ijoba owo to to lagbo odidi ran kan ni
1: ah
3: kilode e wa gbo se nti o ti o moye tan ta si bi jeun e wa so fun pe si bo lo se fe mo pe si bi won ngba ti eso owo re ni fi nra o mo pe ye to ba kuri o je ohun o sa to won ton yo
1: ordinary cb ka to wa wi
3: awon kan mi to e pe ba se nse un owo tan fun won fa pere ne ni abala wara ilu awon osise won gbowo osu ngbo baya e ri pe won lowo lowo ba won tin ke won lan mura ti tun ye se gba sawo se kankan kilode won lan so pe eyin kan won akoko won ti koko ke fun pe ekunwo ngbo baya won ni bo na kilode tan fi mo pe nkan won ngbo je pe owo tan fun won ni won na ngbo ba si won ko ni to won na won o le ke jade sugbon to je pe ko na n tan fun to je pe won tun ni a fo lowo in to tun fe fowo se na a tun mo bo se anfani tun be fo na ko tun ita fo ko tun towo bo gbo awon nkan ini jo mo ri ba won mo ba ja si pe bakan na la se jo nse owo iya re re
1: to je owo su re
3: njo to na ba ti
1: bo nkan mi
3: to won na ti doja to ti ri pe
1: won ta sibi niye bayi o to ja to fe ra ike to fo ati si pe ya ko won ra fun
3: yo mo la
1: te we telu ba fe sojo bi lasan gan olodun mo ye ti o fi se
3: orilede na gbugbe gbugbe orun orilede na ni
1: won ko gbe si
3: o
1: wa ni awon kan lara
3: orilede
1: olodun ko saanu
4: ile aya wa wo ti wa ni se mi mo ko
1: fi ko olodun saanu o se ka mo paro tan ra wa o ba fi le mu wa ta ba fi le ngbe nti o ma dari wa e ri pa soro nipa olori le orile de nikan o a nso nipa le ise gan tori pe opopolopo le ise mi na awon to n da ile ise yen mo je ki awon mo le ise tan awon mo ise tan se labe won mo je kan ni dagba soke bakan na gbogbo nkan to ye kan se fun awon o se biya biya bi ki won fi owo kowo won ni o abi kan je ki awon kankan ma rorun fa won na awon nikan e ri pa awon to je awon oga le ise nikan bo mi awon nikan na ni won gberi ti won da e wa ara awon le so pe asibi ile na ti se won awo ma ni nkan kan ti wa awon oga wa na won ma wi so ye ko ri be so ye ko je be tori pe a kan pariwo awon ti won dari wa loke loto ibe lo ti wa sugbon won ni eke po laba ara won ni wo na wa eke po laba ara won ni wo na wa ti bi wo na ni nkan to n dari iwo n ko bi abi 50 on fa won kan ne yo ko kan sori pe ti wo kan ba depo ti awon ti won jadari wa wa gan ni se gan boya lo tese kankan fo eni kankan na ni ijoba kaloku wi ni o mo fun wa pe ike po laba ara won ni wo na wa masha allah te ba ti yan ni to e te ba ti si yan si waju ti o ni fe yan maja gbo si ilo si waju o le wa elekeji na ni pe ti o ni fokantan to e pe leyin sala elomi go ti e mo pe salary gan wole gan awon kan mi lo fi nsaye lo awon owo to nwa ki salary to wa billions millions ni to mo ti won wo mi pe a ti mo wo ni oro temi ni pe tin ba dele alagbara mi aba won ti won dari wa mi te ba wole o bayi te ba ko owo tan fi ko le yen lasan ma wo pe elo won gba salary awon le lomi le so pe o le ni bi mewa bi medogun abi 20 re ba yen to ba dele elomi ba ero ko bi awon ta awon ko nla nla ni ko de ta oko te ba di awon oko to wa nu ile yi to kere ju ni bi 30 40 awon no to ni be kaakiri kaakiri kaakiri e da kun owo mbolo ti ro to fi ra ibolo ti ro to fi ra awon oko yi awon ko nla nla ninu ile elomi kura mi wa me to je pe odun marun ko fo ko fidi kan o si wa nu ile oko nla nla awon ile nla nla gbogbo nkan nla nla ni won se sinu ile yen e dako ise wo lo nse salary ki lo ngba iyen tumo si pe tiru ile ba si sele tene kan ko nkan egberun eyan sodo ilu yi yo da ka mo so pe ko ni da ori ide eleyi o dowo eni kokan wa o dowo eyin te ndari wa o a kan ka 66 ni o ko si 100 o olo 100 olo jo be lo mi laye a fi suru bayi e ja si oju opo sile seri eyi te ba pe wa wole e jo e ma bu awon adari wa o te ba bu adari bi wa te pe yan tun kan mo ni o mo se bu ona ki la le se ta mo pe ya lo si waju fi le yi wa mo to e ba se bi a fe o se lu se abi to ba bu awon adari a ko ti kini yen ni o e ri gugba ta wa nsoro nisin a da ko eni kankan kan so pa awon to ndari e ri ki se pa awon to ndari lo di wa nije eni kan la nso iwo na to ndari inu ile re gan to ndari ile ise wa lowo ti e na ke po la ba ara won iwo na wa ile bi mo ye so si waju e ja soro ko ba to nile talejo wi ko ba kaluku wa wi lona ti kaluku wa ngba tam pa fi nira wa lara ta ba nira lara ni kini yo ba ti kari ti pe latoke ati arin ati sale na lo wa o kan po jura won lo ni ta ba ti pe wa wole e dakun nitori itolohun e mo je abujo be mo je abu eni kankan ka so n ta wa na ri to n sele ati to jo na abayo masha allah namba meji na lo wole agbara tele pe wa si namba akoko leleyi 070 14 47 57 70 egbo number yen lekan si 070 14 47 57 70 number lekeji to wole agbara wa tele pe wa si 070 6949 3000 070 6949 3000 tiri ati odo meta niyen awon number te le pe wa si niyen iyen ni le agbara masha allah awon pe yen tin wole lokoro kokan ejeje ja ma gbe assalamu alaikum oruko yin bi te tin pe wa yes ma oruko yin bi te tin pe wa e ba so so ke die ma
5: pe ni dadi la wa
1: o ya n gbo yin sa
5: lo ni me fa tutu to tan ni ti ka ma sa fun de ala ko ko yo ko to wa yin to to to to to to to to
1: Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen.
6: ti da ota mi gbowo gbowo pe ni ri temi se
1: mashallah enikan na ti wa ni apa bi bayi oruko yin bi te tin pe wa
7: oruko mi ni aje le lero dala bi ti le lo ti ba
1: be e ka bo sori eto yi
7: ta bi awon lori aladari wa le lori ni oro eto yi o ti won jo ju ni olo ti won ba di mu eto yi wale
1: radio yin yen o nje kikini yo pari o bi ake ko legbe radio yin yen abi ke
7: radio
1: ba ti po so lodun isi pe ko le o je ko je opo awon abi awon aladari wa won ko abi ke pa eti o kin gbeji te ba ti wa nbi radio yin kini yo kan ma pariwo yo kan ma pariwo ehan enikan ti wa lopa bi assalamu alaikum
8: wa alaikum assalam
1: oruko yin bi te tin pe wa eh awon na emi ko mo ko ti awon na lo fun ra awon lapa be yen o elomi ti wa ni yapa bi bayi oruko yin bi te tin pe wa sa abi ma nam e ka lesa oruko yin sa
8: ẹkúrètò sá ọlá ló ń sọrọ sá.
1: Yes, sir.
8: Láti Tinubu. Abágo ìdí ẹjọ́ ẹ̀ṣẹ̀ àánú wa. Àwọn ọmọ wọn lo ara ohun tẹ̀sán náà ni. Àwọn ọmọ wọn lo mọ́tò lánàá. Wọ́n lọ sí Abia, wọ́n ti kó wọn lójúgbò. Wọ́n ti ká wọn. Àwọn ọmọ agùnbánirọ̀, wọ́n ti kó wọn lójúgbò.
1: Wọ́n lọ ra mọ́tò ní Abia.
8: Ayọ̀, àwọn kọ́pà ni.
1: Ókè. Àwọn kọ́pà.
8: Bẹ́ẹ̀ ni, àwọn wa ń bẹ́ẹ̀.
1: Allahu Akbar.
8: Àmọ́ wà wà bẹ́ẹ̀. Àmọ́ wà wà bẹ́ẹ̀.
1: Wọ́n ti wá kó wọn lójú gbó báyìí.
8: Wọ́n ti kó wọn odidi bọ́ọ̀sì méjì. Sango náà ti wọ mọ́tò.
1: Subhanallah. Sango náà ti wọ mọ́tò. Sango ọ̀tà àbí Sango bo.
8: Samanda náà ti wọ mọ́tò.
1: Nílé Ìbàdàn bí báyìí.
8: Bẹ́ẹ̀ni.
1: Masha Allah.
8: Wọ́n ti kó wọn lójú gbó. Odidi bọ́ọ̀sì méjì. Àbárò ẹgbẹ́ láwà wọn ní ká tó máa bọ̀ lọ wọn ní ká máa bọ̀ ní gate lọ́la ní agùnbánirọ̀ ọ́fíìsì wọn ti kó àárọ̀ náà ní wọn mọ́tò ní tajìlánà ní wọn mọ́tò àárọ̀ jẹta wọn ti kó wọn ẹgbàwọ́ ìjọ.
1: Ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ ọlọ́run ó bá ní darí wọn padà sílé àbúrò ò ní ṣe wọn lágbára ọlọ́run àwọn tí wọ́n kò ń lé fúnra wọn náà wọ́n darí wa nílé láyàtà láàfíà lágbára ọlọ́run ẹ fọkàn balẹ̀ ẹ má fọkàn sàdúrà kò sí wàhálà. Kò sí wàhálà ara tá à ń sọ náà ni kò sí security ẹ̀ẹ́dẹ̀lẹ́ rí ọmọ tí wọn àbáwọn kan wà nù àwọn tí wọn kò báyìí ọlọ́mọ sànù wa nàìjíríà yìí. Hello.
9: Hello.
1: Orúkọ yín bí tẹ ti ń pè wá.
9: Orúkọ tèmi ni Abiodun Ogunleke.
1: Abiodun
9: Ogunleke.
1: À ń gbọ́ yín sá látàdúgbò wo.
9: Láti Afọ.
1: Ó yẹ báwa dá sí.
9: Ọjà bí Nàìjíríà fẹ́ dà ni.
1: Ẹ bá parí di oyin àbíkẹ́ kó ń bẹ̀ tó bá ti pé ẹ̀dùn yìí ń sin yẹn yóò kíní yìí máa gé.
9: Nàìjíríà fẹ́ dà ni.
1: Nàìjíríà fẹ́ dà.
9: Bẹ́ẹ̀ni wọ́n fẹ́ dà ni torí gbogbo àwọn àṣírí tó ń bò tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ló tú
1: báyìí.
9: Ọlọ́run máa fún un ṣe.
1: Àmì.
9: Ẹni tẹnu bóbi ọwọ.
1: Àmì ọlọ́run àtẹ̀yìn náà ẹ ṣe àdúgbò.
9: Ká máa dákẹ́ gbogbo wa ká máa ké gba ìjà rẹ̀.
1: Ká máa dákẹ́. Ẹ̀rípa wa náà dákẹ́ ń bi à ń sọ ohun tó yẹ ká sọ.
9: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ṣe àdúpẹ́ ẹ ṣeun. Àwọn náà sọ wọ́n ní kálukú náà sì rí ti ń tú. So ó sì ń tú ẹ̀hún ń tú náà. Ó sáré àkíwé náà ti tú àṣírí kan bíi náà. Ọ̀dà hello.
10: Hello.
1: Orúkọ yìí dẹ ti ń pè wá. Láti.
10: Láti àbàbà sókà ìrìà.
1: Masha Allah.
10: Èmi náà ní ìpèníjà irú rẹ̀. Nígbà kan, ní táìmù ìgbà kan, fẹ́ ń gbọ́.
1: À ń gbọ́ yín dáadáa.
10: Ní táìmù ìgbà kan, gbogbo ẹ lé kùsì kankan lọ́wọ́ mi. Àwọn ẹbí mi láwọn ẹ bù mí. Àwọn bàmí kọ́ mọ̀ mí ọ̀dọ̀. Fẹ́ gbọ́ mi o.
1: À ń gbọ́ yín.
10: Wọ́n bàmí kọ́ mọ̀ ọ̀dọ̀ o. Kí mo mẹ́fà yọ, láti tọ́ tọmọ mi lọ ghana àtọlọ tọmọ mi ni láti sọ́la ti sìn ní ìwójú kan ọmọ àkọ́bí mi ntáàdì ni pé àǹtí ń lọ ọmọ káwọn ti ń gbẹ kí n bá bèèrè ọmọ ọmọ bá mi jà ní ojú mọbi tí wọn ń gbé nga mo gba lori radio ese ni mo ni mo fe baba omo so na bi mo lo gana ka mo mo wa e mo ni ri mo ma la gba na o da ti gba na mo fe gba ni o ni na na mi lo
0: oda ora e pe oto tun ni case yen bi mo se nwo yi oto tun ni case yen Olorun sanu wa Olorun o so mo yin riri atantiyan ati omo mo dari wa lilagboro Olorun ona ti kaluku o to ko se kaluku ototo ni hello
11: ale paro
0: akoju mo sa oruko yin bi te tin pe wa
11: ikidi lowo lata good
0: kile so sa
11: ikidi lowo lata good
0: okay ba da se to sa
11: oro to ni olopo te so le te te
0: oro ori kile pe
11: àwọn ọlọpọ ọkọ tẹ ń tojọ ẹ tojọ tí wọn náà kó sí ilẹ ẹkún náà.
0: Ok.
11: Ní fẹ́ já sí. Ẹ rí ní tó lè na ọ̀rọ̀ yẹn pé ká ní òfin dédé ni. Àìsófin náà ní ipa gbogbo ẹ̀.
0: Àìsófin.
11: Ẹ kálùkù ń bẹ lórí rẹ̀ pé àwọn olùdarí wa wọn gbọdọ̀ mọ́ níjọ iye ọkọ̀ báyẹn lọ. Ìgbà tó dáa.
0: Bí yọ kọ̀ọ̀kan báìkì kan. Kò fẹ́ so báyìí kọ́ lọ́wọ́ ó sànú.
11: Kòkó wo ni so owó kọ́lá ẹ̀dá. Àrùwú dàpọ̀. Ọlọ́pọ̀ sànú wa ni kọ́ lọ́wọ́ gbà lọ. Àwọn tí wọ́n ní jí gbé ní Ìbàdàn yẹn. Bí Adé yẹn.
0: Ìbàdàn kọ́ wọ́n ti jí wọn gbé Ìbàdàn wọ́n ti gbéra.
11: Ìbàdàn yẹn nínú mo gbọ́ mo ní Ìbàdàn wọ́n ti gbéra wọ́n lọ sí Abíá. Kọ́ lọ́wọ́ dúdú làwọn ní Nàìjíríà ti jà. Bàbá kan sọ̀rọ̀ ní ìrìn wọn ní Nàìjíríà fẹ́ dà ní. Kò ló ṣe tó fẹ́ dà. Ìjọba gbogbo ti ẹ lọ fẹ́ dà ní.
0: Wọ́n náà sì rí ti ń tú ni àwọn kankan ti ń tú ní fi sọ pé ó fẹ́ dà.
11: Àwọn táàbì rí wá.

0: fún Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo ẹni tó ń gbò mí lónìí lórúkọ Jésù ẹni kò sọ fún ayé kò tó táyé gbẹ́lẹ̀ fún yín lórúkọ Jésù ẹ ò ní kó sínú rẹ̀ gbogbo ọ̀nà ni a fi ń wá Samson wọn à rí mú ṣùgbọ́n lọ́jọ́ tó dé ewọ̀ ìjọ yẹn lọ́wọ́ tẹ̀ ẹ́ lórúkọ Jésù ọwọ́ ayé ò ní tẹ̀ ọ́ kòtò tí a gbẹ́lẹ̀ fún màmá lórúkọ Jésù ò ní já sínú rẹ̀ kòtò tí a gbẹ́ sílẹ̀ fún lórúkọ Jésù ò ní já sínú rẹ̀ gbogbo ẹni tó lóore ọ̀fẹ́ àti gbòmí tí Ọlọ́run bá ṣe ọ́ ní àkọ́bí àbó jẹ́ ọ̀kan nínú àwọn tó ń bí àkọ́bí àwọn sáàmù tí wọ́n pè nínú ìpàdé tòní ẹ̀yin ni sáàmù náà wà fún o ẹ lè rìkọ́ọ̀dù ẹ̀ sílẹ̀ ẹ sẹ́ǹdì ẹ̀ sáwọn ọmọ yín gbogbo agbára tó dúró ní ìkóríta àṣeyọrí tó lòun fẹ́ pàdé àkọ́bí ọmọ rẹ agbára yẹn máa sọ agbára nù gbogbo ẹni tó ṣẹ̀ tó rò tó lòun fẹ́ gba bí àkọ́bí mú ọ kó tó mú ìpinnu rẹ̀ ṣe ẹni tó ní ayé àti ọ̀run ó máa gbà ọ́ lọ́wọ́ wọn gbogbo ẹbọ tí wọ́n gbé nítorí àkọ́bí ọmọ rẹ gbogbo kòtò tí wọ́n gbé nítorí àkọ́bí ọmọ rẹ gbogbo ọfà tí wọ́n ń ta nítorí àkọ́bí ọmọ rẹ mami bẹ bá sàmí lónìí gbogbo ìkójọpọ̀ wọn nítorí àkọ́bí ọmọ rẹ lórúkọ Jésù ó yẹ kó máa bàjẹ́ ewé táyé torí rẹ já egbò táyé torí rẹ wà àbẹ́là tí wọ́n torí rẹ rán níṣẹ́ bátú ṣẹ̀ǹdà ní kò fi ṣe gbogbo iṣẹ́ tí wọ́n rán nítorí rẹ nítorí àkọ́bí rẹ mami ṣe ẹ máa sàmí iṣẹ́ yẹn bàjẹ́ láàárọ̀ yìí gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ ní ìlú apatẹrẹ àwọn wo la ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè inú mọ́ wọ̀ nílùú apatẹrẹ pé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní apatẹrẹ orí òkè inú mọ́ wọ̀ ní Lagelu ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní apatẹrẹ ẹ ti dórí òkè ẹ kà bèrè bàbá Eke 47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago 12 ó máa ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi. Ìpàdé tòní ẹ̀yin ni sáàmù náà wà fún o ẹ lè rìkọ́ọ̀dù ẹ̀ sílẹ̀ ẹ sẹ́ǹdì ẹ̀ sáwọn ọmọ yín gbogbo agbára tó dúró ní ìkóríta àṣeyọrí tó lòun fẹ́ pàdé àkọ́bí ọmọ rẹ agbára yẹn máa sọ agbára nù gbogbo ẹni tó ṣẹ̀ tó rò tó lòun fẹ́ gba bí àkọ́bí mú ọ kó tó mú ìpinnu rẹ̀ ṣe ẹni tó ní ayé àti ọ̀run ó máa gbà ọ́ lọ́wọ́ wọn gbogbo ẹbọ tí wọ́n gbé nítorí àkọ́bí ọmọ rẹ gbogbo kòtò tí wọ́n gbé nítorí àkọ́bí ọmọ rẹ gbogbo ọfà tí wọ́n ń ta nítorí àkọ́bí ọmọ rẹ mami bẹ bá sàmí lónìí gbogbo ìkójọpọ̀ wọn nítorí àkọ́bí ọmọ rẹ lórúkọ Jésù ó yẹ kó máa bàjẹ́ ewé táyé torí rẹ já egbò táyé torí rẹ wà àbẹ́là tí wọ́n torí rẹ rán níṣẹ́ bátú ṣẹ̀ǹdà ní kò fi ṣe gbogbo iṣẹ́ tí wọ́n rán nítorí rẹ nítorí àkọ́bí rẹ mami ṣe ẹ máa sàmí iṣẹ́ yẹn bàjẹ́ láàárọ̀ yìí gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ ní ìlú apatẹrẹ àwọn wo la ń pè ní soldier of Christ number one gbogbo eyin te gba fun Christi gege bi Oluwa ati Olugbala gbogbo eyin te mo pe te ba ni idojuko oruko Christi to fun yin lati yanju ogun na number 1 amo iranse Olorun ma nfara han ninu ipade yen gbogbo won de ma nwa lori oke number 2 gbogbo eni to fe ri woli to de fe tete ri won ni ojo Monday yen emi ki ku lori oke lojo Monday ori oke no mo wo nilu apatere pe moto re ko ma bo sibe lati Iwo Road te ba ti de Iwo Road e wo moto to nlo si Oyedeji e wa so kale ni apatere ori oke no mo wo ni lagelu e ba ti so kale ni apatere e ti tori oke e kan bere baba eke for 7 gbogbo aye lo ti mo be aro ojo Monday ma bo agbo mesan si agbogbo mejila o ma ni agbara loruko Jesu yo dara fun o n to nla koja yen o bori e o la nfani ati ri mi emi ati e o jo soro a o de jo gbadura papo oro re yo de di testimony
1: amen
0: Jesu Oluwa wa
1: amen
0: mo gbadura loruko Jesu e wo ta ye fun oje loruko Jesu e je Jesu o poru e laaro
1: amen
0: gbogbo eyin eyan eje Jesu poru e laaro
1: amen
0: e wo mi sir e je lo sori Samson kini ewo ti saamu ti ogbodo je Matthew igba ti ya re loyun etan o wa so fun ye na pe omo to fe bi yo ko gbodo je nkan bayo ni onidajo chapter 13 yen mo salaye fun ye ipe nkan bayi ni o gbodo se o
2: nitori na
0: ki e sara
2: emi be o
0: mo be o
2: ma se mu oti wine tabi oti nile ma se jeun aimo gan nitori ki e si o loyun o si be omokunrin ki abe ki o ma se kan
0: number 1 e ma gerun re o Matthew je correct motion nibe yen gbogbo eyin eyan a n gbe ile aye lati keko e ma se rari ni jamba o ma so ma re ni jamba to ba ti bimo omo to bi yen ti woli kan ba so pe ka be omo kan ori e ma dan wo talala kan ba so pe ka bi omo kori e ma se gini o Matthew sori irun akoko to ma re gbe waye yen lo ge ko toju e ti an ba ti bo jige a si ki omo ona ge pamon omo iba apogo won odun irun ti nbe lori re yen ta be oba kan irun yen na irun koko si ni Matthew ati Adam won mo pe en ta fe lo fun won le lo gi fun wa ma gbo so ri irun yen tan ba farun Samson tirun ba ti pada agbara re o se kini o yo pada so irun koko ma fi sori omo ma jo afe ti odo ola re won kan ma ri omo ai ma yo omo to dagba to jade dire amen yawere amen yonigo tori nkan teni kan ti ge lori won Matthew mo bere bere kan jo ni o fe da bi arifin ke sarifin n toka si awon onirun la kan to je pe irun koko ni nbe lori e to fi dagba to wa di irawo agbaye ba n toka meji excuse o ko nu won irun yen mo ti kini o won ti ge mo won lowo mo wa lu asiki won an gbe aye won kan ru eru kiri ogo be gangan aye ti kini o aye ti gbe lo mo gbadua ogo ori re ogo ori omo re loruko Jesu aye o ni gbe lo
1: amen
0: o sami aye o ni gbe lo
1: amen
0: aye o ni gbe lo ma wa ma wo nkan o mo wa so fun Samson ipe abe ogboro se kini o gbo ngba gbe kan agbara lo sugbon gba run yen wu pada agbara se kini o fi han wa ipe ti oh my god o ma je lo jina lo tori ko si akoko ngba ma tu kini won pe nursery ati kini ogboro je kini ogboro se opolopo nta pe nursery loni ki se kini o atowo da nursery mo gbadua aye re ri yanu bayi mo wo baba kan lo emi mo ti fun olofa won ni ko paralyze loruko Jesu agbe odide agbe odide agbe odide agbe odide agbe odide agbe odide agbe odide agbe odide that is a gbodo darun si mo ni rara o hun ni omo gboran si woli lenu sugbon mo akoko yen koko mo ku ko toju e leyin e irun elekeji o ti dirun lasan eh yo ko ma wu lo irun Samson to lewu pada agbara ni o se kini o yo pada alakoko mo je won bo fo kan loruko Jesu yo dara fun wa wo

0: jẹ kòdèmọ́lá matthew ó pàdé kìnìún ń kẹ́ ìkánnábọ́lá kò rí nǹkan kan matthew ó lọ síbi oyin àwọn oyin ń ta matthew kò mọ nǹkan kan ẹ̀sà ń gbọ́ wá àdìjọ kan ó lọ sílé filistin ó bà tí wọ́n jẹ́ ó pa wọ́n dànù ta ló lọ fẹ́fẹ́ samson samson ọ wà rọ́kùn mi sa ọfẹ kọpa gbogbo family wa rara awọn girlfriend náà ma sọ pé ta ló ń fẹ òun ni girlfriend bí wọn ni girlfriend ta ni samson ìjọba sẹti ẹ bàbá dẹ ló 20 years kò sí ẹni tó fẹ́ fẹ owó wà ogo wà òkìkí wà ṣùgbọ́n kò sí ìyàwó matthew ogo burúkú ni samson já o ogun kí ni mo pe ó lówó ó lágbára ó lókìkí ta ló lọ fẹ́fẹ́ ṣe samson tó pa àwọn sójà 1000 lẹ́ẹ̀kan ìwọ ìjọ tó bá bínú ó ti kú gbogbo àwọn gẹ́ẹ̀sì bá ó tún lọ sanwó orí kan ìyẹn náà tó pọ̀ wọn fẹ́ mọ́ ó tún lọ fẹ́ lómi dẹ̀lílà ni ẹ mọ́ wọlé máa tẹ́rì sí máa ṣe kí ni mo pe ń gba dèwúrà dẹ̀lílà náà wá débẹ̀ dẹ̀lílà ní n lè bá màá yí gbé ṣùgbọ́n kàkà kí n sá lọ tí n bá ti kúrò lọ́dọ̀ rẹ̀ máa yọ pa mí jẹ́ n bèrè agbára ẹ̀ lọ́ bá ń fi rọ̀ lójoojúmọ́ ìgbòho nígbàjọ́ chapter 16 ní verse 16 samson náà wá rò pé tí gẹ́ yìí náà bá tún lọ ta ní àfẹ́mi báyìí kò sí jẹ́ kúkú jẹ́ wọ̀nyí ká mọ̀ pé gbogbo ẹ̀ ṣe kí ni o gbogbo ẹ̀ ti parí lọ́ba ní torí kò fẹ́ kí lè rílẹ̀ ò ṣe kí ni o kó lọ lọ́ba ní ìfẹ́ bá dé lórúbọ lójú samson wọ́n bá gbé mílíkì sí samson lẹ́nu ní ń fà yẹn fún ní ń fà fún méèkì burúkú àwọn téèyàn bá ti mú tí wọ́n gbàgbé ògo bí samson ṣe mú náà ó sùn lọ láì samson ń dé àwọn filistin dé ó lèmi ó ṣe bíi tìtájú máa lọ gbára mi ṣùgbọ́n kò ṣe kíni o kò sí àgbà àìmọye wòlíì ti jẹ ìwọ ògo wọn ti ṣe kíni o ariwo ló kù kò sànà ìtì mọ́ matthew mo gbàdúrà ìwọ ògo ayé ò ní fún ọ jẹ àtẹ̀mí àtẹ̀yìn ìwọ ògo ayé ò ní fún wa jẹ àtẹ̀mí àtẹ̀yìn ìwọ ògo ayé ò ní fún wa jẹ márùn lóògùn ẹrù téèyàn bá ti rù ọrùn ó ṣe kí ni o ọrùn ó wọ ìwọ ògo ayé ò ní fún ọ jẹ lórúkọ bàbá ò ní jẹ lórúkọ tọmọ ò ní jẹ lórúkọ tẹmọ ò ní jẹ ò ní jẹ o ò ní jẹ o ò ní jẹ o matthew nígbà tí samson jẹ ìwọ tán kí ló gbẹyìn samson ojú rẹ á ṣe kí ni o ayọ at the end of the day ó déèyàn lásán wá jẹ sọ fún ọ njẹ ọmọ pé gbogbo kristẹni tó fa yẹ fún jésù ìwọ yàtọ sí ẹsẹ ìwọ kan ń bẹ tó o bá ṣe o ti rogo ọmọ ìwọ kíni ìwàásù matthew ìgbà tí jésù fẹ́ kú ṣùgbọ́n tó sọ nínú mark 16 ní verse 15 ó ní ẹ lọ sí gbogbo ayé ẹ lọ wàásù ìrere fún gbogbo ẹ̀dá etíkẹ́tì tó bá gbọ́ tó sì gbàgbọ́ a ó gbà á là ṣùgbọ́n ẹni tí ò bá gbọ́ yóò ṣe kíni o yóò jẹ̀bi àmì wọ̀nyí ni ó wà á bá yín lọ bẹ́ẹ̀ sí lọ wàásù matthew ẹni tó lọ wàásù àmì ọ̀tẹ̀lẹ̀ wà á wò ń bòdò rí paulu bá láhùn ó jẹ́ à mọ̀ pé problem ńlá ń bẹ tá a bá wàásù nínú ìwé mímọ́ oríwe 1 Corinthians ní chapter 9 verse 16 ó gbọ́n tí paulu sọ ń bẹ.
1: nítorí pé bí mo ti ń wàásù yìí rere èmi kò ní ohun tí èmi ò fi ṣògo.
0: mi ì ní nǹkan kan ṣògo.
1: nítorí pé àìgbọ́dọ̀ má ṣe wà lórí mi
0: àní ló bá ṣe pé fúnra ẹ̀ matthew ó lóun ṣe kí ni o òun gbé bóun ọba ṣe kí ni o bí matthew èmi náà gbé ẹnìkan bú mi ó ní bàbá ẹ ta odidi ilẹ̀ ẹ kó rẹ̀ fún ọ lórí rédíò odidi ilẹ̀ ẹ dẹ̀ kó rẹ̀ kí wọ́n fi mọ́ wàásù matthew bí n bá wàásù kí n jèrè ọkàn mo gbé mo lè ta ilé bá mi kí n fi wàásù matthew mo lè ta ilé má mi ọkàn jẹ́ pé n ò nílé tí n fi wàásù matthew bó mo lè ta aṣọ mo lè ta mọ́tò nítorí kí ni o torí ìyìn rere ó rí àwọn ti gba act of apostle ní chapter 4 and chapter 5 bíbélì sọ wípé gbogbo ẹni tó nílé àti ilẹ̀ wọ́n ń tà nítorí kíni torí ìyìn rere ọgbà sọ pé mi talẹ̀ mo kọ fún rédíò máa kọjú bẹ́ẹ̀ lọ́sà ẹnìkan ṣàmì lórúkọ jésù mo gbàdúà ìwọ ogó ò ní jẹ́ ẹn tó bá mọ value gbàlà anáwó sí ẹ má ṣe kí ni o wọ́n ń ṣe oríjọ tí mo ń wáásù káàkiri tọkùnrin yẹn pàdé mi ó ní ẹsà ẹ wá sà mo fẹ́ fún yín lówó ẹ lọ bá mi ṣe tract ìlú lè ṣe tract 10,000 ẹ máa bá ń hárí mo ní yí báyìí ni ó dẹ̀ kó wúlé lọ́wọ́ kí n máa ṣiṣẹ́ kí ni o matthew ohun ọ̀wọ́ àṣù ṣùgbọ́n mi ń ṣe èmi wá ṣe kí ni o tó pàdé mi again ó tún ní bàbá tract yẹn dà mo fún mẹ́ta ń bẹ̀ òun náà tó gba díẹ̀ ń bẹ̀ ẹskísà ó fẹ́ wàásù kò ráyè ó wá ń fún owó fún ẹni tó lè wá ẹskísà o na nba mi wa kaakiri orun ase kini o as gogogo awon ti an fi owo ranse ti eni ka ma fi radio I'm telling you mo o wa su nti won sugbe mi wa su emi ko mo lebun e ibukun re ke se temi nikan awon ti kara won na won o kere ni ikeyin ojo won o gba gogogo ere ti an se yen mo gbadua loni ewo ogo o ni je o sabi o ni je o o ni je o yesu oluwa wa mami oru oni ni akobi oru awon akobi o emi de fi gbogbo emi ati gbogbo ori ofe t'olorun fun mi lati fi pe yin ohun ti mo le se na ni ki n wa sori radio ki n so fun nipa pade yi ki mi ati yan wa jo gbadua ki n da ororo si photo yen lori photo yen e ma ko nkan meji seyin re e ko anu si leyin ati iranlowo seyin photo akobi yin ki e ma mo bo sori oke no mo wo e ma je ki satani o da yin duro e gbera bayi e ma bo sori oke cellphone number 080 66 48 14 55 080 66 48 14 55 loruko jesu yo dara fun yin orun anu ase fun yo be lo ma ri jesu oluwa wa
2: amen amen amen fire fire fire no no no

0: ba ko yan la ko leyin e mo mo so tara bere kan loju ala re tori pe gba to wa kekere wo ba ki lowo e mo ni ko wari mi o ti wari mi ngba wari mi o na ma pa lohun pensioni ala ni tumo e gbo bere o ro ri pe o lo oko ngbo odoko o bere sin kaila ila to tutu mene mene mene o lo wa ko sinu ike kan sugbon gba to ko sinu ike kan nje ko to yin kuju pada ko to pada wa gbogbo ila na de jo ila to tutu mene mene ojo pata pata but ike yen kujo ila jo ike ojo opolopo eyan to ba sofa won ti ko akolo lowo e ni won ti fagbara gba ni won ti so di korofoni but Olorun wa tun continue wa laye Olorun wa ri pe on wa ri pa ko sujo sibi kan ohun na ko lo ko sibe ko me ni ko sibe o fa meje yo nbe olode pade le pe elomi o gboro ko ye ri pe igba kan ri won ti ko akolo ere to ko waye ti ba fi je eyan won ti jo mo lowo won ti gba mo lowo ba so pe kokora general wa o ni mo agbo mi sa so wari su to tese ko yi iyen ni pe nipa to gbadura ada ko lo e pada in the realm of the spirit ati da ko lo e pada now o ti ko su meje iyen ni pe for 7 years yo ma rowo ni to ba n gbo mi bi to wa ma pa onje re mo de ma pa owo mo ma na na kuna ma fi de kan mo le tori pe odun meje lowo yan fi wa ni resource mo gba pe pe o palele awon kan o yen pe to ba ti le gbadura o pada gba si ha the was okay so pe oluwa
1: oluwa
0: pelu ipa
1: pelu ipa
0: ati agbara
1: ati agbara
0: akolo me
1: akolo me
0: oluwa da pada
1: o
0: yo yo yo yo yo yo
1: o jesu o ko jesu o ko jesu e mi lo
0: wa ye ka tu se ka do be para
1: oluwa
0: e
1: mi lo ati agbara
0: yes Oluwa wa
1: amen
0: sori oru ene awon adu ajo ohun ti mo ma ngba wakati meji gbako ne fi gbadu ago kan ne ma gba mic ma de gbe kale lago meta lakoko na aba soro ofe o kan mi but sori 2 hours ye agbona bi aje kala bi na yuka ogun to gbe oje ye agbara bojuto oni logun yen ma se gba adu lo ngba agbara o ki gba benya ba gbe ro iru iru adura bayi to ba fowo lera ajo ku sowo re tori pe awon oru bayi ko komo woni mura re ajo lowo ragami na yo kapa mo palace owo awon agba ninu aye o ya gbe na bayi
1: amen
0: oh my god o ya gbe na bayi
1: amen
0: elo mi o ti so re majemu e mo so pe o su eleyi o su omenira ni o gbodo ni pade anu no le struggle ko make it tan onilu enikan to ma ran lowo iran lowo lo ma je ki irajo ya eyan ma fowo ran kan odokunrin yen olohun wa si camp ona ku kan mo 5000 wa o je ma pe o se awari 5000 o kete to se be e gbo kan to sele
2: hello daddy mo ti tun leri o mo ti leri ah woli mi e se o mo ti leri o mo leri mo leri mo leri e se o inu mi dun gan ah baba oniṣẹ kan to ti fi lọ mi lati ise lati July tori awọn ti mo ba tori ise ti mo ise se clear and forward mo nse so inu ise yen sa awọn pipo yen pe mi pe awọn ni isu pẹlu container awọn pe baba baba baba mi sa npe oke ile ma san mi sa be ni ti we ba mi ise yen oni kan mu bi bi 1.7 million wa nigba yen ta ba wa ise ni time July yen awọn ya npe oke awọn ti gbọ lai gba awọn o sa get back si mi pa to wa du isu September yi to di pe o di gba yen mo lo si our church mo nta o di pe mo so fun awọn pe o di pe lati fun baba lowo mo n tó wá di nẹẹsì sọnde kò sí ọtún máa yẹ gbàgbọdọ fún bàbá lówó ní nẹẹsì sọnde tá a máa wá sí church àpòsípẹ́ pé ṣé tí gbàgbé ni pé tí àgbàgbé ṣe wedding pé tí àgbàgbé bá dé fún bàbá lówó báyìí owó máa wọrọ àkáǹtì àṣà àti títà fi ṣe wedding owó kan wọlé ní àdúpẹ́ máa ní ìyàwó mi ti pẹ́ o tàbí fún bàbá lówó jẹ́ka fún bàbá lówó ìyàwó mi sọ pé no problem pé the following sunday mo ti pè ara mo ti fowó sínú envelope mo fún ìyàwó mi ní envelope náà ní the envelope tèmi náà mo luckily mommy àti daddy wa wá sí church njọ sunday mo ní ọlọ́run ṣe àrùn ti opportunity ele so bàdé bàbá wa fi ṣe tán àṣà sáré lọ síwájú wọn mo fi ẹ̀ mo fún wọn ní envelope lọ́wọ́ ìyàwó mi mo fún wọn ní envelope lọ́wọ́ ọṣà nìkan lọ mọ́ ẹ̀rí wa daddy kẹ́ ó máa bí pé iṣẹ́ mi ti gbàgbé pé àwọn àti ẹ̀pẹ̀ mi fún iṣẹ́ mi ti gbàgbé mi ti fọkàn sí mọ́ bọ́ ẹ̀pẹ̀ mi ni pé àwọn ọmọ àti gbé container yẹn pé kí la fẹ́ ṣe sọ́rọ̀ container yẹn mọ́ ni iṣẹ́ yìí ó ti pẹ́ mi mọ̀ pé mi mọ̀ bí resolution ṣe lè wà bọ̀ màá bèrè lọ́wọ́ ẹni tí wọ́n bá mi ṣe pé afa báwo ni ẹbí sùn mo ṣáà lọ bá ẹni tí wọ́n bá mi ṣe sọ ìyẹn ṣáà nípa mú 4 million wa fún mi kíní ìpọ aṣá nananana alọ́nà ìlànà ìṣẹ́ mi tí wọ́n máa iṣẹ́ ṣáà mo ṣàlọ́ pé ẹwọ iṣẹ́ yìí 3 million ní iṣẹ́ yìí láàṣọ ẹni táwọn pínpín ẹ pè ní ẹ wà lọ́nà ìlànà ìgbà tí wọ́n máa parí iṣẹ́ yìí mo fi ṣe iṣẹ́ yìí mo fi ṣe everything bàbá ní ìtẹ̀ ní ìtẹ̀ believe nǹkan tó lọ́run ṣe mo ṣàlọ́ pé iṣẹ́ yìí gbà máa fi parí iṣẹ́ yìí bí 1.7 million fi parí iṣẹ́ yìí tó kù géèmì ni mo ní ọlọ́run ṣe kánò ní ṣe ní táìmù july yẹn èyí tí máa rí kò lè ju bí 200,000 lọ àbí bí 300 ọ̀bọ̀ ọlọ́run sọ pé pé èmi náà mo máa papà ṣiṣẹ́ yẹn mo wá dúpẹ́ ọlọ́run pé ọlọ́run ló bá mi ṣe mo ṣiṣẹ́ yẹn iṣẹ́ yẹn lè wà successful iṣẹ́ yẹn wà successful wọ́n dẹ̀ gbé container yẹn mo dúpẹ́ ọlọ́run mo ní nǹkan tó lọ́run ti ṣe yìí tọ́lọ́run ti ṣe million yìí gbọ́dọ̀ san tithe mi mo ṣe àárín tithe mi sunday lè mo kọ bàbá ẹ gbà tithe mi lélẹ́yìí mo dúpẹ́ ọlọ́run pé tithe tí mo san lágbà tó ti bí mi mo san ọlọ́run ṣe mo dúpẹ́ ọlọ́run ìpè yìí ọlọ́run sí dẹ̀kọ́ ẹgbẹ́rún church á kọ̀ọ̀tún àwọn iṣẹ́ lọ́nà ayé wa ẹ ṣe wà bá o ẹ ṣe o.
0: ẹ sọpọ olúwa
1: olúwa
0: ràn mí náà lọwọ
1: ràn mí náà lọwọ
0: ọrẹ májẹmú mi oṣù kẹwàá
1: ọrẹ májẹmú mi oṣù kẹwàá
0: ẹbí dá ìbùkún padà fún mi
1: ẹbí dá ìbùkún padà fún mi
0: olúwa
1: olúwa
0: jẹmi náà mọ ká millions oyè àdúrà
1: orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹmí mi máa
0: rò ọjọ
1: tí o bá wò olúwa májẹmú mi oṣù kẹwàá
0: olúwa ìṣe náà kò fún mi. Sọpọ olúwa ọrẹ májẹmú tó sù yìí
1: ọrẹ májẹmú tó sù yìí
0: ẹ fi fẹmi lówó tabua
1: ẹ fi fẹmi lówó tabua
0: oyè àdúrà
1: orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹmí mi máa
0: wò ẹjẹ bí mi pẹlú ọdà rákẹtà wò
1: ọdà
0: ẹjẹ àṣùtì làtà ẹ fi fẹmi lówó ẹ fẹmi lówó gidi. Àṣẹ jáde lẹ́nu mi wàá gba alert. Àfi tó o bá bá wọn san ọrẹ májẹ̀mú tó sùn lóko. Tó o bá bá wọn san ọrẹ májẹ̀mú tó sùn tó wọ àkáǹtì yẹn. Ọlọ́run gbogbo jù mí sókè. Nítorí agbára rẹ̀ náà yé mi. Àní owó tó o gbàrí láyé wọ́n fi sàánú ẹ̀. Wọ́n fi sàánú ọmọ rẹ̀. Wọ́n fi sàánú ẹ̀. Wọ́n fi sàánú ọmọ rẹ. In the name of Jesus. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́tẹ wà ní Ugeli. Ẹ kú múra ọjọ́ Monday ni wòlíì ọba yín pàdé. Lágbára lọ látago méje àájọ fà á tago mẹ́wàá fi lù ni. Ẹ gbọ́ mi sà àdúrà ló máa ń gbà agbára ò kì í gbà sọ pé màá jẹ́ èèyàn. Tá a bá ti kúrò ní Ugeli à ń lọ sí Benin City. Látago méje láàárọ̀ ọjọ́ Tuesday. Ní ìpàdé tí máa bẹ̀rẹ̀ ní ọjọ́ Tuesday gbogbo ẹ̀yẹ wọn náà tẹ wà ní Benin City ẹ kú múra wòlíì ń bọ̀ ẹ gbọ́ sà wòlíì ò ní irú ìrìn àjò lọ́fẹ̀ẹ́ wòlíì máa kó òróró dání kí mo pè é wòlíì máa kó òróró dání ẹ gbọ́ mi sà òórùn wọ̀nyí iṣẹ́ agbára ló máa ṣe nínú ayé ẹ o lè má ì tí ì ní àǹfààní sí rí tí n bá ti ń lọ sínú àjò báyìí máa kó òróró máa kó má tù dání iná rúgàlà yé kà sún nàyà mo pàṣẹ ogun tó dá olóṣojú kan náà ogun yẹn wọlẹ. Ogun ya wole.
1: Amen.
0: Ogun ya wole.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Gbogbo ero mo lo te wa ni Europe. E ku mura woli nbo wa si Europe la gbara Olorun. Ah, baba titi Jerusalem de a ma mura Europe. Ne on the 17 a wa ne Germany la gbara Olorun. Iyan nikan ko lati be lati ma gbera. A ma lo si Canada. Eyan mo lo te wa Canada. E mura nle adura si ngba o ke mo pe
1: adura si nda
0: iwo na gbodo ne testimony omo mi kan o ti ro pe ngbati momo re wa pe ah ko mo ri we semo nkan mo ti di kan America mo ni so gbagbo
3: Hello daddy omo yin tun de lati America ni sir e se gan daddy e mi paye ma pe fun wa mo ni ki fi asiko yi jede ore ti si Olorun se nipa oro iwe se mi ni America bi ba daddy mi ni gbagbe ojo ti temi ati ejo soro lori phone ti ti mommy mi wa ba yin oku o ti ku boya bi osu ka tojo de e ti iwe se mi ma expire lojo yin o de ranti oro te so eni ton number se tan se yanu elu sukan ti se kini elu sukan ti poju almost every day ni mo ma n open site won ti ma wo update pe bo number de e mo se tan na lo ma so mo wa o pe o da je kin ti e fun ni bi ose kan after ojo yen tabo se meji kin ton ton ri check e ifa ojo yen ibise ni mo wa bi mo se open site won bayi ah mo ba ri case was approved e mo tun mo tun close e pada mo tun tun si pe abi mi o mo nkan ti mo ri ni that is eventually mo approve mo se yen ase o to lorun lohun to ni oju wa la fi ma ri ti wa la fi ma gbo because daddy e nkan ta nfi ojojumo ri ni te ba de ibise mi daddy ibise mi ti da en te rejo sise lana e mo oninu lo mo nu enikan o soro fe nikan en te ri lana adult jokiji bayen de ibise e bere ni ri mo wa ni we se ti expire daddy because mi o ti mi o nsun because e nuna nba mi ni pe mo lo exactly October 11 ti ba ti do bi se bayi ti ba ti open work email ni bayi ma ti ri email ni se pe October 11 will be my last day

0: ba ti re nikan tan fun mo ise o ni wa so fun baba ya ni ki wa so fun pe ohun o ti foju ri ma ni daddy ko se kan tan lohun ni se baba ni ko a ni nkan to mu foju to hun re nikan to fun o so be ni o legbon kan ta jo nsise daddy egbe yan ara awon ti mo ba la america ni iwo ise expire boya bi 2 months ago e mo gege bi elerara mo ti ni kin ti e pe oya egbon bawo de wa ni bayi o e mo igba tegbe ma gbe fun whatsapp mo ti pe tori mo ri pe number o lo o change o ni ku nje ko swap si video igba ti mo ri bi to wa mo legbon ni bo le wa o lo nti wa ni mexico mo legbon ba ti e ni suru pe ki lo de te egbon e ni ki lo fe se pe se mi o mo pe en ti we ba ti ti we se ti expire be to ba ri mi we a di eni ti wa ma le kiri tẹlẹ wa kẹlẹ kọmọ le pọfọ ayawo fẹ wa gbe ẹ tọ ba dẹ gbe bẹyẹ wa kọkọ lọ ti mọle lojo su mẹta kan to wa ṣe kini kan to fi ranṣẹ si nigeria pe ohun o le gba kiyan ṣẹlẹ lo ṣe kwẹri ohun ẹgbẹ wa mexico ba ori to ba di december ohun ohun gba le lohun gba nigeria lọ ẹnu daddy ẹn to kan ohun gbọmọ lẹyin ẹni tọlọ n ba fi àánú gbà nikan mo le mu lọle le mo ri iwe ṣe gba lọwọ yi ah daddy mo dúpẹ o ọlọrun tó ń fún yín ṣe a tún bọ̀ máa fún yín ṣe o ẹni dé ni àánú daddy ẹ ṣe gan o mo ní kí n dúpẹ o ni o ẹ ṣe gan daddy ẹ pẹ fún wa o.
1: Gbogbo ẹyin tẹ lọmọ nílẹ ọba tó lẹgbọn tó lábúrò àbí tó lọkọ sọ fún wọn pé wòlíì ń bọ wá bá wọn ní europe wòlíì ń bọ ní canada ẹyin tẹ wà lamẹríkà ẹ lè jọ ìwà ní canada ẹ tẹwọ sí bísà mo gbàdúrà ayé rà dìde
2: amẹ
1: ayé rà dìde
2: amẹ
1: ayé rà dìde
2: amẹ
1: ìyẹn nìkan kọ ní jerusalemu tí a fẹ lọ yìí àmúra on the 12th la fẹ àmúra sí information yìí wà fún gbogbo àwọn tí àjọ fẹ lọ sí jerusalem on the 12th yẹ ó dà mí pé yóò fẹ di 14 kan tó gbéra tó pé físà àwọn kan pẹ kí ó tó dé so torí náà o máa jẹ ká sun sí on the 14th ẹ mọ bínú mo gbàdúrà àánú ọlọ́run àtọjú rẹ o máa wá orí
2: amẹ
1: o máa wá orí
2: amẹ
1: o máa wá orí
2: amẹ
1: o máa wá orí
2: amẹ
1: in the name of Jesus
2: amen
1: bá mi kọ àkáǹtì nọmbà sílẹ̀ 3032670285 Mustafa Solomon Moses Sole ló máa gbé jáde ní First Bank ọ̀rẹ́ májẹ̀mú ẹ̀ sọ síbẹ̀ àdúrà ló ń gbà agbára ọ̀ ń gbà téèyàn bá ti gbàdúrà èèyàn á ṣèdí díẹ̀ èèyàn á rí nǹkan challenge ọlọ́run lórúkọ Jésù ọ̀rọ̀ rà dayọ̀ èkejì ní 2046 5128 80 bọ́lẹ̀ kan sí 2046 5128 80 Seed of Christ Golden Church ló máa gbé jáde ní First Bank lórúkọ Jésù wàrà ànúgbà gbogbo èèyàn lọ́jọ́ bí òní oní wedding anniversary lórúkọ Jésù mo gbàdúrà àyájọ́ ọjọ́ rẹ yìí àti ti ìgbéyàwó rẹ mo bless ẹ o ya kókó fún ìbùkún àánú ìrànlọ́wọ́ àti ojúrere in the name of Jesus ilé òní dàrú happy birthday and happy wedding anniversary lórúkọ Jésù wàrà ànúgbà wàá dẹ̀ ṣe bí ọba àwọn celebrant ó wà ń bí òkèrè òkun mo dúpẹ́ happy birthday to you Ezekiel Olúwadámiláre happy birthday to you Ọlátẹ́jú Ọláwórè happy birthday to you àti Daniel Oyèdè happy birthday to you lórúkọ Jésù ẹ máa rà ànúgbà ẹ̀yin tẹ́ ẹ bá ń mọ̀ wọ́n ẹ bá ń kí wọn ẹni bàbá ṣe bí ọba ń kí wọn pé happy birthday ẹ̀mí ìyàgò lórúkọ Jésù ire rà tẹ̀ ọ́ lọ́wọ́ now mo fẹ́ bless àpẹẹrẹ bàbá ẹ mọ gbàgbé pé ìṣòro ò ní ó ní agbára nílùú ìbàdàn gbàrà mi fún mi special ní ti òní máa jẹ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ wà ní òkè ògùn tẹ wà ní ìbàràpá méjèèje láti ìkiri láti lẹ́sà ẹ̀yà pàdé orí ọmọ ní agbára púpọ̀ ṣùgbọ́n gbogbo branches wa pátá ní ìpàdé bẹ́sẹ̀dà ń lọ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni 1 2 3 ọ̀la ló máa pín mẹ́ta àmọ́ ní headquarters ìṣòro la máa fi ṣe lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ̀ adayọ̀ mo bless àpẹẹrẹ bàbá ẹ mo rì sínú ibú ẹ̀jẹ̀ Jésù ó yẹ kó gbàgbára gbàgbára. Ọmọ bẹ̀rẹ̀ ọmọ bẹ̀rù wẹ́rẹ̀ ló máa bí ọmọ ẹ̀ in the name of Jesus wọn ni pe won ni agamo amen wa di ya won mo amen ise to lo le ma dide amen wa kan ran lowo amen ayo to re ti ma te olowo amen won ni disappoint e o amen ogo ra jade amen wa de se bi oba amen eyin omo le we gbe owo to si atari oluwa si oniye amen oluwa si oniye amen skill ogo ayo die fun e amen la se ti baba amen won te mo amen yesu oluwa wa amen ko ju se ne kan fi da

0: owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí lè gbà. Àìmọ̀ yí ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíkọ́ ṣaláìgọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ́dọ̀ ẹ̀? Ṣe ẹ̀tún fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ẹ bá wí ní ìgànlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé bá tùbà. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàṣí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ bá wí ní gàlọ́. Nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹ̀sìn Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dùn ní yògbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ. Ọjọ́ ti gémi bọ̀d ló fò tẹ̀lú káàṣìẹ. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmí lọ ní àtúntún. Ṣó ti káàṣìẹ? Mo ti káàṣìẹ.
1: Túndé, o ti parí tíì yìí ni.
2: Bámi, tíì yóò dùn rárá bí etí àǹtí Ṣadé máa ń pò fún wa.
1: Dábàá, mílìkì tí mo máa ń lò ní gbogbo ìgbà náà ni kí ló dé tó fi yàtọ̀?
3: Nítorí pé ò lo mílìkì tó ní ọ̀rá wàrà tó pé ni ẹ̀gbọ́n mi. Hollandia Full Cream Ever, aṣẹ́rẹ̀ mi nìyẹn o. Ó kún fún ọ̀rá wàrà tó ṣara lóore, ó sì ní adùn tó dára púpọ̀. Tí ẹ bá fi ń po tíì yín, ẹ ó máa rí ìyàtọ̀ nínú adùn rẹ̀.
1: Hollandia Full Cream Ever, mo rò pé ó wọ́n ju mílìkì tí mo máa ń rà lọ ni.
3: Rárá o, kò wọ́n rárá. Iye kan náà ni pẹ̀lú àwọn mílìkì mi. Ra àpò mílìkì 120g, àpò kan ìwọ̀n mẹ́ta ni.
4: Hollandia Full Cream Ever 120g, ra wàrà tó kún, adùn tó yàtọ̀ ní iye tó tọ́, àpò kan ìwọ̀n mẹ́ta ni. Yẹ Hollandia Full Cream Ever, kò sì máa lọ síwájú pẹ̀lú agbára wàrà màlúù.
5: Róró wa o. Ẹ jẹ́ fún mi níláàdì ìgò.
6: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
7: Àpò pélébé òróró 90ml power oil tuntun, ₦300 péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
8: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
9: Hello, superstars!
10: Are you ready for the smartest showdown of the year?
9: Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss our single moment.
11: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
12: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
13: Tàbí òun dojúkọ ipò tó fi ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
12: Èyí gan ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
11: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ni Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago 4 ìrọ̀lẹ́.
12: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kọ̀ọ́.
14: ẹ̀kúnrẹ́rẹ́ sí.
13: Èrè aládùn àti fọ̀rọ̀ wérò la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí lẹ́yìn tí yóò ràn lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
15: Ètò ìwòsàn lórí ọkàn lórí Splash FM
16: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
13: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
17: Growing moments are filled with chances to be active and learn.
18: Did you see, Mom? I made such a big jump.
19: Great job, my boy. You get better with each game.
17: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
18: I feel so strong.
17: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.

0: shoes.
1: Choose Milk, co-funded by the European Union and the Danish Dairy Board.
2: Ladies and gentlemen, she's headed into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
3: Wait, these are finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
4: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
5: Jọna ṣe wípé mo lè ní ìpín ṣe nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery.
6: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni IPO náà ti ṣí.
5: Ṣùgbọ́n mélòó ni mo lè rà?
7: Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé
6: ìpín kan jẹ́ ₦525, ó ti lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pẹ̀lẹ́.
5: Ṣé lóòótọ́ báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
6: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbà owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí sí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
8: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní ra ìpín. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
9: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí ilé gbà, oṣù rí ilé gbà. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé gbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ́dọ̀ ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù, ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ ti ẹgbẹ́ wí ní ìgàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ bẹ́ẹ̀ bá tùbà. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí, ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹsìn Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dòdì ní ògbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Lágelú FM *347 *1004 *2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ọjọ́ ti gaming board ló fòǹtẹ̀ lu káàṣìẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ó kàn láti dìmìlọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
10: Supreme noodles, boom boom. Supreme noodles, boom boom.
11: Sit up, supreme noodles.
10: Supreme noodles, boom

0: kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac bòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrachem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí rẹ̀ gbà. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíbọ̀ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Ṣe ẹ̀tún fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ ti ẹgbẹ́wé ní ìgàlọ́ làwọn èèyàn ti ń gbọ́gbẹ́ back to back. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàṣí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wo ni gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Ládélú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹsẹ̀ Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nù tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágélú FM 96.7. Ó máa lágbára dùn ní yògbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágélú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gaming board ló fòǹtẹ̀lú káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dì mí lọ ní àtúntò. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: ọjọ́ ìsìn Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn Millionaire tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá. Ti Lágelú FM 96.7. Ó máa lágbàdo ní Yorùbá. Owó látún, owó lọ́sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ojo ti gaming board ló fòun tẹ̀lú Cashier. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dì mí lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀?
1: Supreme noodles, boom boom. Supreme noodles, boom boom.
2: Sit up, Supreme noodles.
1: Supreme noodles, boom boom.

0: Go. Stay hydrated wherever you go with Seaway On The Go Table Water. Available in 75 and 150 cl. Always choose the Seaway for every family.
1: Mommy! Mommy! Iṣẹ́ yẹn ti bọ́ sí o.
2: O káàárín ọmọ dáadáa.
1: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wà ọ́. Bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
2: Iye náà dáa, àmọ́ ṣé ó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá?
1: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o, mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹn ni?
3: Kódà, ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà, o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀, a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 02094613333.
3: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
5: Hey, who they beat?
6: Now everybody wey carry tom-tom.
5: Whether na traffic, long queue, or busy day.
6: No lele.
5: Ask for tom-tom at your neighborhood store today. Tom-tom, breathe through it.

0: lorogodo ni
1: mo jerry lara re oyibole e ma yibo yo mo yiroborobo
0: wala o le mi le ma emi omo lama lari ero o mo di e lari awon mama ori lo yo mo to je ki pada wale ni
1: je bi to wale
0: ele emi le ma laye mbi mo gba
1: je bi to pada wale a fa pada wale re lẹ́yìn kí n gbé ọlọ́dúgbẹ́ pé ẹ dákun ṣe àwọn amóúnjẹ gbóná bẹ́ẹ̀ yà
0: mí
1: mo bẹ́ẹ̀ tẹ̀ ṣéǹjì akíní bẹ́ẹ̀ pé ẹ̀kọ́ ojúmọ́ jà
0: ìṣẹ̀ dáhùn
1: ẹ̀kọ́ ojúmọ́ ẹ̀sìn kọ́ ojúmọ́ mọ́ agbede èyí tẹ̀yìn mọ́ gbọ́ èyí táwa náà mọ̀ ṣe tayàn láàyò ni
0: bẹ́ẹ̀ni
1: elédùà náà ló jẹ́ kó rọ̀ wá lọ́rùn bíi kà sí nǹkan gbọ́ gbogbo ẹ̀ ó gbórégé èyàn nílé agbára láàárọ̀ tòní iná yẹn máa bizabiza ẹ̀yẹn ṣá wà ń bẹ̀ ojú òpó àti ayélujára wa ní àgbáyé ojú òpó facebook ẹ̀rọ mọ́ ìtọ́nà ẹ̀ ní splashfm105.5 ìbàdàn ẹ̀ like ẹ̀ love bẹ́ẹ̀ ni kẹ̀ṣẹ́ ẹ fi ìfẹ́ yín hàn ẹ máa tẹ̀lé ojú òpó wa gbogbo torí pé yóò fún yín ní àǹfààní ńláńlá o láti máa mọ̀ ní kété táwọn ètò wa tó bá gun àti ayélujára oúnjẹ òwúrọ̀ yín lágbédé ti fún tẹ̀dọ̀ ròyìn rèé àgbọ̀ yẹbẹ yẹbẹ sí etí gbọ̀nyín ẹ mọ̀ wá kò ní àfikún tàbí àyọkúrò ká gẹ́gẹ́ bí àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa bí wọ́n ti ṣe àkọsílẹ̀ rẹ̀ ni tọ́lá ni aládélájà lórúkọ tèmi
0: àwọn
1: ojú ẹ̀rọ ní bẹ́ẹ̀ ń bí
0: o rọra fọ ọkàn o
1: wọ́n ní sọmọlì àsùnpẹ́kí pẹ́kí
0: má fọ ọkàn mo torí pé o fẹ́ ṣe kí ló kọ ẹ̀kọ́ wa máa fọ jẹ́ la o
1: ààrẹ
0: já mọ tá à ń ṣe
1: o wà níyàyìn
0: gbogbo nǹkan mo lè fi báyàn ṣe rí tọ́lá ní kọ́ o bùkátà tọ́lá ń gbé tí ń lọ́rùn tí mò ń kówó lẹ́nu o
1: gbogbo ẹ̀ náà sí lórí irọ́ ni 2022 ló ti fowó ọbẹ̀ lẹ́gbẹ̀ẹ́
0: yà ìwò là bá ló kọjẹ́
1: ìwò là bá ló kọjẹ́
0: ìwò bá ló kọjẹ́
1: àwọn tọ́jú yẹn kán lè mọ̀ pé ọ̀tọ́jú ilé
0: náà kán lè mọ̀ wípé iṣẹ́ ọwọ́ mi pé ni ọlọ́run má pàṣẹ ẹ mọ̀ ọ mọ̀ mi jẹ́
1: ọlá yìí náà kí o ní parí ní jábà akínbẹ̀pẹ̀ kúlẹ̀ orí yín wà ń bẹ̀
0: jù ríbaríbaríba kúnlé ọmọ anífowó ṣe náà lórúkọ tèmi ojúlówó ní ìka ìpìrìsẹ́ńtà yín náà ni adẹ́sìn lọ́rùn ní rabaji gan láàárọ̀ yìí
1: bẹ́ẹ̀ni
0: ti fún tẹ̀dọ̀ ròyìn lágbédé lóní kẹ́ńkẹ́ lókè olókoògbó àfin láwọn àkórí hùn bá a ti kọ̀wé ẹ̀ kalẹ̀ fún tòní bísímìláì iṣẹ́ ti yá náà ni
1: iṣẹ́ yá ni ń jẹ́bẹ̀ ọ̀dà náà lápọ̀dọ̀ tèmi o wọ́n ní ẹ̀gbọ́ àyájọ́ òmìnira ọdún ìkẹrin èdè ní àádọ́rin orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ẹjọ́ mọ̀ ìpè ọgọ́rọ̀ àwọn ìpínlẹ̀ o wọ́n ṣe àjọyọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ ìkíni kú oríire awo àṣọdúnmọ́dún ọbọ̀ tàbọ̀nbọ̀ sákàtà àti kẹrẹ́tìkẹrẹ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ara ilẹ̀ yìí fi ọ̀rọ̀ léde
0: kí n bàbá wí
1: àwọn gómìnà fi ọ̀rọ̀ léde
0: kí ni wọ́n sọ
1: okan yin okan won okan wa yin na
0: debi na
1: egbo la ro ni
0: debi o ti kawa ni ti ma o
1: okan eju ju ju ju
0: okay na won eje tu bu akori kan kale lapa bi omo Nigeria won ni ti baba ba ti soro no mo baba so pe bi kankan sugbo are soro are pase ide ase o mole lawon ipinle Mele why na? No, owo ko tun si gbowo leri gege ni. Ki lo re te n ta are lohun na.
1: Mhm.
0: Ngba ti are soro. Eh wa tele oro are.
1: Iyen la fe gbogun.
0: E ma ja are obinu.
1: Okay now.
0: Sugba pelu bi a tin se ayajo ojo igbominera odun ken din ni 80.
1: Mhm.
0: 66 Independence anniversary. Toko la no de yi.
1: O
0: tun si nro be ele ni.
1: Tora
0: wa si nse le wa lowo bayi. O
1: se odun la wa yi.
0: Olorun ti e di Sunday.
1: Ah o ti e mo dress code ni.
0: Ah normal now. So ma lowo yi awon gomina gomina. Won tin pepe fun alaafia.
1: Okay.
0: Isokan bi nkan tin le lara mo Nigeria lowo yi pe so mo loku be ni. Won o ni sin mo iya le wo. Isoro yo lo.
1: Yo lo.
0: Yo lo ibi o ti wa o. Won ni e se aja te jeje e dakun. Bejo ba ti gun kola ati dana re.
1: Be ni keyan mo sun le o.
0: Be ni. Gomina na pepe be.
1: Oda. Odo temi e je ka wa lo sodo en ti se are orilede Nigeria Bola Ahmed Tinubu
0: baba lunu
1: hey are shalaye oro o
0: kinawi
1: won ni egbo orilede Nigeria erin ajo odun kerin din la adorun e
0: kese keremi
1: ti opopo na ti ako ireti otun mo ejembu oro deduro won ni awon akose mose na ni o se be ti a ti gbe osiba kare fun are Bola Ahmed Tinubu ti orilede Nigeria Latari oro apileko re o fun ayajo igbominira odun kerin din la adorin ti orilede Nigeria sugba akori mi re le to nje ka ri gbo wipe gbogbo orilede Nigeria pata ti butsoro le yi won ni eje afokan bale o ko ni fe si ipinle tabi agbegbe kan ko je pe a ma lala si na ba
0: ijembu
1: oro de duro te gbe soro oro wo labo talakata won awon ina nko eti an mu latara itosorun won ni yo mo lo lotun lo si mo ro se ko sile ibadan omo mi opo fun warisi
0: eja mo ta biza
1: biza ni
0: eja mo ta nsi
1: pe kini yen
0: adeun ta ba se ti o ni mole
1: te gbe ni soro nbi o
0: se baba te be lo soro
1: te gbe ni soro
0: ayo eso
1: te gbe ni o
0: ah
1: ame so so
0: eh alakoso fu e ka run amunina sagbara Nigeria
1: te gbe ni soro ni yayin
0: bi baba ba ti soro baba o so pe
1: eh be ni eja fi okan si
0: sugba ateli na
1: a fokan si
0: ka sa dakun
1: didun bayi lo san ma so fun wa
0: koro yen ko dele dele
1: yo ri be o yo ri be
0: okay kedere to kon ko soro o so ko gba ko gbe oro iku oro si akata orilede Nigeria why now
1: ko ba ni yen ko ba ko ba
0: won tuju iku oro si akata re lori ibani soro ti are Bola Tinubu bawo ma Nigeria soro
1: okay now
0: won ni Kenneth ni are egbe oselu yin gangan ni jejere tin jo ma Nigeria
1: hey
0: APC is Nigeria's cancer
1: je o
0: kilo de o Kenneth eso eso
1: afisuru
0: sibe sibe na aile janita baba mi o de ayin
1: be ne
0: won ni teyan ba tagun ibi gbogbo ni igbalagbara o mo gbo erere ijare erere ijare pick one won ni atiku challenge are Bola Tinubu o lori awon ase ori to ni sakoso re se won ni akari wa e sara si akari wa pelu bi ise won o si tin ba ma Nigeria fera o nje gbowo lori gagaga eto abo for gogogo sibe sibe na eni gogo e mu yes
1: hello
0: plum eja manda se takula akoti koti e pa yo lowo
1: beru e gidi
0: beru le pupo pupo
1: hey ode je kemi ogbe alotara tara ko di wo lori oro kan o eleyi ton je ka ri gbe pe awon osise oba won ni amagun le oro kan irin ajo yen ojo meta iyan selodi onikilo je kini to va sababe e ka wo ni oro ohun lo ti se be lo ti kan won gbogbo sugba abala ikeji oro ohun na ni je ka ri gbo wi pe ajo alalaji ni orilede Nigeria o
0: yes
1: won ni a se afikun pelu ilana egberun mewa oto wani e wa gbo ba ba ka gbogbo epo ni me ni meji meta o di egberun lona ogota o sugbo ka pada silu abuja woni aya are ile yi
0: amo mi excellency
1: awon na duro tanyanya ni be ni won duro fun aya jonu ajoyo igbominira orilede nigeria ti sele kerindin la adorin ru e sota won wa pe o egbe alajimo sepo omo leyin christi ti amo si kan awon na pe ba mi dele ohun na ba ndele oba nkan le o soro gbogbon gbon
0: be yen o se le bo dele
1: o fe wa ri eni
0: tori ki lo se le ba ndele se le bo dele
1: tori po feran e o ba dele iwo na wa o fe me ni
0: tori kini ki ba ni o mo bo dele o
1: nbe wa ni ko
0: ka man tan si o
1: se ko pada ni
0: ko pada
1: ojowu
0: ai be ni
1: ojowu
0: iwo feran la ojowu le lori
1: ojowu kenke
0: iwo feran la ojowu le lori
1: kini e pe wa fun oja e ba ndele wole wo wa paro wa o ni isokan bayi o o nikan na ni ona bayo
0: to ba ti je be
1: si lana idagbasoke le nigeria
0: to ba ti je be
1: ojuwe kini afofere ikeri awa lo ojuwe karun iwe iroyin the nation
0: okay won ni eto gbogbo lo ti bere sini to bayi fun ayajo ojo bi anabi maulud nabi yi ati iranti baba wa sheikh muhammad bello raji won ni eleyi ti o ma waye loni ati ola ode yi ina ni eto na yo ma waye nibo ni yo ti ma waye bawo ni yo ti se lo fun maulud nabi ati iranti sheikh muhammad bello Raji, Emma Baba Bolori, Kunepa Konejina, Bina Lama Bujo Seti, former Nigeria Latima, Allo Donua Desi, Tora Fek Bolo Waja,
1: Bogwe
0: Nigeria at 66, Iroipo Lori again,
1: Zulia
0: Dana, Dana, Sari Warawala Visi. E jagba wele ni ka le joro lola e fo kan bale
1: e ti e ko bi o ti gbadura
0: e ma fo
1: be ba gba we tan e to gbadura fun Nigeria
0: be ni ina ni
1: tori pe oju se gbogbo wa ni gbadura fun Jerusalem
0: awon ti o
1: fe won yo si se rere
0: ngba ta ba gbadura ta won lori njeun
1: awa na e so ra won lori a gbadura mo na ni pe ki be ro lo ko subulu ka ya won be be ru ni o subulu won be be ru ma subulu won didi gan
0: Ezi re ma gbe mi nti
1: ko gbe lo ise na lo gba be
0: aga
1: wo ya je a lo pin owo yo ba gba
2: After me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.

0: to pe ni kia kia.
1: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
2: Look, Mom, I'm getting better every day.
3: You sure are. I am so proud.
1: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
2: This is my favorite.
1: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
4: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
5: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
4: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000 0807-112-4000
4: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
10: Òórùn dídùn tó peléke, kí ló ń sin ọ̀rẹ́ mi?
11: Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o.
10: Ìtọ́wò yìí yanrantí. Kí ló wà nú ẹ̀?
11: Adìẹ lòdì gidi. Òun sì ni èlò àṣírí adùn tó kọyọyọ nínú Sedap Supreme Noodles.
10: Bẹ́ẹ̀ ni o. Noodles aládùn ti wa, èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ lòdì gidi. Ó sì ní eré àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
12: Join us as we celebrate the 37th Adult Harvest Anniversary of Sion Magna Okiayo Parish. Theme: Jehovah Suri, the Lord is my rock. We start with Woli.

0: bẹẹni ohun tó bá ti yá kan kò gbọdọ gbẹdán wá sí lọjà lórí tábìlì kan ni ọmọlúàbí
1: bó ti rí nìyẹn o
0: nílé tiwa bá a ṣe ń tó wẹrẹwẹrẹ nìyẹn tó fi ń díṣe fún wa ẹkọ ni ọmọlúàbí là ń pe bí bá méjì kọ ó splash jù ẹyin èèyàn wẹ máa lọ sí. Àtẹ̀jáde ní àgbáyé ojúpọ̀ Facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà splash fm 105.5 Ìbàdàn ẹ like ẹ love bẹ́ẹ̀ ni kẹ bá ní ṣe ẹ comment yín ẹ jẹ́ kí o máa gbéra wàyí ó dẹ́ ẹ jẹ́ ká lọ tààràtààrà ò sórí ọ̀rọ̀ kan eléyìí tó bọ́ ta lórúkọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tó ń ṣe lálàyé ọ̀ wípé tekere ti kẹ̀rẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọmọ fi ń dá wa lójú ni pé kò ní pẹ bẹẹ kò ní jìnnà tèbútó ọrọ orílẹèdè yìí a ó mọ jẹ ìgbé ayé gbẹdẹmukẹ iná ọba eléyìí tí ò ní ṣẹjú nínú gbóná ẹni tó jẹ mínísítà fóun ohun àmúṣagbára ní orílẹèdè nàìjíríà ọlásùnkànmí tígbé ó tẹ wájú inú atótónu rẹ ó ní bàbá ní ká sọ lábẹ àwọn ìlànà ìsọdọtún tí ààrẹ bọlá ahmed tinubu ti orílẹèdè nàìjíríà èyí tó fi ń tukọ̀ ìṣèjọba ní orílẹ̀-èdè nàìjíríà ó ní ẹ̀gbọ́ tìbútò ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà yóò rí ọwọ́ ìyípadà àti ìmúbọ̀sípò nítorí pé àwọn ìlànà iṣẹ́ sọ̀gbẹ́dìgboro eléyìí tó ti gbéra tán nígbà tí ó bá kẹsẹ̀ járí ó ní ẹ̀jẹ̀ mọ̀ wípé tìbútò ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó náà lámọ̀gbé òṣùbà kárẹ̀ fún ìlànà ìsọdọ̀tun ààrẹ bọ́lá ahmed tinubu lára gbólóhùn tó bọ̀ ta lẹ́nu gbẹ́tẹ́gbẹ́ náà ni wípé tá a bá ní ká wò wá ó ní ohun àkọ́kọ́ iná ọba eléyìí tó ń ṣe ṣége ńsìn láwùjọ wa tó ń di ìdákúrekú láwọn agbègbè mìíràn ó ní ẹ̀gbọ́ ẹ jẹ́ ká fọkàn balẹ̀ nítorí wípé dídùn báyìí o ó náà ní ọ̀sán ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu yóò sọ fúnlẹ̀ nàìjíríà nígbà tí ó ṣe àfikún atótónu rẹ̀ ó ní ẹjẹ́ mọ̀ wípé ìlànà pípèsè iná ọba àti àwọn ìtànsán iná tí wọ́n yọ látara oòrùn tá a mọ̀ sí iná sólà ó ní fún àpẹẹrẹ láti márosẹ̀ ìpínlẹ̀ èkó sí ìlú ìbàdàn àwọn iná ọ̀hún kọ́ yọ ọmọ wà lẹ́gbẹ̀gbẹ́ òpópónà àlọ́ ni àbọ̀ ni lápá ọ̀tún lápá àlàáfíà lápá òsì ó ní eléyìí ó túbọ̀ jẹ́ kí ìrìn àjò kó rọ̀ ṣọ̀mọ̀ fún gbogbo àwọn arìnrìn àjò nígbà tó ń ṣèpàyà gbólóhùn rẹ̀ lókè àdó nílùú ìbàdàn níbẹ̀ ń tẹ́gbẹ́ tí ń ṣe àlàyé ọ̀rọ̀ rẹ̀ wípé tá a bá ní ká wò wá o ẹgbẹ́ òṣèlú òun apc àti àwọn àgbààgbà rẹ̀ tẹ máa rẹ̀ bọ́lá ahmed tinubu ó ní àjẹ́ ń gbọ́ wọ́n ń ṣe dáadáa ẹ̀gbọ́ bí ọmọ ẹni bá wá ṣe bẹ́ẹ̀ tó sì dúró tán ó ní àmọ́ agbóṣùbà káre fún ni nígbà tí ó parí atótónu rẹ̀ ó ní ẹ̀gbọ́ òun gẹ́gẹ́ bíi mínísítà fún ohun àmúṣagbára ó ń dúró kórikórí o iná ò ní pẹ́ kò ní jìnnà yóò dé tìbútò ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà kò ní fẹ́ sí agbègbè kan tí kò ní ní iná ọba lábẹ́ ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu tẹ́gbẹ́ lọ́sọ̀báhùn ojú ìwé àkọ́kọ́ ni fún ìwé ìròyìn the nation.
1: Ọkẹ́ ẹjẹ́ nìṣó ń bẹ̀ ká tún mú ròyìn míì náà wá fún yín látinú ìwé ìròyìn the punch. Ìròyìn tí mo wá láǹfààní àti rí yìí àti àkàtà olùdíje sípò ààrẹ nílẹ̀ yìí látinú ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ADC tó tún ti fìgbà kan gbà kan gbà kan gbà kan njọ́ nìyí jẹ́ gbákejì ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà ó ti bùjú ààrẹ bọ́lá tinubu báyìí ọwọ́ ọmọ ààrẹ bọ́lá tinubu lọ́wọ́ ó ní wípé ààrẹ bọ́lá tinubu kẹ́rì rẹ̀ bóde lábá bí àtìkù wípé kí ló ṣẹlẹ̀ ẹ jèbúrẹ́ kí ló dé tẹ wàá mọ ààrẹ bọ́lá tinubu lọ́rùn ó ní ọ̀rọ̀ tí ààrẹ bọ́lá tinubu sọ lásìkò tó ń báwọ ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ̀rọ̀ wípé ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí àti ipò tí orílẹ̀-èdè nàìjíríà wà láti ọdún mẹ́ta àbọ̀ tí òun ti gorí àpèrè ààrẹ ní orílẹ̀-èdè yìí ó ti mú yes ó ti ní tuma sí ogunlọ́gọ̀ mílíọ̀nù gbé mílíọ̀nù pa àwọn ọmọ orílẹ̀-èdè yìí wọ́n ní ibi tí ọrọ̀ ajé nàìjíríà dé lásìkò yìí ó ní ó kú òní ipò ẹgẹrẹmìtì tó wà tẹ́lẹ̀ àtìkù nígbà tí ó máa sọ̀rọ̀ lásìkò tí òun náà ń bá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ̀rọ̀ lọ́jọ́bọ̀ Thursday wọ́n ṣàlàyé nígbà tí ó máa wí o pé kí ló wí ni ó tẹnubọ ọ̀rọ̀ ààrẹ bọ́lá tinubu ní fàábàyí ní fi ń ṣe pàṣán padà ní fàábàyí ní fi ń ṣe pàṣán padà ó ní excellency a gbọ́ àwọn ọ̀rọ̀ tí ẹ sọ o ẹ ṣe àpèjúwe ipò tí orílẹ̀-èdè nàìjíríà wà lọ́lọ́ báyìí àmọ́ ṣe ẹ ti gbàgbé ni wi gba ba Nigeria ara koro ninu ebi ise ohun osi won ni eka eto lera iyen ni kilo subu teun eyi ipo ti owo mato wa lasiko mato tara ko o mato to ma Nigeria won ni o transportation won ni e na tun ni mato mi o gilo wa lasiko yi atawon nkan to je koko for ma Nigeria gan won ti ma ri lo won ri lo ma bo ma Nigeria ba to ba po ba mowo jade gan ko wulo nibi ti won ti fi ri nkan ra ma
0: ati na tan
1: won ni nigba ti are bola ti no bun ba wo mo orilede Nigeria soro lo ti salaye wi pe odun meta bo ti ohun ti gori apere boti e se kokko le ni ibere pepe won ni oro aje tin de bayi bi si tin nutuma latakata mo orilede Nigeria ama ti ku ni erere ijare o excellency mo setan lati taku yin ise taku for taku lori oro te so yi e ma gbe awon omo Nigeria mogun e ma gbe won mogun
0: e ma gbe wa ngaro
1: mo e ri jade awon aseyori te ri won o ati dagba soke te so wipo ba omo Nigeria lasiko yi won ni e gbe eri e jade ko omo Nigeria ri won ni oro wipe nbe lori iwe ko o figo ko la soro nipa re o e ba soro be ba soro wi pe figo e je ko ni tuma lara o marile de Nigeria bara deni bi o deni o ma Nigeria ni o le so wi pe yes igba yi de wa igba yi ni tuma o ni sibe sibe na gbogbo nkan gbowo lori awon nkan to ma Nigeria ra ni gboro se subute sibe na igbe keje are ni yato si oro nta ra loja gan won ni orile ju orile de Nigeria seje gidiga the nation is bleeding awon omo to je ai agbe amara agbeban won ni ngbe mi omo orile de Nigeria logun logun logban logban awon oloko awon agbe o le roko mo pelu iberu bojo awon omo o le lo le iwe mo nitori iberu bojo ijinigbe won ni eto abo na won ni iyan na ni e ma de odo mi tori wipo n gara lowo lowo bayi Atiku soro ile kan gan. Sugbon mi o like ki ma tenu boro loro pupo.
0: Eya.
1: Mi like e.
0: A die bayi na ni.
1: Die na ni. Ba ka ba ti wi die nu oro loro na ka da ke. Ka le fi gbo ni o. Eh, ko ju ba nlo.
0: Oja bo. Awon na gbo, won tele. Won de ge. Won ge.
1: Atiku lo soro.
0: Eya igba keje are ngba kan ri.
1: Okay
0: now. Okay now. Okay now.
1: Jeje.
0: Yo ba na lo bo, won ni to koju senikan.
1: Eh.
0: Elu lo se be to ko selomiran o.
1: Ilu gangan ni
0: e. Eyin ni ilu gangan ni.
1: Ilu gangan ni.
0: Eh.
1: Bi tola ni se koju so oni nsin. Oto ni bi ti. Eh.
0: Oto nbi fila ti kunle, oto nbi o koju si.
1: Odo re lo wa.
0: Odo ta ni.
1: Se bo re.
0: O ti pa mo ri na na jo ye o se be nje bayi. O ye ko na so so
1: bayi. Mo de fila ma wo be sodo awon yen ni.
0: Okay.
1: Odo re mo ge si.
0: Formula dodge lo
1: pa won yen. Don't you see?
0: Oh my god.
1: Don't you see?
0: I'm blushing.
1: Oh, you blush.
0: Oda na yin ti wa kile ti ri agbe yin debe o.
1: Okay.
0: E je wa pada sori oro kan o to bata bombo lati akata awojo agbarijopo. Egbe alajumo sepo omo leyin Christy ni orilede Nigeria ta mo si egbe Khan. Sultan funle ti shekutu oro bata nbe o. Ba mi dele oro bata lati akata re. Oya en ti se Sultan funle ti shekutu Muhammad Sahad Abubakar. Ati ani to na je are fun egbe alajimo sepo omo leyin Christy ni ti letoko won ni won ta no boro un bota o won ki ti carrot kere omo ilede Nigeria ko ya tayoto ayajo igbominira odun kerin din ni adori ru e nigbati won tesi waju ninu ise ku orire oju o tun koju emi o tun remi odun tun ko leyin to si je pe o n pe tototan o nipa ireti nbe fun orilede Nigeria nigbati won se afikun atotonu won won ni baba ni ka wo wa se ri dagba soke ta n bere fun ayipada ta n bere fun e so do tun orilede Nigeria ile ita ni ireti fun won ni ojuse ti kere ti kere omo orilede Nigeria ni agba jowo bayi la fi soya nitori na ajeji owo kun le gberu dori o nigbati sultan ta won gbe oro bota bombo lati akata won ni ipule ti sekuto won ni ni akoko na se ri awon ipenije le itan koju orilede Nigeria ko le ipe ko ni jina die bi ere bi awada yo to kuro ni waju orilede union woni se wari orilede Nigeria yada woni Nigeria will be better
1: amen
0: inshallah
1: amen
0: bi o se ko sibe nu nigba to tesiwaju nu atotunu re woni se re orilede Nigeria o ni lo itesiwaju gbogbo wa pata ojuse wa ni o lati ro daju pe orilede Nigeria o kese jari nigba ti o se atotonu e sowo iwaju olonki arebola amartina bo ti orilede Nigeria ijoba apapo leye ijoba ipinle gbogbo awon loba loba awon nijoye nijoye gbogbo adari ese patapata to fi ade akata gbogbo omo orilede Nigeria nile ye ati loke okun wi pe atoku orire ayajo odun egbominira le Nigeria omo leyin christian ti nigba ta won pe ipin ko woni orilede Nigeria ati ijoba apapo ile ye o nkan o na ni atunse gbodo ba ije kini ohun akoko woni se ri ona to duro re opo ku oro ku onje tenu nje lawujo wa ni orilede Nigeria owo oko ko gbena wale awon ohun ta nlohun awon ohun amusagbara bi epo robi ni bi afefe gas ni ko se be ko gbena wale woni bi abe le gbena wale ton je di opo o tona to da nbe te to abo kojuo oduro segbe kan eka eto eko eka eto ilera wa oduro ilana so gbe digboro o rese wale won ni olohun koni ba tabi sugbon kankan a je pe orilede Nigeria oro aje re nigba yi ni o to rosomo ni kankan o bi o je pe aro tubo tutori leta lejo nile Nigeria nigba ti egbe ohun ti o pari atotonu re o won ni se ri orilede Nigeria n toto awon ipe ni jambe ni waju re o e to si epa bambare o na ni tetu abo ele ito je pe o ndukuku laja won ni opolopo awon omo olomo baye o na ni wa nu beru bojo opolopo omo o na ajinigbe won lo kun le obi elomi ha si sago won won ni egbo olorun oba yo ba ni tun orilede Nigeria se oju we karun niyan iwe iroyin the nation
2: Superstars, are you ready for the smartest showdown of the year? Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss a single moment.
3: Just one Puro and better bottle starts. All the hot shots, the sweet goals. Ball with a scatter data and make mind cuts to the tiki taka and San Gallo. The kind ball where we define.
4: Yes, sir. It does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League, live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV Stream. GoTV. Love it.

0: Share Love,
1: a quality product of Seaway.
2: Kí ló bí ẹjọ́?
3: Mo wà níbi lọ́dún àkọ́kọ́. Lọ́dún 2020, wọ́n sọ pé okòwò yìí kò lè dàgbàsókè, ṣùgbọ́n mo sì wà níbí o. Fábìlì kan di ilé ìtajà kan di ẹlẹ́ka mẹ́ta.
4: Ọdún mẹ́jọ òrùlé kan ṣoṣo.
5: Owó iléèwé mi di sísan, ìyá mi gan lè fẹ̀dọ̀ lórí òróǹro.
6: Ohun ọ̀tọ̀ọ̀tọ̀, ibùgbé ọ̀tọ̀ọ̀tọ̀, ìtàn kan ṣoṣo.
7: Síbẹ̀, ó dára.
8: Obey at 8, real people, real stories. Obey is okay.
9: Túndé, ó tí ì parí tíì yìí ni.
10: Bámi, tíì yóò dùn rárá bí ètí àǹtí Ṣadé máa ń pò fún wa.
9: Sábà, mílìkì tí mo máa ń lò ní gbogbo ìgbà náà ni kí ló dé tó fi yàtọ̀?
11: Nítorí pé ẹ ò lo mílìkì tó ní ọ̀rá wàrà tó pé ní ẹ̀gbọ́n mi. Hollandia Full Cream Ever, aṣẹ́rẹ̀ mi nìyẹn o. Ó kún fún ọ̀rá wàrà tó ṣara lóore, ó sì ní adùn tó dára púpọ̀. Tí ẹ bá fi ń po tíì yín, ẹ ó máa rí ìyàtọ̀ nínú adùn rẹ̀.
9: Hollandia Full Cream Ever, mo rò pé ó wọ́jú mílìkì tí mo máa ń rà lọ ni.
11: Rárá o, kò wọ́n rárá. Iye kan náà ni pẹ̀lú àwọn mílìkì mi. Ra àpò mílìkì 120g, àpò kan ìwọ̀n mẹ́ta ni.
12: Hollandia Full Cream Ever 120g, ra wàrà tó kún, adùn tó yàtọ̀ ní iye tó tọ́, àpò kan ìwọ̀n mẹ́ta ni. Yẹ Hollandia Full Cream Ever, kò sì máa lọ síwájú pẹ̀lú agbára wàrà màlúù.
13: Flash FM 105.5.
14: Tọ́, akínkàbọ̀ padà sí ìtẹ̀síwájú ti fún tẹ̀dọ̀ ròyìn lórí ìkànnì aṣíwájú ìkànnì ọmọlúàbí Splash 105.5. Ẹjá wo ọ̀rọ̀ kan tó ń jáde láti náà wé ìròyìn ti The Punch. Wọ́n ní bí a ti ń ṣe yàtàyò tó àyájọ́ ọjọ́ ògbòmìnira lánàá ti ṣe ọjọ́ kìíní oṣù kẹwàá ọdọọdún bíi ti máa wáyé pẹ̀lú àṣẹ tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinúbú tó pa wípé ní àwọn ìpínlẹ̀ gbogbo jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n rí dájú o wípé wọ́n kó àwọn bọ́ọ̀sì àti àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì buses and commuters across several states ní tìbútò ro àwọn ìpínlẹ̀ láti rí wípé èyí tí ó máa lo CNG compressed natural gas wọ́n ní kí ó lè mú owó ọkọ̀ kó lè mú wálẹ̀ dáadáa. Àmọ́ pẹ̀lú ẹ̀ náà bó ti wáyé síbẹ̀ náà owó ọkọ̀ dúró síbi tó dúró sí ni o. Kò mẹ́ra débi tí ó ti ẹ̀ padà wálẹ̀ kàkàkọ́ wálẹ̀ ìtún padà lọ sókè sí ni. Ìwádìí tí ìwé ìròyìn Punch tí wọ́n ṣe lọ́jọ́bọ Thursday ṣàfihàn rẹ̀ wípé àṣẹ tí ààrẹ Bọ́lá Tinúbú pa wọn ò tí ì máa múlẹ̀ o. Bàbá sọ̀rọ̀ ni ìdí ọ̀rọ̀ ò tí ì máa múlẹ̀ báyìí kódà wọ́n ṣàlàyé síwájú sí bí nǹkan ti ṣe rí ní àwọn ìpínlẹ̀ bí ìpínlẹ̀ ti Enugu, Anambra Delta, ìpínlẹ̀ ti Imo Sokoto, Kebbi Gawa Gombe, Edo Plateau, Tewo ìpínlẹ̀ Ondo, Ọ̀ṣun Ọ̀yọ́, Ọ̀yọ́ wa náà, Ogun State. Wọ́n ní gbogbo ẹ̀ bí wọ́n ti ṣàyẹ̀wò síbẹ̀ lọ. Wọ́n ní nǹkan ò yàtọ̀ pínpín. Owó ọkọ̀ wà bó ti wà bẹ́ẹ̀ náà
15: ni
14: ààrẹ Bọ́lá Tinúbú ló ti kọ́kọ́ rọ àwọn ìjọba lẹ́kajẹ̀ka lọ́jọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án láti rí i wípé wọ́n ṣiṣẹ́ takuntakun pẹ̀lú bí wọ́n ti máa rí wípé tó àwọn ọkọ̀ tí ó máa lọ sí NG o kó máa lọ káàkiri ní tìbútò orílẹ̀-èdè Nàìjíríà kó ba lè jẹ́ kí nǹkan rọrùn fún ọmọ ilẹ̀ yìí. Àmọ́ pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ náà lọ sí NG náà rí o wọ́n á padà rí owó ọkọ̀ kọ́ wálẹ̀ ní àwọn ibì kankan
15: nílẹ̀ wa Nàìjíríà.
14: Ó tiẹ̀ tún léwó ni.
15: Ó léwó lábẹ́gbẹ̀ tiwa.
14: Kàyọ́ ìmájìnì. Wọ́n ní nítorí ìdí èyí bí ọ̀rọ̀ ti ṣe lọ yìí kàkà kó dẹ̀léwé àgbọn.
15: Wọ́n
14: ní kokoko ní le bí ọrùn akíká o pẹ̀lú owó ọkọ̀ tí àwọn ọmọ Nàìjíríà ń wọ̀ nílẹ̀ yìí bó ti gbowó lórí gẹ̀gẹ̀gẹ̀.
15: Ó lágbára pọ̀ kọ́lọ́hún ọba kọ́mọ pé ti wà níyà kọ́lọ́hún kó ṣàánú àwọn àmẹ̀kúnnù ní orílẹ̀-èdè yìí. Ó dá ẹ jẹ́ ká padà sọ́jú ìwé ìkẹfà ìkẹje ìkẹjọ bẹ́ẹ̀ ni mo fẹ́ gbélé àṣùdé bẹ́ẹ̀ nù.
14: A ò ṣe máa gbé mi débẹ̀.
15: Èrè àjòyà mọ́ rò sẹ̀ la fẹ́ gbà báyìí.
14: Ọlọ́gùn ṣe máa gbé mi débẹ̀.
15: Mọ́ rò sẹ̀ mo fẹ́ wọ̀ gbà.
14: Ọyá Zùmẹ̀.
15: Ọyá ẹ jẹ́ ká lọ tààràtà rẹ̀ o. Ọ̀rọ̀ nǹkan náà ló bọ́ ta bọ̀m̀bọ̀ láti àkàtà ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà lẹ́yìn tó sì ń pè ọ́ wípé bá a bá ní ká wò wá awon oro to ni se pelu isodotun eka eto ogbin lorilede Nigeria o je ohun amusa logun baye bi orilede Nigeria ba se tan lati pese obitibiti onje fun ogorun omo orilede Nigeria ninu ogbolo en to je minister foro to ni se pelu eto ogbin ati ilana sogbe digboro ko nje o le po lopo ku oro ko nesebo to oro ile Nigeria iyan senator Abubakar Kyari nigba to npe ipe ohun o ni egbo ba ba ni ka wo wa o ni eri bayi bi gbogbo awon orilede ti nbe nile Africa ohun akoko to ye ko je ise akoko won o na ni isodotun eka eto ogbin o ni bi eto ogbin won ba duro tan bi ohun gbogbo to ba moyan lori a je wi pe o nje o le po ni lana ti gbe tonte igboro nigba to se paya gbolu ohun lasiko ikorajopo ayajo kan ile ti a pe ni ejiroro to gboro ti a fi sori oro to ni se pelu eto ogbin nile Africa foti odun egbewo odun oko o le mefa iyadun 2026 nigba ti o tesi owo iwaju ninu oro re odise re African Agribusiness Extension Summit ele to waye nilu ti Abuja oni ohun akoko to se be to fi sori o na ni isodotun eka eto ogbin ni orilede Nigeria sugbada na bi abalo si akata awon eyan to ngbe ni oke oyi eyin oni ipile ti Kwara lohun o won ni kaluku won baye na lawon na ti gbe suro lowo gengegenge nje suro owo won o le azus
14: kini
15: ti an fe fe suro won fado won ni akoko ena ba eleyi ti oro ju kan tan bo ni o won ni tori bi pe ajo isokan lati Europe lo se to lati se atileyin alailakawe fun won pelu ipese na ba pelu awon ero amunawa gbangba gbangba gbangba eleyi toto be orin lekan le ni edegbeta nigbati won tesiwaju nu atotonu won won ni awon ilana eyin o ti sodotun ayelujara ti gbalode ona ni won yo se amulo re won ni babuwa ni ka wo wa o awon ile toto bi egberun lona meji o le irugba won ni ti kere won pata ona ni won yo ni anfani o se ina oba e ti odo tan yanyan ajo isokan ile ti Europe o so lori e ajo ECOWAS awon na so lori e ri bayi bi tori pe bi awo to ba gbe awo ni gbowo awo ni fo
14: be ni awo si ni ya ko si ni subu gbaragada
15: si ni subu lule debi si aya gberegede ojo we ikeje nu ikefa lati gbera tele ri ayi na le na gan ewe iroyin the nation
14: akeyi o lowo yi e tun gba yi e tun gbe yewu e di mu ke fi ranu eni ti se agbenuso fun egbe oselu ti African Democratic Congress ADC papa julo ai eni ti se oludije si parele yi lati nu egbe oselu un Atiku Abubakar ti je agbenuso fun nibe na lo ti buju are Bola Tinubu pada papa julo lori oro ti are so
15: wi
14: pe o se apejuwe ipo ti orilede Nigeria wa lodun 2023 bi alaare to nbe lori ipo foni kufolande ti jejere nba fira ti won o si ti mona ti won fe gbigba woni aha Nigeria na le fi we nkan to bayi te
15: gege
14: bi Kenneth Okonkwo Abo ti soro inu oro are Bola Tinubu to ba wa mo orilede Nigeria so lana ti se ojobo Thursday lo ti se apejuwe ipo ti orilede yi wa iyan oni odun 2023 gege bi alaare ti n gba itoju lowo koda nigba ti won wa sayewo si la won ri wi pe jejere n ba fera o jejere n ba fera o o si nilo toju to nipe bi won ba toju re yo jase be ba si gbiyanju na yala ba meji ni ilekun ma jale ma jata ibi kan na ni okoko pon pada sara si ti o ba gba ki won se toju won si pelu nira ti o ba goja lori re iku lo sese ko ja si to ba wa tun ni ko gba ki won se toju na yo mu inira to ni pe gan pupo pupo dani sugba nigba ti o ma fesi si oro yi lojo ba Thursday lori itako ti abeyefo Okonkwo o selaye wipe orilede Nigeria Olorun ma ro wa loro gan pupo Nigeria is a blessed it was blessed gege bo ti se wi o oni a nilu ati ma jiya a nilu ati wa ninu se ohun o si pipi ke se ipin ti wa nile yi debi 30 e ma so wipe jejere ba Nigeria fira why now oro ti wa oro ni jejere ti wa fe lagbara ju na o ni ataka o si danu ataka o si danu ataka o si danu ka wa ma ri jejere ni Nigeria ataka o si danu won ni apejuwe ti are fi orilede yi fi wa we Nigeria un won ni eda pada o
15: eda pada ni
14: ah do won so pe won so le bo agba o sugba agba na o ye kan ah won ni eleyi poju Nigeria Olorun ni jari jejere asi ni pe wa ni jejere
15: ami ase
14: according to gege bi o ti se wi o ni ngba te wole o lori isakoso emaye ti e ba epo robi o di die ni igba naira naira marun lo dinu igba naira ngba ti e wole sugbon lo isiko yi egberun kan ati abo wo orilede yi eni o o ni dollar die bayi lo din ni edegbeta naira nigba ti o tun wa fo fere nseyin o ti di 1400 naira per dollar o ni yen ko won ni be na gbese ti orilede Nigeria te ba nigba te de trillion meta din ni ogori 77 trillion naira ni gbese di o me nseyin o ti takata port soke 166.6 trillion naira ini gbesi won ni san yawo ni yawo yawo yawo fun iro ile olohun ko la yawo si
15: ile olohun ko Nigeria katara ile fin gbo
14: won ni lowo yi pelu asiko ti are bola tinubu ti lo lori apere isakoso ni orilede Nigeria ti lo bi odun meta abo ipo ti omo Nigeria wa orogbo owo oko gbowo lori owo nje gbowo lori ina mana mana ni kilo subu ti awon ise o si fo omo Nigeria lati se won wa yi ninu ise owo o si ise owo o si sibe sibe are bola tinubu egbe oselu yin gangan ni jejere tin je omo Nigeria APC is Nigeria's cancer. Kada to konko lo wi o. Kokan emi. Daily Post loko. Ti fun te do royin la fi bujo se ti yin. E ja ri ipolowo oja.
15: Okay now.
0: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
16: Look, Mom, I'm getting better every day.
17: You sure are. I am so proud.
0: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
16: This is my favorite.
0: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.

0: paracetamol fún ìtura tó péye ní kíákíá.
1: Mami! Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o.
2: O káàrí ọmọ dáadáa.
1: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wà ọ́ bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
2: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
1: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o, mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹn ni?
3: Kódà ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà, o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀, a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 02094613333.
3: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
5: Hey, who dey greet?
6: Na everybody wey carry tom-tom.
5: Whether na traffic, long queue, or busy day.
6: No lele.
5: Ask for tom-tom at your neighborhood store today. Tom-tom, breathe through it.

0: ayẹyẹ ọdún òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn Independence Day orílẹ̀-èdè Nàìjíríà. Happy birthday Nàìjíríà. Happy Independence Day Nàìjíríà. Gbogbo ẹ̀ náà òun náà láàmọ̀ kó lè dé Nàìjíríà láàmọ̀ kí fún ọlọ́run ọba ojú orílẹ̀-èdè yóò padà dé wa lọ́rùn. Má wà débù tí ògo kúrò lébù tí òfo. Gẹ́gẹ́ bí Olúwa ṣe wọn máa kí wọn láti ṣe mọ́ sùn. May Nigeria and Nigerians survive. Ọlọ́run jẹ́ Nàìjíríà orúyè. Báwa tá a jọmọ Nàìjíríà náà, ká rúyè, ká rúlà. Ọlọ́run ló lẹ̀mí èrò. Ok. Ẹyin tèmi ó ti wá ṣọ́ọ̀jù ẹ̀ ní kankujẹ ní gungi àárẹ̀. Ẹ ní máa yan fónà. Ó yá lóní kọ́mọ́kọ́mọ́ lóní wéréwéré lóní kí a mọ́ sá lóní wàrà sísà. Nínú ìròyìn tèmi ó ti kó láàárọ̀ tòní. Atagbọn káàṣì ẹ̀ òun náà ni màá ti mú. Kàkà kí sápá kó fi ẹ́ catch cruise kí ni mo ní kó o mọ̀ ṣe. Mo ní ọmọ káàṣì ẹ̀ ní *347*1004*#. Bẹ́ẹ̀ sì rèé, òní gangan ni Cashport Friday mi ò wáyé o. Ṣé àpá ti ṣe Independence Day Cashport lọ́jọ́rùú Wednesday. Wọ́n ti bìzàbìzà fẹ́yìn tiwa. Wọ́n ti buwó ta fún yín. Wọ́n ti fowó ṣe kí ni. Wọ́n ti fowó tún ti yín ṣe. Ìyẹn bẹ́ẹ̀ àwọn gédéńgé. Ṣé ẹ wá rí i lénìí Friday Cashport wa ó sì long floor ó wà ń bẹ̀. Wọ́n sì gbàgbé ẹ o fi mẹ́ta gba pàgbà 30 ni 3-1 tíkẹ̀tì wa. Àǹfààní ẹ wà ń ta lónìí ẹ o tí ó bá ta lẹ́ẹ̀mẹta hour times number tó fi ta yẹn lẹ́ẹ̀mẹta yẹn by 10 3 times 10 30 ni. So ọ̀nà 30 number yóò ti mọ sáré kí lójú kọ̀m̀pútà ń gbà bá fẹ́ ṣe yìí kò tó. Téè tí ó tún fún ọ láǹfààní láti wà lọ́wọ́ òkè nígbà yìí kò tó bá fẹ́ wáyé. *347*1004*#. Tàbí www.cashier.ng. Bọ́ sójú òpó yẹn kó o ta láti jẹ́ láàárọ̀ tòní kí n buwó ta fún ọ. Kémi náà bìzàbìzà fún ọ. Ìyẹn lóòrọ̀ yìí. Ok. Ẹ jẹ́ kó ń bẹ̀ kí n wọnú ròyìn lọ nísànsàn kí n kó ròyìn jáde. Ìyẹn fẹ́yìn tí a kí n ja yín sí. Látẹ̀rẹ̀ ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jù sáájọ basketball. Òun náà ni màá ti kó. Torí ìdíje basketball African League. Ìyẹn ìgbìmọ̀ torí sí ìdíje basketball African League. Ìyẹn ball. Àwọn náà ti jẹ́ kó di mímọ́. Basketball court. Ìyẹn ibi tá a ti ń gbá bọ́ọ̀lù aláfọwọ́jù sáájọ. Bí mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ míì làwọn fẹ́ kọ́ ìyẹn. Tíwọ̀ òòrùn ilẹ̀ adúláwọ̀ ìyẹn West Africa láàrin ọ̀sẹ̀ mẹ́ta lákòókò tá a wà yìí. Lára àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí wọ́n ṣe láti rí dájú wípé ìdàgbàsókè tó lóòrìn ó bá eré ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ̀. Àwọn agbègbè bíi mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà làwọn iṣẹ́ ọ̀hún ni ó ti wáyé o. Ìyẹn fún basketball court eléyìí tí wọ́n fẹ́ kọ́. Wọ́n ní gbogbo àfojúsùn àwọn ni wípé káwọn kọ́ 1000 basketball court sílẹ̀ adúláwọ̀ kí eré ìdárayá yìí ó lè mọ̀ tẹ̀síwájú. Torí wípé kíni bí àwọn pápá àṣeré ó ṣe pọ̀ lọ jáǹtì rẹrẹ ìyẹn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá làwọn náà fẹ́ jẹ́ kí pápá àṣeré gbá bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ̀ basketball court fóun náà kò yàǹpìá. Ìyẹn ní apá àbí. Ok. Ẹ jẹ́ ń kúrò lápá àbẹ̀ yẹn kí n lọ. Sẹ́rẹ̀ ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórí iyanrìn ìyẹn beach soccer torí wípé ikọ̀ super sand eagle orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ikọ̀ agbọ̀jẹ̀ tó ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórí iyanrìn fún orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn ti já kó di mímọ́ wípé wọ́n láǹfààní ìyẹn láti gba ìgbàgbọ́gà ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ kojú ògbóǹtarìgì orílẹ̀-èdè a máa sọ nípa orílẹ̀-èdè arábọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórí iyanrìn ní orílẹ̀-èdè Senegal. Orílẹ̀-èdè Nàìjíríà yóò láǹfààní láti gba ìfigagbága ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ kojú wọn o. Ìfigagbága ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ ọ̀hún onígbèsè kejì sí ni eléyìí tí wọ́n fi ń múra lẹ̀ fún 2026 beach soccer African Cup of Nations qualifiers eléyìí tí a máa gbá kojú orílẹ̀-èdè Ghana. Bẹ́ẹ̀ orílẹ̀-èdè Senegal odú ni wọ́n wọ iṣẹ́ àìmọ̀fọ́lóko eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn ní orí iyanrìn. Ó dẹ̀ jẹ́ wípé Muritala Muhammed Beach Soccer Muritala Muhammed Square Beach Soccer Arena ní ìpínlẹ̀ Kaduna òun náà ni ó ti wáyé. Ìrúwèsí àkọ́kọ́ wáyé lọ́jọ́ Sátidé ọjọ́ kẹta oṣù kẹwọ́dún tá a wà yìí. Ìtúwárí pé ìgbésẹ̀ kejì wáyé lọ́jọ́ Ajé Monday ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún tá a wà yìí. Ẹ pé aago mẹ́rin ìrọ̀lẹ́ méjèèjì yóò láǹfààní láti wáyé. Ìgbàgbọ́ ọlọ́rẹ̀ sọ́rẹ́ ẹ̀ náà yóò ran Super Sand Eagle lọ́wọ́ láti dájú pé gbà wọ́n bá kojú orílẹ̀-èdè Ghana lọ fun won joni won buye pe si awon si ja ticket ti won lati lo kopa ninu ere ede raya bola lafese gba e ori yanrin nile adulawo koda o lede senegal ma ran toto na ti gba ife eye yi to de je pe odun 2016 2018 2021 2022 odun 2024 o lede senegal ohun niyan ti gba awon ni ife eye yi awon lo wa ni owo won Desire, I want to qualify automatically for beach soccer. DJ Fele Adulawo for the week weekend. I want not to go DJ. I want not to be defending champion. There, DJ beach soccer have come here. No, you must follow and find it. As in Mori Lady, Eleti Oloko Pao. You need DJ Daraya. All I love is a Baluri Nyoni. Odun 2027. 2027 FIFA beach soccer World Cup. Ama DJ B soccer ti le adulawo ojo keje si ojo ke dogun osu kokanla oro 2026 ni o la nfani lati waye iroyin le to lu photo si aleti ohun na ni wipe oluko ni ko je wewe ti flamingos o le di nigeria ni akim busari ohun na ni ko egbe agbobodu remo star ladies ni lu kene ohun na ni an tin sewo si o ebo ni akim omo busari o wa bu si ala o bizabiza si ala bo se se fun ko flamingos o le di nigeria ninu ko remo star ladies I'm going to pay all the money for a concert by Esa Queens. So that you will pay. Nisa Tokoja, you can pay Seta Queens. Will you or your own? Loje olukoni won amoro yin ti je odi mimo ore mo star lady won tin sewo won si tin diju iyen si akim busari pe alpha akoko to nlo se egbori wole iyen sinu ko egbe agba ball re mo star ladies okay Ejen lo sinu league agbojo olede Nigeria ori Corinthians Bees ohun na ni gbimo to nri si fi ya je ni ati ko re ni ni janu league olede Nigeria na ti ja ko di mimo pe million 5 naira lowo tan ele ti ansan pelu iwa palapala ilu apala tin be lowo won o lasiko tawon ati River United ton jo kojo ara won ninu foran kan ele to lu photo sita lo nse afiyan bi agba ball Ranchers BC kan bo ti se lo kolu agba ball iko River United o bere si ni baja to so di wahala iyen fun physical assault and physical attack won sa pe 21 years and million 5 naira an wa fun won di ana kan fi wu eni to wu abaje yen ninu video yen kan fi wu jade o kan fi mo ko re wa ba won le fi jiya ele to lagbara kan le fi je won 1 million 5 naira ohun na ni won se kini o ni won se gege bi owo tan league agbojo lede nigeria ifikagba go mo tesi waju iyen lola iko kano pillars yo gbalejo sporting lagos ipinle kano to ba wa di lola ode yi river united okay ola ode yi ni kano pillars ati to ba dojo osin mi san ni lawon ti boga to go lanfa lati wa e mo pa go merin role ni river united ati kodu city o koju ara won iko egbe agbo nigeria tornado zo gbalejo kun khalifa eyin ba international awon ati plateau united no da pe yin ba ti ji o ori wi pe kini won ko ba ran shooting la ba o won fe yin ba ti shooting je o won fe yin ba ti yan mo ni won paste shooting ni o dori akara dori akanyin o degun ni ati ro pe yin ba awon na sare lo bu nkankan ki shooting na ni ki awon na sare lo ji ti won bu papapa e wo won so di were fun shooting ni pe alamo ni frase eyin na fe wa ji abu ojo la ke kojo logo ameyin ba won gbalejo complete united iyen lo pin ose better insurance ati barawa fc o koju ara won iko egbe agbabolo enu rangers awon na mo babia warriors mo ba won fa inter lagos awon ati katida united nilu eko drama united awon ati wariwo iko egbe agbabolo kano pillars awon ati sporting lagos na koju ara won okay Kwara United awon ati Ranchers Bees o bara won o bara won fa gbogbo agbabolu shooting star silu ibadan won wa koju iko egbe agbabolu nasarawa united lojo simi sunday won fi wa ga won yo lanfani lati waye bi nkan se lonu league agboje olede nigeria ni ifi ga gbaga iko Suba Eagles olede nigeria balogun won wilfred ndidi won iroyin ti jako di mimo o fi ga gbaga olore sore ile ti nigeria ati russia ma gba lojo segun tuesday oni lanfani lati simbe o ti withdraw ko ninu figa wa go hun gege bi iroyin gege bo se fi idi e mule agbo wa ni ko gba gba bolu be six stars na o wa lara awon agba bolu merin le ni ogun ele ti olukọ ni eric che o kede o won gba ifigagboga na iyen ni nizin novgard nizin nisi Novgorod Stadium iyen lore de Russia mo ti fi gbagbogo ohun ti o ti lanfani lati waye bakan na awon ton je bi backroom star iko egbe agbabolu Super Eagles ni ata awon agbabolu mi ti won nyan ninu league agbojo lede Nigeria ohun na enu won ti fi olede Nigeria le o lati ana to de je wipe won ti bale olede Russia iyen fun ifigagbaga na kelechi yanacho ohun na ti pada sinu ko egbe agbabolu Super Eagles olede Nigeria to de pe ifigagbaga orilede Russia ohun fese won se lore sore alanfan lati da gege bi mo ti se so siwaju olede Nigeria yen ko Super Eagles won ti bale iyen si olede Russia fun ifigagbaga won oluko ni Eric Chen eleyi ti o rin ni ajo pada pelu ko egbe agbabolu na ni Guinea Bissau ohun na lo je odi mimo wupe yo darapo mo won lo lede Russia ko to di ojo ifigagbaga won amo Wilfred Ndidi ko si nbe iyen pelu won okay eni ti se agbonu so fun eto fun ko Super Eagles promise efogbe efoge ohun na lo ti je ko di mimo to de salaye wipe ewo ilera Oluwa ina iyen agbowo eyin iko na ti an forest no league lege si ko ti se daada o on lo fi je wipe pelu bi papa sere iko Guinea Bissau ko ti se ri lojo na o ni o je ki ola ina o gba figagbaga ohun ko gba fun won o ti je pe osayi Samuel role ojo na ewo n se ni role ojo na so daro o to bi pe balogun Guinea Bissau won iyen mama blade iyen sa n gbe la o n gbe ni o n gbe logbe lo ni o se ni n gbe ni blade ni n fun gbere iyen si gbogbo body ni ojo na amo efoge o ti salaye wa soro wipe pelu awon itan ati bi Isiola ina se ri pelu ifarapa ohun na lo fa ti won fi ro wipe igbagbaga ohun oni lanfani yen lati wa mo ye pe farapa olojo pupe yo pada mu ola ina ohun na ni o se gba fi gbagbaga ohun iyen ni ojo na to le je pe igba san kojo lede South Africa gan iyen ni gbagbaga ele to ti ni farapa tele iseju mewa pere ohun na lo gba iyen nigba na lo ko to wa lo sile ifaraka ile ifarapa ti o fi lanfani lati tele won lo sinu dije fe ele adulawo Abdul Qadir Adorogba ban ka won ara le laro tun ni
1: akojumo atoko akojo ara le
0: oda iko Super Eagles orilẹ-ede Nigeria odo won na ni a ti bere tori wipe iroyin to won waju mi je odi mimo wipe ka ti emu lati fi gbagbaga won ton ti fi di re mi koju Guinea Bissau akoko nu be opolopo oro lo nro lo lori papa isere yi nigba ti won tun wa bi en ti sagbonu to media officer iko Super Eagles lori idi ti online office ninu fi gbagbaga won o ni tori bi papa isere ohun ti se ri ohun ni lori oro papa isere ajo CAF ti won ba ri wipe papa sere yi ko ba standard awon ki gan je mu bere ba ki gan ni standard ajo CAF fun papa sere tori wipe kini o ko lati wo gaga o waye la n so wipe papa sere ti do mi yale ba se n gbon mi lo ji mi lo lu mi lo la mi iyen ni papa isere Guinea Bissau hun ni lu Bissau ibi tan se gba ifi gaga na ki gan gan ni standard CAF gan to je wipe a ko ti e wa pada yi wa mo aseyin wa aseyin bo papa sere le ti o da to Lubada stadium lati pada mo ri ton wa gba bolu ton ti mo gba bolu
1: mi ri pe seri ajo CAF o dabi pe bo se mo yan wa pa sere yen awon lo lanfan lati
0: ni kan lo ye
1: tori ta ba o dada opolopo papa ke koda ke se papa sere Guinea Bissau gan te ba lori ofe awon fi gagbaga kan wa ninu dije la lowo ta wa lanfan lati wo to ye pe ta ba so ni pa papa sere mo pe kilo de ti ajo CAF tan approve awon papa sere awon papa sere yi bi igba ta pe punky monkey post o le kan mo gba lori e te ba o dada opolopo papa sere lekan salami iyan adama si gbagan times 3 lo fi better papa sere mi ti
0: ajo awon papa sere lekan salami won si tun won so pe ki se CAF standard
1: ki se CAF standard sugbon ta ba wo papa sere ti CAF gan wa approve ninu awon DJ qualifier yi gan ki na fi wa better papa sere lekan salami ele te pe ajo CAF gan awon gan won ma nse erungba mi tori awon papa sere na wa e papa pe ki se pe ball alafi gba nikan papa sere na ma determine nigba ti papa sere ti kan to ba dagun ti ti kan lo soke kikan wale bawo ni ajo CAF se le approve awon papa sere ba yen koda te ba gbo da o kan gbe ko lo ile de won kan lo gba lo ile de mi o better won fi le bo ko ye ka won se atuse fun papa sere awon ni e je won papa sere Guinea Bissau o je lo papa sere yen looto ni pe papa sere yen o da looto ta ba foju wu dada e papa sere yen ko ye ko wa standard ajo CAF la podo temi ni omi mo telomi o to ta papa sere yen ball gan ki bi ball o ba bi ball o le tale meji ni papa sere ẹsì wà wọn agbẹ́rún tá a kó bọ̀ kí náà ti orí ibo náà ti ń play standard orí stadium lọ́nà tí ń gbá náà ti náà fọ́ láti gbá bọ́ọ̀lù ó yẹ kí àjọ caf kán máa ṣe ìwádìí dáadáa bóyá wọ́n máa ń ráwọn kan lọ síbẹ̀ ni o tó yẹ kó
0: dára ẹ̀rọ
1: báwọn náà lè débẹ̀ ẹ mọ̀ pé
0: áfíríkà ìlànà ìlà wà
1: bẹ́ẹ̀ni wọ́n lè débẹ̀ ní sìkan ní irọ́ caf ò ṣe kíní báyìí ò kíní kan báyìí ẹ sì mọ̀ pé.
0: ìròyìn tíjẹ odi mímọ wípé òṣèlú mímọ àpúfù pápá ṣeré yóò ti kọkọ ṣẹlẹ síwájú kó tó di wípé orílẹ̀-èdè tẹ́wọ́n ti ń pápá ṣeré náà fẹ́ mú alátakò kò lè láṣẹ láti sọ pé òun fẹ́ pápá ṣeré
1: òun bá jọ pápá ṣe àpúfù pé caf náà gbọ́dọ̀ àpúfù ẹ̀ tọ́ba dẹ̀ ti àpúfù
0: kò sí
1: kẹ́tọ́ ká ẹ bá sọ pé ẹ gbámọ́ ẹ̀yin lẹ́bàá kọ́ ẹ gbámọ́ wọ́n sì wá bó sì fún àwọn èèyàn yóò sì fún 3 points so àjọ caf ni ó kù sí wọn lọ́wọ́ láti yẹ pé kíní yìí ó yẹ kí a ti improve ju báyìí lọ ká ti gbéra ju báyìí lọ nílẹ̀ àdúlá ọba láti máa approve àwọn pápá kódà àwọn under 19 orílẹ̀-èdè spain gan pápá ṣeré tán lò gan times 3 ló fi ń bẹ́tà ọgbà àwọn pápá ṣeré yìí àwọn pápá ṣeré tó da ẹ̀ ní approve àwọn ilé ìtura ẹ̀pọ̀ kùdé káàtó ní àmọ́ approve kí ibo ni àjọ caf ìbò náà bá wa lọ.
0: àwọn gan-gan gan-gan jẹ́ kí standard wọn kò yí ara wọn torí lákòókò yìí standard caf caf nìkan ló yé lóòótọ́ agbọ́wájú kan super eagles orílẹ̀ nàìjíríà tẹrẹ mọ̀ fi onírin ti jẹ́ kó di mímọ̀ pé orókún ó ń dà láàmú tó dẹ̀ jẹ́ wípé ó ṣe é ṣe kó jẹ́ wípé yóò wà létí ìlà fúngbà díẹ̀ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù hamburger sv lẹ́yìn ìgbà tí wọ́n gbé jáde nínú ọ̀kan lára àwọn ìfigagbága wọn lásìkò ògbẹ́ lásìkò tí wọ́n gbáradì fún ìfigagbága wọn ojú ikọ̀ offenham.

0: we n so ajo di mimo pe gba tan ba se ayewo gege bi oluko ni ko agba gba wala nbo iyen melin pausing gege bi melin pausing gege bu se je ko di mimo pe awon ti mo gba eleyi to ma gba okay kalo square road oun na lo ti fi se iko agbo je orilede Ghana leyin black so orilede Ghana leyin ti di Gambia o gasin la gasin lenu iyen ni enu lolo yi ana oun na ni ajo to ni so ralaf sugar orilede Ghana oun na ni an kede pe alo square road ati orilede Ghana won ti jo pin gari o won ti jo pin ya okay Audrey, all right, I wrote it down. I've got a borrow, Lodia, in Yashik, I'm ready for Yelia Dulawa, and only the Senegal, at only the Morocco. Oh, no, no, by what you let on Bow, you to bash you. Only a red that I ya, Papa, you look about a laugh, said by only some way lady. In a court of arbitration for sports, in a cast. Oh, Jock and Joe Shukewa, or don't I why? Oh, no, any. Wọ́n bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ìyẹn lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Senegal àti orílẹ̀-èdè Morocco lórí bí ìdíje fẹ̀yẹlẹ̀ adúláwọ̀ àṣekẹ́gbẹ́ tó ti ṣe lọ ta ló gbà á ẹgbẹ́ gbàgbọ́ pé lẹ́yìn bí ọ̀sẹ̀ mélòó kan orílẹ̀-èdè Senegal ti gba ìdíje fẹ̀yẹlẹ̀ adúláwọ̀ àjọ CAF bá kéde wípé orílẹ̀-èdè Senegal ò gbà o orílẹ̀-èdè Morocco òun náà ló gbà á tó fi mú Senegal tán fi kúrò lórí pápá wọ́n ti forfeit ẹ̀ nìkan kí ní Senegal ṣe wọ́n lọ wájú ọgbà pátápátá gbogbo wọn ni ìyẹn ní CAF wípé Atlas Lions kìí ṣe AFCON champion orílẹ̀-èdè Senegal yẹn Teranga Lions àwọn náà ni AFCON champion ilé-ẹjọ́ ṣàgbẹ́jọba lórí ọ̀rọ̀ Senegal àti orílẹ̀-èdè Morocco.
1: Ẹ mọ̀ pé ilé-ẹjọ́ tó ga jù náà ni orílẹ̀-èdè Senegal láǹfà láti lọ yẹn tó yẹ pé àwọn náà lè láǹfà láti decide.
2: Tí a lọ polówó ọjà náà tá a bá padà ìjà wọn sí mọ̀tẹ́ síwájú wọn ládùúgbò àti ìbẹ̀rẹ̀ àti ìtìmọ́ ó yá ẹgbẹ́ sókè agbowó.

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ifollow come o.
4: Yes, now follow come.
3: As you dey buy your DSTV, eh?
4: Remember say 1 month DSTV and gas subscription follow the decoder where you just buy so. And for GoTV, the tori na the same o. As you buy the GoTV decoder, the thing carry 1 month GoTV jolly subscription join body.
3: Ben yo,
4: man je kenikeni ogbe omara.
3: Wo na yo je gbadun ayo pelu DSTV ati GoTV to ship baje.
4: 15,000 naira pere ni DSTV kan bayi.
3: Atagbada ati decoder atelemb re papo papo ni.
4: To si fosu kan wo na yo lori ikani yanga lai se kobo.
3: GoTV na pelu decoder re ati antenna re
4: 15,000 naira pere ni
3: to si wo ikani jo ni lori re fosu kan lai san sile kan
4: tete lo gba ti e bayi
3: ko to tan
4: because ti won baja to wa nle e ba ti tan
3: promo do pinu wo
4: awon bi to ti le rire
3: number 114
4: MKO Abiola Way
3: Ring Road Omoga Fo Building
4: Ibadan
3: number 44
4: Oyo Road
3: Samanda
4: by Hexagon Lounge
3: Ibadan
4: Alaji Awe Shopping Complex
3: along Odife Road
4: opposite Hope Junction
3: Ibadan
4: to fi modo awon ojulowo alagbata DSTV ati Go TV to ba sumo ojulo
3: DSTV ati Go TV
4: igbadun ti o ni pekun.
5: Say after me. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#. Or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
8: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí rẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíbọ̀ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tóun dọ́dọ̀ ẹ̀. Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ tí ilé bá wí ní ìgàlọ́. Làwọn èèyàn ti ń gbọ́gbẹ́ bá. Lélẹ̀ ìtókun fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní Gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹsẹ̀ Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nù tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dùn ní yògbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gaming board ló fò tẹ̀lú káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní Gàlọ́ yìí, èmi ló kàn láti dì mí lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
9: Róró wa o.
10: Ẹ jẹ́ fún mi níláàjì ìgò.
9: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
11: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
12: Power oil, power oil.
13: Ìwọ náà ro nígbà àkọ́kọ́ tí o jẹ ṣàwámà kí ló sọ.
14: Jẹ́ kí n kàn tán o díẹ̀.
13: Ṣùgbọ́n báyìí.
14: Ẹ fi sausage kan, ẹ fi chicken kan, ṣé ẹ rẹran yẹn, ẹran kún, ẹ fi cream púpọ̀ sí gẹ́gẹ́ bí mo ṣe fẹ́. Méjì ni mo fẹ́ ra o.
13: Sórí báyìí, ọ̀pọ̀ nǹkan tí o fẹ́ràn lónìí bẹ̀rẹ̀ nítorí pé o tọ́ wọn wò ni. Kí ló wá dé tí o ṣe ṣakara fún Jumia app rẹ? Tọ́ Jumia wò, o máa gbádùn ẹ̀, ra ohunkóhun níye tó dára nírọ̀rùn. O máa gbádùn ẹ̀, o tún lè sanwó nígbà tí wọ́n bá gbé ọjà rẹ dé. O máa gbádùn ẹ̀, o sì lè dá ọjà náà padà kí wọ́n sì dá owó rẹ padà fún ọ. O máa gbádùn ẹ̀, tọ́ Jumia wò lénìí kí o lè ra ohunkóhun tí o fẹ́ gẹ́gẹ́ bí o ṣe fẹ́. Jumia, ayọ̀ tí a gbé dé.

0: stay hydrated wherever you go with Seaway On The Go Table Water. Available in 75 and 150 cl. Always choose Seaway for every family.
1: Hello, superstars!
2: Are you ready for the smartest showdown of the year?
1: Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg's Superstar? The countdown begins. Don't miss a single moment.
3: Flash FM 105.5.
4: Ẹ káàbọ̀ padà látọjú ọjà ìkànnì Splash 105.5 ilé fúnbalá gbèfẹ́lẹ́lẹ̀ nílùbàdàn náà lẹ́wà lórí ètò ìjà wọn sí. Ẹ lè wo wàǹkàn ìbánidọ́rẹ̀ Facebook Splash 105.5 Ìbàdàn. Ṣé ẹ bá tẹ̀sí kẹtẹkẹtẹ lẹ́mọ̀ bí kan ṣe nàní agbára láàárọ̀ tó ni? Alfred Ìdákun bá ń sáré da 50 bi éta. Ìyẹn fáwọn ti alórí káàṣì ẹ̀. Ṣé lẹ́yìn 50k yìí 150 bè lókù tí mo fẹ́ bu ta? Tètè dé bọ́ọ̀sì yẹn bá tètè gan. Star 347 star 1004 star 1/2. Òun náà lè wọnú ẹ̀. 31 tíkẹ̀tì wá tó ti wá lọ activate total lẹ́ẹ̀mẹta. Ẹ̀ẹ̀mẹta tó tayàn wá máa times 10 lápapọ̀ 3 times 2 di 30 ni. Bí ọ̀nà 30 nọ́mbà ló ti mọ sáré kiri lójú kọ̀ǹpútà. Ngbà bá fẹ́ ṣe yìí kó. Òrìjó ńlá nìyẹn fún ẹ. Key point ńlá kan. Òun náà nìyẹn. Hello, ẹ káàárọ̀ o.
5: Good morning, ma.
4: Morning, iṣẹ́ takáṣe ẹ láàárọ̀ yìí.
5: Sorry, I don't hear Yorùbá tọ́lẹ̀, ma.
4: Okay, you dey play cash here?
5: Yes, ma.
4: Okay, did you do it this morning? Did you play cash here this morning or this week?
5: Yes, I did this morning around 8:45.
4: Oh, yeah, my woman, you don't win. You don't cash here for this side, though. What will be your name?
5: My name is Mrs. Cordelia Ogbodo.
4: Okay, Mrs. Cordelia, you won yourself 50,000 naira on cash here this morning. Our customer care will give you a call right after this show.
5: Yes,
4: and we ask for your account details. Timbani, Mrs. Cordelia, listen to me. Timbani, sheti cash here. You tell me that moti cash here. Sheti cash here.
5: Moti cash here.
4: God bless you, ma. Enjoy the rest of your day. Okay. Star 347, star 1004, star 1. So, I said yes. This is a dream that I'm going to a ma ṣe 150 o le jẹ wọn na madam Cordelia la won ti jẹ won ti won kọdikọdi owo n ti won won ti kowo ni Anthony Joshua oun na lo ti jẹ ko di mimo ipe e wo ni principality stadium ni Cardiff lorilede Wales nigba ti owo oun ba ba Tyson Fury iyen lojo kankan lo osu keji lodun ta wa yi o lo lo n gbo first round lo won ti fun ke o knockout ni n jebe o lohun fe fun knockout ni an pa meji se face off iyen lose ile ita wa yi wọn kálukú dẹ ìrànjú mọ́ra wọn gbójú ara wọn ìyẹn nípàdé oníròyìn ló tó láǹfààní láti wáyé ẹgbẹ́ kò lápàdé kí n lọ sínú ìdíje ẹ̀ṣẹ̀ kíkan náà mo wà IBF heavyweight champion tuntun lákòókò yìí ìyẹn Philip Egovic ló ti jẹ́ odímọ̀ pàtún jàjà láàrin wa tí mo sì ta ọmọ òun ó tún nà án ìyẹn níta táwọn bá wà òun ó tún kó yà fún ìyẹn nínú ríngì fóun nà lákòókò yẹn fi ṣe dúk òun ó padà tuntun mú òun ó tún ìdíje formula one paris grand prix ó máa láǹfààní láti wáyé ìyẹn ní malaysia wọn gbà pé ìjà tó ń ṣẹlẹ̀ ìyẹn lágbon middle east náà ni òjà kí paris grand prix àti saudi arabia grand prix kò láǹfààní láti wáyé rìṣẹ́dúdú rèéṣì òun náà ni wọ́n pe ti bahrain yìí tó dẹ̀ jẹ́ wípé sengram circuit náà ni ó ti wáyé ìyẹn ní malaysia ìgbáradì àkọ́kọ́ tó láǹfààní láti wáyé max verstappen george russell àti òun àti charles leclerc àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn náà ni wọ́n ṣe dáadáa ìyẹn top 3 in first practice ìgbódi second practice charles leclerc jáde tán o ìyẹn fún ikọ̀ ferrari tó dẹ̀ jẹ́ wípé òun Isaac Agja àti Lando Norris àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ṣe dáadáa ìyẹn ní second practice ó wá jẹ́ wípé bí paris grand prix ó ṣe wá láǹfààní ìyẹn láti náà ni lẹ́yìn tí first and second practice ti wáyé lẹ́yìn third practice yóò wáyé láàárọ̀ ọ̀la ó tó wá di pé quali ìyẹn qualifying round ni wọ́n ti ṣètò lọ́jọ́ sunday tí eré ìjẹgàn gbọ́ wáyé ọ̀la ni ó wà lọ́jọ́ adé sunday àárọ̀ kùtùkùtù bíi aago mẹ́jọ náà ni wọ́n ti sá paris grand prix george russell eléyìí tó jáwé olúborí ni azerbaijan grand prix ló jẹ́ odi mímọ́ confidence òun padà dé ẹgbẹ́ nínú ìdíje Formula One. Okay, nínú eré ìdárayá bọ́ọ̀lù aláfigigbá lórí ìkan kéré. Káyìnì Ṣìkórì òun náà ló ti fẹ̀yìntì gbàgbé eré ìdárayá bọ́ọ̀lù aláfigigbá yẹn lórí ìkan kéré lẹ́ni ọdún 36. Nova Djokovic ìrèwé ti jẹ́ odi mímọ̀ wípé ó bẹ̀rẹ̀ dáadáa o nínú ìdíje China Open látìgbà tó ti já ní ìpele tó kọ́gùn sí àṣekágbá semi final nínú ìdíje Wimbledon kò sí láǹfààní láti wà yẹn ní orí pápá o. Àti ní oṣù kejì ọ̀hún ó dẹ̀ padà sórí pápá ni ti ẹni Chinese Open àmì mẹ́fà sí mẹ́ta 7-6. Òun náà ló fi láǹfààní láti bojú alátakò ẹ̀jẹ̀ ìyẹn ní Beijing tó dẹ̀ bẹ̀rẹ̀ dára nínú ìdíje Chinese Open. Ẹ jẹ́ wá lọ eré ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jù sáájọ basketball Michael Jordan Jesse eléyìí tó wọ̀ fún ìfigagbága rẹ̀ eléyìí tó gbẹ̀yìn wọ́n ti auction wọ́n ti ta o $12.3 million £9.3 million. Òun náà ni wọ́n ta Jesse ọ̀hún ẹ̀bọ̀ pé ikọ̀ Chicago Bulls òun náà ló gba ìfigagbága rẹ̀ gbà fún ìyẹn lọ́dún 1998 tó dẹ̀ jẹ́ pé aṣọ tó wọ̀ fún ìfigagbága tó gbẹ̀yìn ọ̀hún auction wọ́n lù ú ta o $12 million òun náà ni wọ́n ta aṣọ náà. Eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá orílẹ̀-èdè Portugal ẹni tí ṣe olùkọ́ni wọn Jorge Jesus òun ló ti jẹ́ kó di mímọ̀ àwọn agbábọ́ọ̀lù òun ẹ̀yìn òun náà wà o gẹ́gẹ́ bí ó jẹ́ ilé ìdímọ̀ lẹ́yìn.

0: Portugal náà ló kó sí lọ́wọ́ torí Cristiano Ronaldo legend orílẹ̀-èdè wọn náà ni ó sì máa jẹ́ kò tí ì sí agbábọ́ọ̀lù tó ṣe nǹkan tó tí ì ṣe fún wọn nínú ìtàn orílẹ̀-èdè Portugal. Tabasi sọ náà olùkọ́ ẹ sì mọ̀ pé olùkọ́ ní tiẹ̀ olùkọ́ wa ti Ronaldo ti jọ ṣiṣẹ́ papọ̀ nínú kalẹ̀ náà sí orílẹ̀-èdè Saudi Arabia. So kò sí nǹkan tó kọ olùkọ́ ni òun náà gbaṣẹ́ ni gẹ́gẹ́ bí Ronaldo náà ti jágbe bọ́ọ̀lù òun náà gbaṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ ni ni.
1: Tó bá sì pé
0: tí kò fi tóun náà fi ní le tó wà rẹ̀ bọ́ sọ̀rọ̀ òun náà láǹfààní láti ṣe ṣùgbọ́n àwọn tó jẹ́ àwọn tó ṣàwùjọba láwọn fẹsẹ̀ gbára gan òun ni pé bóyá kán pe Cristiano Ronaldo kán bá sọ̀rọ̀ kán pe olùkọ́ni kán bọ́ olùkọ́ni náà sọ̀rọ̀ torí ẹ̀yìn tí Ronaldo bá rí táyà gan kì í ṣe wù kán báyìí ló yẹ kó jẹ́ ìgbẹ̀yìn Cristiano Ronaldo gbogbo àwọn náà la rí ẹni tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ Lionel Messi. Ẹyẹ eléyìí tí wọn fẹ́ ṣe fún Lionel Messi eléyìí tó jẹ́ pé bó ṣe yẹ kí legend orílẹ̀-èdè bó ṣe yẹ kí ìgbẹ̀yìn
1: orílẹ̀-èdè. Kódà aṣọ ọ̀wọ́ gbábọ́ọ̀lù nọ́mbà kẹwàá ti Lionel Messi wọ́n fẹ́ rìtáyẹ̀ ṣùgbọ́n òfin àjọ FIFA ni wípé nọ́mbà kìíní sí 1-26 tó bá wà lára jẹ sí wọn gbọ́dọ̀ gbé kalẹ̀ fọjọ́ tó pẹ́ kò lè pẹ́ pé ẹ wá fẹ́ rìtáyẹ̀ permanently kò sí nǹkan tó jọ àfi wáyé pé nọ́mbà yẹn láti 26 wey abi 27 sókè nìkan lè rìtáyẹ̀ permanently bọ̀ nọ́mbà tó bá jẹ́ pé nọ́mbà kìíní sí nọ́mbà 26 ni ẹ lè rìtáyẹ̀ òun ni ò jẹ́ kí orílẹ̀-èdè Argentina kan láǹfààní láti lè rìtáyẹ̀ aṣọ yẹn permanently tábàdẹ̀ wo orílẹ̀-èdè Liberia gan láyé ìgbà Jojo Pongue àwọn náà fẹ́ rìtáyẹ̀ aṣọ Jojo Pongue ṣùgbọ́n ìgbà díẹ̀ náà ni wọ́n fi rìtáyẹ̀ aṣọ náà Messi Ronaldo tiẹ̀ tí yàngi bútọ̀ ti gbèjẹ̀ sí fẹ́lẹ̀ kọ́ lọ́wọ́ ṣàánú ẹni bọ́ ni Lionel Messi náà ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Udinese ìyẹn ní ìpele kejì orílẹ̀-èdè Spain ní líìgì ìpele kejì orílẹ̀-èdè Spain òun náà ni bàbá olówó wọn lákòókò yìí ó ti ra ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀rọ̀ Man City àti líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì láwọn fún Man City dò ní láti àpíl láàrin ìṣẹ́jú kankan sọ̀rọ̀ kó tó di pa àmọ́ lọ kan àpíl ó dẹ̀ jẹ́ pé òní náà ni àpíl
0: ni
1: wọ́n gbé wọlé àmọ́ ẹ̀fẹ̀ dákú sí wọn lọ́rùn ni pé ẹ jìyẹ sí ẹyin sẹ kò sẹ́ni tó lè bá wọn sọ ṣé ẹ lẹ́yìn tẹni rò pọ́n gbàfẹ̀ yẹn lọ́wọ́ wọn tí ò bá ti sí match fixing tán bá ti jẹ̀bi match fixing ó ṣeéṣe kán mọ́ gbàfẹ̀ yẹn lọ́wọ́ olúwa ṣe wọn máa kẹ́lá mọ́ borí wọlé kán mọ́ ó ṣeéṣe kí wọ́n mọ́ gba ìfẹ̀ yẹn kankan lọ́wọ́ Man City àmọ́ àpíl òní ni.
0: Mọ̀ pé àwọn náà ti sọ pé àwọn ọba ikọ̀ Man City fà láti ọjọ́ tó ti pẹ́ ni ṣe mi rí pé tí ikọ̀ Man City náà táwọn náà bá wọ̀n pé àwọn ò lẹ́bọ lẹ́rù náà kò sí nǹkan tó
1: fẹ́. Aláwọ̀ guilty àmọ́ gbogbo alámọ̀ pé wọ́n pàdé owó yẹn náà sì ti fẹ́ fi bàlá tẹ́lá ṣe olúwa ṣe wọn akẹ́lá ká tó mọ lọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ọdún 1976 lánàá níbo lè tọ ọrọ̀ ajé wa àbí orí pé ọlọ́run ló lẹ̀mí èrò òun náà la wà
2: ní. Àlepa àríyàtọ̀ tábà wo mo sọ fún wọn ní ọ̀sẹ̀ tó kọjá pé tábà wọ̀rọ̀ nípa ọrọ̀ ajé ọ̀nà méjì ló pín sí aláwọ̀kọ́ ni bí ara jágiyági ọrọ̀ ajé ṣe rí ní tábà wo ní sàkún gbogbo rẹ̀ látòkè délẹ̀ àti pé tábà wo ní ẹyọ kọ̀ọ̀kan pé tó kan aráàlú tó kan aráalé tó kan ará oko èyí tí ìjọba ń ṣe lọ́wọ́lọ́wọ́ nísìnyí tí wọ́n ń sọ fún wa ni wípé bírò ètò ọrọ̀ ajé wa ó ṣe máa gbèrú sí tí owó máa pọ̀ sí lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣèjọba tí owó á mọ̀ pawó wọlé bó ṣe yẹ ká pawó wọlé òun ni wọ́n ń gbìyànjú àti ṣe lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n ṣe ń ṣe lọ́wọ́ òun àti ìrìpa ẹ̀ nínú ara àwọn
1: aráàlú. Torí tó wà láràlú ni pé tá a bá rí ìlàpà àjọba nínú nǹkan tán ń ṣe tán láwọn ń ṣe kò tí ì jẹ́ ṣíṣe.
2: Tí ó jẹ́ kó rí bẹ́ẹ̀ náà ṣé wà pé téèyàn bá fẹ́ kọ́lé téèyàn fẹ́ kọ́lé tó jẹ́ pé yóò ga sókè gan bí irú káwó bí kókó àwòsàn tí wọ́n gbẹ́lẹ̀ rẹ̀ wọ́n gbé tí ó jìn gan kéèyàn tó rí ilé yóò pẹ́ díẹ̀ torí pé wọ́n kọ̀ọ̀kan máa ṣe àwọn búlọ́ọ̀kù kan kọ̀ǹkéré kan nítan láwọn ń ṣe lọ́wọ́ nù bóyá pàtàkì sì wà á rí ni kí àwọn náà
1: ká máa retí
2: ìgbà tí ó ṣẹlẹ̀
1: ọlọ́run ló lẹ̀mí gẹ́gẹ́ bí ṣe wọn akẹ́lẹ́ láti ṣe mọ́ sọ pé the Nigerians and Nigerians survive ọlọ́run jẹ́ àrùn yẹn káwọn adébútí ògbó
2: àrùn yẹn á sì sọ rẹ̀
1: onídìbò àlọ́ lórí ètò ìjà àwọn sílẹ̀ àárọ̀ tọ̀ ní economic searchlight náà lẹ́sìn mọ́ pàdé ṣe wọn akẹ́lẹ́ àtẹ́ẹ̀tì ìjọ ọmọ jíròrò lórí ibi tètò ọrọ̀ ajé Nàìjíríà dé pẹ̀lú mọ́ṣe ṣe àmì ayẹyẹ ọdún 1996 tí Nàìjíríà tó gbòmìnira lọ́wọ́ ìbò amúnisìn tó ti ń ga lọ́tọ́ orí mi ò fọ́ ire o.
3: Ó ń kilẹ̀ ó ń milẹ̀ ó ń kilẹ̀ ó ń milẹ̀. Ṣèbí ẹ ń gbọ́ bó ṣe ń dún.
4: Splash 105.5 FM, the integrity station.
5: We've got the city on lockdown.
6: Got my own city that I hold down.
5: We are Splash 105.5.
7: Here is
8: 105.5.
9: One station, all the hits.
8: 105.5.
7: 105 Splash.
9: Baby, you look happier, you do.
10: Filling your days with happiness.
11: Wow, I feel good. Because I'm happy.
12: Clap along if you feel it.
10: No radio does it better.
11: I'm happy.
10: Splash FM.

0: Stay hydrated wherever you go with Seaway On The Go Table Water. Available in 75 and 150 cl. Always choose Seaway for every family.
1: Madam, please confirm 70,000.
2: Confirmed. Pack the blue one for her. You should have seen when it was just one table outside. When rain will fall, I'll be covering my goods with nylon, praying that it won't last all day. Today, one table has become one shop. One shop, it don't become three branches.
3: Payment received in OPAY.
2: OPAY grew. My business grew.
4: OPAY at 8. Real people, real stories. Still okay. OPAY is okay.
5: Oorun dídùn tó peléke. Kí ló ń sí ọ̀rẹ́ mi?
6: Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o.
5: Ìtọ́wò yìí yanrantí. Kí ló wà nú ẹ̀?
6: Adìẹ lódi gidi. Òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles.
5: Bẹ́ẹ̀ ni o. Noodles aládùn ti wa. Èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ lódi gidi. Ó sì ní eré àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
7: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí ilé gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bí wọ́n ṣàlàyé nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ́ọ̀lù ẹ̀. Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ẹ bá wí ní gàlọ́. Làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ bá. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàṣí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ bá wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dò ní yògbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀. Splash FM star 347

0: iye to ti pick ipo fe ra yen lo le fi bank details ti han send si ora o boyo wa ti ra tan o tun wa pe o tun fe ra ticket mi si owo mi tun ti wa o tun wa lo the same account no o le work beyen o le work beyen wa tun send the code mi ni to egbe meta meta ona mewa lo fe ra o ma send the code yen o ma send the bank si o to mo ti ma ra ni bo se je ni e o di meji eleketa iwo to lo fe ra ticket merin won ti send bank details ye o wa debi to ti fe sanwo lodo ni POS o wa sanwo meta o sanwo meta merin lo de book o fe ra o ka sowo lo phone won da owo yen pada si account ibi ti an ti san number re o ni sinu koto bo se je niyan o alaye ibe niyan o ya papapa lati be yan asile go olukọ ni eri che ti so yi pe ohun o lu awon fi gagbega papo lore sore to ma wa yi lojo tuesday lati tun wo bi ti nkan de duro ati awon ogbon atinuda mi to tun ye ka won o tun lo tori pe eyin egbirin ote loro iko super eagles si o papo awon agba bolu to wa nbe ba se n pa kan nikan ru ni o be ba so bayi be so bayi ṣugbọn gba te ba tun fi ri won le samulo kini yen fun gba die kí wọ́n tún mọ́sà múlò rẹ̀ mọ́ ní ṣùgbọ́n lọ́ba ọjọ́ tíìzì ẹ mọ̀ pé majority àwọn tó fẹ́ lò fún ìfigagbága yẹn àwọn tó fẹ́ lò fún ìdíje olympics ní under-23 òun ló fẹ́ lò fún ìfigagbága àwọn àti orílẹ̀-èdè ti russia yẹn tó máa wáyé ọjọ́ tíìzì aago mẹ́fà àrọ̀lẹ́ lọ́jọ́ tíìzì ní nigerian time ni ẹ o ní orílẹ̀-èdè russia aago mẹ́jọ àṣálẹ́ ni kò jẹ́ bó ṣe lóun wọ́n jẹ́ lórí ti káṣẹ̀ mo ti sọ fún àní pẹ́ yí koto bí nǹkan ṣe rí nù o bákan náà ìfigagbága ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ friendly match wà lẹ́nìí nígbà pàṣírí ọbáfẹ́mi awolowo liberty stadium tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn o àríṣe kọ́lá pitch àbí marvelous pitch lẹ́yìn mọ̀ sí ibẹ̀ ni ó ti wáyé under-13 and under-15 double decker ni Nigeria Sportsmen Football Academy under-13 and under-15 wọ́n máa kojú Olunde New Glory FC under-13 and under-15 bó ṣe máa jẹ́ nìyẹn lápàbẹ̀ yẹn má fagùn rárá kò lọ fún àgàn kan àwọn àfigagbága tí ó wáyé lẹ́ni tọ́jẹ́ tòní tí ó wáyé olúwàfẹ́mi williams wìlíwìlì ń bẹ́ ń bí òun àti bọ̀kíyọ̀ of sports ọmọ pẹkun success.
1: Akudede wòye atọ́kùn. Ìdíje UEFA Nations League lẹ́ni orílẹ̀-èdè Belgium àti Turkey aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni France àwọn tó de Italy ni Hungary àwọn tó de Georgia
0: Ukraine. Belgium àti Turkey.
1: Bẹ́ẹ̀ni.
0: Then France àti.
1: Italy.
0: Italy.
1: Ukraine.
0: Àti yẹn máa lágbára o.
1: Àwọn àti orílẹ̀-èdè Northern Ireland gbogbo àwọn yẹn aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni láǹfààní àti wáyé bí nǹkan ṣe jẹ́ ni.
2: Agbẹ̀rẹ̀ atọ́kùn.
0: Ọjàre.
2: Ìdíje Euro match NPFL yẹn Nigeria Premier Football League tún máa wáyé ní òpin ọ̀sẹ̀. Doma United òun àti Warri Wolves ni Kano Pillars òun àti Sporting Lagos Benin Shonas òun àti Barrow FC Enugu Rangers òun àti Abia Warriors Eyimba òun àti Plateau United Inter Lagos òun àti Kaduna United Kwara United òun àti Rangers Bees Niger Tornadoes òun àti Kun Khalifa Rivers United òun àti Korodu City bákan ikọ̀ Shooting Stars òun àti Nasarawa United bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: Ìyẹn ló máa wáyé ń pápá àṣẹrẹ lẹ́kan sàlámì àbí lọ́jọ́ Sunday láago mẹ́rin ọ̀sán TRS ọmọ gbàlejò Nasarawa United ẹ̀túyáyẹ ẹ̀túyáyà. Ókè olùkọ́ ni àgbọ̀jọ́ léde ti France olùkọ́ ni tuntun Zinedine Zidane ó lóun ò kábàámọ̀ o tó ń ṣe fún Materazzi ń jò ní ẹran tí ọjọ́ ǹjẹ́ ọdún wo nu 2006 àṣekágbá lórílẹ̀‐èdè Germany ó lóun ò regret bó ẹ mọ̀ pé òun àti Materazzi ìgbà náà lọ faransé àti ìtàló ìyẹn ní àṣekágbá ó ní akábàámọ̀kẹ́ òun ò regret o ó ní tí irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ lọ́la òun ó tún ṣẹ́rí mọ́ láyà torí pé ń tọ́ sọ lọ́jọ́ yẹn ó wárántì kó òun ó ṣe jù bẹ́ẹ̀ lọ tó ń bá láǹfààní àti ṣe jù bẹ́ẹ̀ lọ fún díẹ̀ yìí ẹ̀yin wọ́n sọ wípé torí rẹ̀ torí ẹ̀ ni ò jẹ́ kóun gba Ballon d'Or lọ́dún 2006 ó ní ẹ̀hẹ́ who cares nígẹ̀yìn ọmọ búyà àwọn àbí bàbá àwọn irọ́ o ọba ẹ̀ pé torí ẹ̀ ni Ballon d'Or eléyìí tó ń gbà gan tẹ́lẹ̀ bí wọ́n bá fẹ́ gbà padà gan àyè wà o òótọ́ ni ọmọ àlè yẹn ni wọ́n búyà rẹ̀ tí ó pàákó ń bẹ̀ tí ó ní ojo ku ohun ko ti ya en gbe bi o ba se sonu o ojo ku re ti pe ohun lo fowo ara re ye toro ye ki won o ma gba ko dosa ko wole be won ma tapo le lori gbe won buya re lo are rin lo yipopo nbe ah somo re oniru e gangan ni ton sele lojo e po won o ka ba mo lati wa to ohun si materasi iyen lojo yen e wo e ja sare loju oja ka pada de losun yi rio vandenard ni bi man yu ba man ti an se anfani ka sile fun abai lowo lowo bo nsin soro yi ti an ba le se amulo anfani yen ki egbe agba bolu mi to man tin se ko to se amulo re yo wulo fun won o yo si wulo fun awon ololufe won sugbon ti won ba mu lo we anyhow sugbon ni ro o n lero yi pe yo wulo fun won iru anfani wo ni kini nkan tin so e ja loju oja ka pada de ka to owo waju e ko kale
3: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
4: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kìí wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
5: Everybody kú ni ẹ, the eagle has landed, talk of the town.
6: Car share.
7: The only ultimate joy giver don't land again, whoa.
6: Season one of the Ember winning galore. Even come on for September. People pack money tire. Money way enter people hand up till now. They never feel to believe them. The train don't start again. In the honor like this, no looking back.
8: Money make the world go round.
6: You must get your own piece of the Ember winning galore for this month of October. October don't land. Cash year, they celebrate. Like the FM 11th anniversary. And with this splash money like never before. Double winning every Friday. A new millionaire go come out every Friday. Plus the mighty October 28th. Like a anniversary. Cash boy. Money left, money right, money center. If you want play today, or you carry your food right now for Splash FM, now star 347 star 1004 star 1 hash. For Lagelu FM, now star 347 star 1004 star 2 hash. You fit a bust, enter website www.cashier.ng. Only those people with all reach 18 years and above. Now you go fit to play this cashier. And now your state gaming board. Nine licenses. The Ember winning the law. I must to cash my own world. Shooty cash, yeah. Nooty cash, yeah. Yeah.
9: ẹ̀yin àgbẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ jọ̀wọ́ ẹ fura kí ẹ sì tẹ́tí láti gbọ́ ìkéde pàtàkì yìí dáadáa. Ẹ ṣọ́ra fún paraquat, diaquat àti atrazine. Wọ́n jẹ́ kẹ́míkà iṣẹ́ ọ̀gbìn tí a ti fòfin dè. Ṣé ẹ mọ̀ pé ó jẹ́ṣẹ̀ láti rà?

0: láti tà tàbí láti lo kẹ́míkà iṣẹ́ ọ̀gbìn tá a ti fòfin dè lórílẹ̀-èdè Nàìjíríà. Bí kò bá dá yín lójú nípa èyí tó yẹ láti lò, ẹ bèrè lọ́wọ́ àwọn òṣìṣẹ́ alámọ̀ràn iṣẹ́ ọ̀gbìn nítorí pé.
1: Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọ. Àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Níralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Splash FM 105.5.

0: 150 tẹ̀lé. Another 150 tó tẹ̀lé, ó di mẹ́ta àbí. 250,000 tẹ̀lé, ó di mẹ́rin. 500,000 naira. A fi ká díẹ̀ ńlẹ̀, ó di márùn. Bó ṣe tonu, bó ṣe tò nìyẹn, àbí sẹ́mi ọ̀gbá ni, mo gbà náà, àbí mo gbà á. Bó ṣe tò nìyẹn. 100 àkọ́kọ́, 150 tẹ̀lé, another 150 tún tẹ̀lé, ó di mẹ́ta. 250,000 tẹ̀lé, ó di mẹ́rin. A wà pajú ẹ̀ dé sí 500,000, 500,000 naira. Play 3 ticket, get 30 ticket. On lọ báyìí, star 347 star 1004 star 1 hash. Má gbọ́ra rẹ o, star 347 star 1004 star 1 hash. Má dagunla, ọkàn ọlọ́sẹ̀ yìí. Bí o Ferdinand lọ sọ̀rọ̀ kẹ́ sí gbòòrò ayé ẹbí mi ẹgbẹ́ kí ló wí. Ó ní àsìkò rèé tí ikọ̀ Man U gbọ́dọ̀ ṣe àmúlò àǹfààní tó wà ńlẹ̀ báyìí. Ó kàn ní kò wọ́n sáré gbé wọn débẹ̀ ni o. Wọ́n ní kí làmúlò àǹfààní ọ́, ó ní striker kẹ́ ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó jẹ́ free transfer lọ wà. Ikọ̀ Man U bá lè gbé, yóò wúlò fún àgọ́ ara wọn o. Wọ́n sì padà wá kan sára sóhun wípé Ferdinand ó ṣe o tó sọwájú. Ta ni agbábọ́ọ̀lù ọ̀hún? Ó ní agbábọ́ọ̀lù ẹni ọdún 38, 38 years of age, Karim Benzema. Ó sì wà ní free agent báyìí. Bí wọ́n bá lè gbé, yóò wúlò fún wọn. Síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Agúdédé wòyí o, àwọn síkírù láti ọdẹ òmu nílé Àkìtì Korí.
1: Akúdédé wòye atọ́kùn, akúdédé wòye gbogbo ẹ̀yìn ara ilé. Akáwọn ti wá, ọ̀tá ni wọ́n, wọn ní dópe láéláé.
0: Bóun gbogbo bẹ̀yẹn ò sẹ́ ń gbúrò lé.
1: Adúpẹ́ fọlọ lóòrèkóòrè mi.
0: Kò sí wàhálà, kò sí ẹ̀jìnà.
1: Lóòrèkóòrè
0: mi. Bóun bá ti dé kiri.
1: Lóòrèkóòrè mi. Ṣé n tó jìnà.
0: Wọ́n lẹ máa lọ láàárọ̀ ngbà mí ìtẹ́ẹ̀dè lọ́sàn.
1: Bẹ́ẹ̀ni. Pàápàá jùlọ pẹ̀lú bójú ọ̀nà tí ẹ tún ṣe wá ń lọ yìí. Ojú ọ̀nà
0: ìgbà tí bẹ̀rẹ̀ iṣẹ́ láti
1: Ìbàdàn Ife Road, wọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ńbẹ.
0: Ó ti ń lọ báyìí. Láìpẹ́ Federal Road mọ́ ni.
2: Bẹ́ẹ̀ni, iṣẹ́ ò lè dúró ńbẹ.
0: Tẹ́jú náà wà láwọn tí ń bá ń ṣiṣẹ́ ni.
2: Ẹ̀gbọ́n náà bẹ mọ̀ ń gbé.
0: Okay, sorry.
2: Àbí iṣẹ́ ìmúgbà sí jílé lọ náà.
0: Wọ́n tún bí kàkà wọn
2: bá ti sọ sórí. Pé ńgbà sọ pé sẹ́mi bá wọn ṣiṣẹ́ ni. Ibi mò ń gbé tí mò ń gbà jojúmọ́.
0: Mo ti ní sọ́rí náà.
2: Èmi gba irú sọ́rí bá wọn.
0: Lọ fẹ́ gbà sọ́ àgbẹ̀mí mi ni.
2: Ilé gbẹ̀mí rẹ.
0: Mo ní ọ sọ́rí.
2: Àṣà tí ó gbẹ̀mí rẹ bọ̀ mọ́ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bá àwọn mọ́tà àdìjọ́ mi.
0: Ẹyin sọ ní mi nínú tẹ́lẹ̀ ni.
2: Àjọ nira wa nù ni o. Àlejò ìṣe mi nìkan o.

0: gbé kọlù ẹ o. Ogo 500k half a million ọmọ tó wà ń bí ọgbọ́n gangan wọ́n dìlíìtì ẹ o ọwọ́ wọn yá burúkú. Ada, for the second time and for the last time. Hello.
1: Yes.
0: Mo ti wà ń bẹ̀ látàárọ̀.
1: Nígbẹ́lẹ̀ wà.
0: 30 ni kí n dúró níbi roundabout yẹn.
1: Ta ni ta ló sọ̀rọ̀?
0: Mr. Babatunde kọ́ yẹn.
1: Alájọ́lẹ̀
0: sí ni Olúyàlé.
1: Ẹ tún tajúlẹ̀ Olúyàlé.
0: Ó fẹ́ jọra wọn ni o. Ibo lẹ́yìn wà.
1: Bẹ́ẹ̀ni, mo wà ní Sájọ̀nà Ìkòròdú.
0: Ìkòròdú? Ṣé kò lẹ́ ń gbé ni?
1: Mo máa ń kọ́ sí Ìbàdàn.
0: Okay, Ìbàdàn, bọ́yá bẹ̀ náà. Torí tí mo fi sẹ́fù ẹ̀ náà ni Aládìẹ. Ẹ máa ń play cash ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Nọ́mbà yín kọ́ gan, mo fẹ́ pè, sorry.
1: Nọ́mbà mi ni o.
0: Ẹ̀mí ló lẹ́sí jẹ́ àpèkẹ́.
1: Mo ti jẹ́ lẹ́ẹ̀mejì tẹ́lẹ̀.
0: Ok.
1: Mo jẹ́ 50,000 kan.
0: Ẹsẹ̀ wá ń jẹ́ Adébáyọ̀ Rọ́mà kẹ́ àpèkẹ́.
1: N tó sọ ni pé Adébáyọ̀ Rọ́mà kẹ́ àpèkẹ́ tí mò ń jẹ́ yẹ. Àkáǹtì yìí,
0: àkáǹtì
1: bísẹ̀sì wa ni.
0: Ok, ó ti dà. Kò sí wàhálà. Mr. Àpèkẹ́. Mr. Rọ́mà kẹ́. Ẹ̀yin lẹ jẹ 500,000 lọ́sàn-án yìí.
1: Olúwa ṣeun.
0: Ẹ ti ka, wọ́n pè yín, ẹ máa rọra Oníkòròdú. Ó dàbọ̀. Mr. Rọ́mọkẹ́, olóko ìyàwó mi. Kẹ̀rú Ọlọ́run rí. Ẹ jẹ́ mú ọ lọ Global Grace ti dé tí ó gbàròyìn sí Alá. Mr. Rọ́mọkẹ́ àpèkẹ́ lọ jẹ 500,000 lọ́sàn-án yìí. Bó ṣe jẹ́nu o. Ọ̀la látún pàdé títí ọjọ́ Monday. Ìdí ìgbà yẹn Global Grace ti dé tí ó gbàròyìn sí la woman ni o, kì í ṣe lady o. Kò sọ́nà rárá kankan ń bẹ̀ yẹn o. Ìyẹn ti lọ bẹ́ yẹn. Ìfojú ẹ̀ràn yín. Kì í àwọn young lady mo lè máa fojú rẹ̀ hàn yín. Ẹ lọ́ máa wo lórí Facebook bó ṣe dẹ́nu. Ẹ kú kalẹ̀.
2: Flash FM 105.5.
3: Quick, charge at 240.
4: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.

0: Vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí ilé gbá, oṣù rí ilé gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ́ọ̀lù ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ ti ẹgbẹ́ wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pẹ́ bá-tù-bá. Léléyìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàṣí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹsìn Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dò ní yògbàyògbà. Owó látùn, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashe.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ó kàn láti dìmìlọ ní àtúntò. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
4: Pẹ̀lú Shoulder Light ń bẹ ní Salvation Army Road. Ìmọ̀lẹ̀ dé. Shoulder Light, àwọn olùdílówà lágbàtà. AIA Inverters, Batteries and Panels, Velocity Inverters and Batteries. Àwọn tó la lágbàtà. Chinko and Long High Quality Solar Panels. Bákan náà rẹ̀ tún lè rí gbogbo.

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí rẹ̀ gbá, oṣù rí rẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé gọ̀ ọ́. Nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà nú oṣù kẹwàá yìí. Láti abala ọkọ ti ẹ bá wí ní gàlọ́. Làwọn èèyàn ti ń gbọ́ bẹ́ẹ̀ back to back. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ bá wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dò ní yògbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ. Ọjọ́ ti gaming board ló fòǹtẹ̀ lu káàṣìẹ. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmí lọ ní àtúntún. Ṣó ti káàṣìẹ? Mo ti káàṣìẹ.
3: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
6: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wàhálà ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama àbí o fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ìkẹjà nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria. West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga. Kó o dẹni yìí táyé ń wárí fún láwùjọ.
3: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
2: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí rẹ̀ gbá, oṣù rí rẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé gọ̀ ọ́. Nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà nú oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ ti ẹ bá wí ní gàlọ́. Làwọn èèyàn ti ń gbọ́ bẹ́ẹ̀ back to back. lele itoku fun owo ti opolopo awon eyan si nja wi olubori wa si o ma duro marose nitori pe oko oju rin na tun ti gbera lakotun iyen ninu osu October yi million gbe million kun ti cash e ko wa ninu osu yi iwo na gbodo gba ipin ti re

Ẹwà kásán o níbi yòówù tẹ ti láǹfààní láti máa tẹ́tí bẹ̀lẹ̀jẹ́ gbọ́ wa ètò yín tẹ ti ń retí tá a mọ̀ sí gbáǹkọ́ gbìn gbáǹkọ́ tó tún ró gbìn. A tún ti bẹ̀rẹ̀ a tún ti dé lọ́sàn-án tòní bọ́ọ̀ ni o ẹ kú pẹ́pẹ́ fúrú tẹ́ ń ṣe fún ọlọ́run aláwọ̀ ọba àlékè ọlá ẹ̀ṣẹ̀ṣẹ̀ ti jímọ̀ dé ni a rí yìn ẹ káàsán níbi yòówù tẹ́ lé wà lákòókò yìí ẹ sì kú iṣẹ́ látàárọ̀.

0: Ọlọ́run ọba yóò dé ìgbìyànjú kálukú wa ládé o.
1: Àmì.
0: Kí ló dé tẹ́ ẹ lè ṣàmì dáadáa?
1: Àmì.
0: Ẹ dákun náà, ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ ń ṣe ẹ̀sìn ọba ń jẹko. Ṣé ara le àbí ò le?
1: Ó le dáadáa.
0: Ẹ̀yin oní kátàkárà. Bọ́ọ̀ ni gbogbo ọrọ̀ ajé ṣe ń lọ sí.
1: Ajé ń wọgbà.
0: Ọlọ́run ọba jẹ́ ká jù máa wọgbà
1: o. Àmì o, àmì.
0: Babalájé ìyálọ́jà, àti ẹ̀yin náà.
1: Àdúpẹ́ o.
0: Àwọn bàbá màmá wa ń gbìyànjú. Wọ́n ṣe dàgbà tó, wọ́n sì tún ṣọ́rọ̀ ajé yìí náà ni. Bá mi lóko, ìyá mi lẹ́gàn.
1: Ẹ gbìyànjú o.
0: Ẹyin tẹ wà nínú mọ́tò.
1: Àgbẹ̀ fún yín.
0: Bọ́ọ̀sì ni.
1: A ṣe sàdánkátà yín.
0: Taxi ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀kadà ni.
1: Amọ̀dúpẹ́.
0: Márúwá ni. Gbogbo ẹ̀yin tẹ wà ń bẹ̀ akíyín ò tó. Láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ Nìbàdàn ibẹ̀ la ti ń kàn sí yín lórí ètò ta pè ní
1: Gbàǹkọ́gbè.
0: Lérè Ṣítù iná ni orúkọ tèmi, ṣùgbọ́n èmi nìkan kọ́ ni mo wáde gẹ́gẹ́ bí ìṣe wa tẹ̀tìmọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ìyá àdínà wà.
1: Ó wà ń lè, ó wà ń lè.
0: Ẹ̀bárí kàjímọ̀.
1: Ó dẹ̀ jẹ́ máa kíra wa pé ẹ káàsán ní gbogbo ibi tí ẹ̀yin ti ń láǹfààní láti máa gbọ́ wa. Ìkànnì ọmọlúàbí là ń pè bí Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú Tìbàdàn ni o. Ọ̀sán ti pọ́ gan-an-gan-an báyìí. Aago méjì ti ré kọjá o. Gbàǹkọ́gbè ìròyìn ti wà lórí tábìlì tiwa. Àwa náà ṣetán láti ka àwọn ìròyìn sí yín létí. Àní kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ káyọ̀ òkè o. Kẹ́ ẹ máa mi túpe túpe túpe. Wọ́n máa bèrè pé kí ló dé. Wọ́n máa dàn pé ẹ̀jẹ̀ ríru ni rárá o. Kò ní kàn yín bẹ̀hun.
0: Àmì.
1: Bẹ́ẹ̀ náà ni ò ní fọwọ́ bà wá náà nìkan ni ọmọlúàbí.
0: Àṣẹ.
1: Àwọn ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yóò ṣẹlẹ̀ lóòótọ́ ni o. Àwọn àkòrí tí ròyìn ń gbèrú ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ o. Ọ̀gbà bó bá dójú ọ̀gbagadì gan. Ẹ máa ní àǹfààní tó pọ̀ láti máa fetí yín kóyàwó ìròyìn ìlọ̀rù balẹ́jọ́ nu. Ẹ lè lọ sí ìtàkùn ẹja Facebook eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí Splash FM 105.5 Ìbàdàn. Ó mọ́lẹ̀ rokoṣo o. Ẹ̀yin ẹ̀ kàn máa láìkẹ́ ẹ̀, ẹ máa lọ́ọ̀vẹ́ ẹ̀, ẹ máa ṣíà ẹ̀. Àwọn àtẹ̀jíṣẹ́ yíyẹn ẹ jẹ́ ó máa gbéra sọ kó máa lọ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn tá a bá tari sákàtọ̀ ọ̀dọ́ ti yín. Bẹ́ẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀, ìfẹ́ ló so wá pọ̀ o. Olúwa ọba kò ní jó já láéláé.
0: Àmì.
1: Ìyá àdínì yín náà ni o. Aminat Adetun Badmus òun orúkọ tèmi. Mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀mọ́. O ṣe dáadáa.
0: Tó o kò mú òkun àkórí kókó kòkò kókó. Àṣàlàṣà àwọn ọ̀rẹ́ mi kan èyí tó jẹ jáde náà ni a fẹ́ dá sẹ̀ríyà fún báyìí.
1: Ó dàá bẹ́ẹ̀, ó dàá bẹ́ẹ̀.
0: Àwọn ológun orí ilẹ̀ tí wọ́n wà ní ìpínlẹ̀ Kàṣínà la gbọ́ pé wọ́n ti dóòlà ìyá lọ́mọ àti ọmọ rẹ̀ bákan náà ọ̀pẹ́. Kí ló wáá ṣẹlẹ̀? Ẹ máa gbọ́. Kódà ó wà nù ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí.
1: Ó dá ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni ọ̀rọ̀ mọ̀ṣúrí lọ́sàn-án tòní o, torí pé àwọn afurasí akọ́nọ́nà tó ní agbára báńdíìtì là ń pè wọ́n. Wọ́n mọ̀ ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu arákùnrin kan eléyìí tẹ́ porúkọ tiẹ̀ ní síkírù. Lẹ́yìn tí ẹ gbẹ̀mí lẹ́nu arákùnrin ọ̀hún tán, wọ́n wá jí ìyàwó rẹ̀ àti àwọn ọmọ méjì. Kódà wọ́n tún jí àwọn èèyàn mẹ́jọ míì gbé. Ìyẹn ní agbègbè kan eléyìí tó ń pè ní Ibadan Sawura. Eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Kaduna ni. Ìṣẹ̀lẹ̀ yìí gbàǹkọ́gbè ló bá dé. Bó o ló ṣe wáyé gan? Ẹ gbọ́ o lọ́sàn-án tòní.
0: Ìbẹ̀rùbojo gbalẹ̀ bí ọ̀wàrà òjò nígbà tí ikọ̀ apanilẹ́kún jayé ẹ̀dá kan ṣẹ́bùrú àwọn èrò inú mọ́tò ní òpópónà kan tó wà ní Onitsha. Lójú ọ̀nà Onitsha sí Òwèrè lélẹ́yìí ti ṣẹlẹ̀. Àfi kí Ọlọ́run kó máa fi ààbò rẹ̀ bò wá. Ẹ dákun tẹ́yìn náà bá rìn lọ ní títí ẹ máa wẹ̀yìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan o.
1: Àrìnwẹ̀yìn ni ẹ máa ṣe o.
0: Ìyá àdínì wa kà á síwájú.
1: Ó dẹ̀ já wo ìwé ìròyìn Vangard wò lónìí torí pé gbàǹkọ́gbè ìròyìn kan fojú bàdé ń bẹ̀ o. Wọ́n ní lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday. Àwọn kàràǹbà ní ẹ̀dá ikọ̀ agbésùmọ̀mí. Òun náà ni àmọ̀ṣẹ́bùrú ọkọ̀ bọ́ọ̀sì akérò elérò 18 ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n ṣẹ́bùrú rẹ̀ lánàá o. Lẹ́yìn tí wọ́n sì kó àwọn èrò inú ẹ̀ lọ ní òpópónà Òwèrè eléyìí tó lọ rèé jáde sí Onitsha. Èyí tó wá yanilẹ́nu tó sì tún bani lọ́kàn jẹ́ ńbẹ̀ ni pé àwọn tó lọ rèé sì rú ìlú bíi 19. Òun náà ní ń bẹ lára àwọn èèyàn tí ẹ ti jí gbé. Ilé iṣẹ́ ọlọ́pàá ṣe wọ́n ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ yìí. Níbo wá níṣẹ́ ìwádìí àti dá wọn padà dé dúró o? Gbáńkọ́ gbìmọ̀ rè é gbọ̀n lọ́sàn tòní.
0: Èmi ti múra mò ń lọ sí ìpínlẹ̀ Plateau níbi tí àwọn ológun orí ilẹ̀ tí wọ́n ti ṣẹ́bùrú àwọn màálùú ńláńlá mẹ́rin kan nípínlẹ̀ Plateau. Ṣé ẹ sì mọ̀ pé láyé òde òní ẹ̀mí màálùú ó ṣe pàtàkì ju ẹ̀mí ọmọ ènìyàn lọ, ṣùgbọ́n rádaràda tí ò raṣọ ní gbágínní, rádaràda tí ò ra bàtà lálẹ́ ṣe lọ́yẹ ẹgbẹ̀rún dọ̀bálẹ̀ ọ̀sán gbèsè òṣó màálùú kàtìkàtìkàtìkàtìkàtìkàtìkàtì. Oh my God.
1: Ẹ̀mí èèyàn ṣe pàtàkì jẹ́ ẹ̀mí màálùú ṣe pàtàkì jẹ́ ẹ̀mí èèyàn lọ. Nbo nlẹ̀ yìí. Ó dáa tó bá níbẹ̀ já fẹsẹ̀ kan yà ní ìpínlẹ̀ Adamawa torí pé ìwé ìròyìn Daily Post tó kọ gbáńkọ́ gbèròyìn kan lórí wọn o. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti bẹ́ẹ̀ ni a ti náwó gá àwọn afurasí méjì kan o. Ìjábọ̀ ni tàwọn eléyìí. Wọ́n ní ẹ ṣeun bẹ́ẹ̀ láàbí ni o. Bá jinná tùrí ibukú ti fọná ẹkún lẹ́nu. Èyí tó jẹ́ pé bí ẹ bá yìí báyìí kò sà ní ọmọ ọdún. Òun náà ni ẹ mọ̀ ń fi ṣọrọ̀ ajé. Wọ́n ń kó wọlé, wọ́n ń tà á, wọ́n ń lò ó. Bó lọ́wọ́ ọ̀pálágbá àwọn ṣe wá ṣege. Gbáńkọ́ gbìmọ̀ ni ẹ gbọ̀n lọ́sàn tòní.
0: Àfikọ́ Ọlọ́run kó ṣàánú kálukú wa níbi ìyówò tá a bá tẹ̀dó sí gbáńkọ́ gbèròyìn náà lẹ̀ ń gbọ́ láti kànni ọmọlúàbí Splash 105.5 FM. Ilé funfun Báláwo fẹ́lẹ́lẹ̀ la wà nìbàdàn. Kò mú òkun eléyìí ó yẹ ká gbọ́. Àwọn agbésùnmọ̀mí Boko Haram náà la gbọ́ pé wọ́n ti ṣẹ́bùrú àwọn ológun orí ilẹ̀ ní ìpínlẹ̀ Adamawa. Kódà ìjà tá a wí ọ̀hún ó lágbára. Kódà ohun tá a gbọ́ ni pé wọ́n pa àwọn sójà mẹ́ta àti ẹ̀ṣọ́ aṣọ́gbó kan pẹ̀lú. Ọlọ́run kó wà pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò wa jákèjádò ẹlẹ́kùnjẹkùn orílẹ̀-èdè Nàìjíríà.
1: Ó dáa tó bá rí bẹ́ẹ̀ ní àyájọ́ àná eléyìí ti ṣe àyájọ́ ọjọ́ ògbòmìnira. Lórílẹ̀-èdè wa Nàìjíríà àti kálukú ń dunnú tí wọ́n ń yọ̀. Wọ́n ní ọ̀rọ̀ ọ̀mọ̀bá ìdùnnú wá o, ìyẹn ní ìpínlẹ̀ Kaduna. Látàrí bí ẹ ṣe ní àwọn afurasí akọ́nọ́nà tó ní agbára, wọ́n mọ̀ yabọ agbègbè kan o. Ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn. Wọ́n yìn bá jinná tùrí ibukú ti fọná ẹkún lẹ́nu. Wọ́n yìn mọ́ onítọ̀hún. Wọ́n sì tún wáá jí àwọn èèyàn mẹ́sàn-án gbé lọ. Lọ́jọ́ àyájọ́ ìgbòmìnira. Ó mọ̀ lágbára pọ̀. Ọba tó ní wá dákun jọ̀ ọ́. Ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà bá wa dá sí lódidi ni o. Kọ́kà àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ń kọ́ kò lè balẹ̀. Gbáńkọ́ gbì ló bá dé lọ́sàn-án tòní o. Ẹ gbọ́ o bá kókó rẹ̀ bá ti tó.
0: Bẹ́ẹ̀ náà ni kókó gbáńkọ́ gbì ròyìn kan jẹ jáde ń bí o. Wọ́n ní àwọn ọlọ́pàá wọ́n ti ṣẹ́bùrú àwọn èrò inú mọ́tò. Kódà àwọn kan ló jí àwọn èrò inú mọ́tò yìí gbé lọ. Ṣùgbọ́n Ọlọ́run ṣe é, àwọn ọlọ́pàá ti dóòlà àwọn èrò inú mọ́tò tí wọ́n kọlù náà tí wọ́n jẹ́ mẹ́wàá níye. Kódà wọ́n tún pàpà rí bọ́ọ̀sì akérò náà ní ìpínlẹ̀ Imo. A jẹ́ pé atomi àtẹ̀jẹ̀ gbogbo ẹ̀ ló pé o. Wọ́n rí àwọn èrò mẹ́wàá àti bọ́ọ̀sì tí wọ́n já gbà lójijì.
1: Ọlọ́run ṣeun. Ó dé já lọ sí ìpínlẹ̀ Sokoto. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ńbẹ̀. Òun náà ni àmọ̀ ti náwó gan afurasí ìgídì gan kú akọlùnọ́nà tó ní agbára kan o. Ǹjẹ́ bó ni tiẹ̀ ṣe jẹ́? Wọ́n ní bẹ́ẹ̀ lábí ni o. Kọ̀yan kíkọlùnọ́nà tó lágbára nìkan láàyò mọ́. Wọ́n ní ọlẹ́ rẹ̀ ń kọ́, ó tún ti mólè níṣẹ́. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ yí pé àwọn ẹran ẹlẹ́ran tí wọ́n sìn lábúlé. Àlàyé bó bá ilé gbórí wa abúlé alábúlé báyìí yóò jí wọn lẹ́ran kó lọ ni o. Bó lọ́wọ́ pálábá rẹ̀ ṣe wá ṣége. Gbáńkọ́ gbì ni ẹ gbọ̀n lọ́sàn-án tòní.
0: Ìyá àdínní wa
1: èmi
0: máa ń sọ gbólóhùn kan jáde sínú afẹ́fẹ́ pé lágbára lọ́wọ́ Ọlọ́run èmi ò ní ba orúkọ mọ̀lẹ́bí mi jẹ́ o.
1: Èmi náà ní bókọ ẹbí mi jẹ́.
0: Ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ níbí. Ọmọ Nàìjíríà kan ni wọ́n ní ó lẹ́jọ́ láti jẹ́ o. Lórí ṣíṣe fàyàwọ́ oògùn olóró tó burú jáì. Èyí tí owó rẹ̀ ti o to apapo ojile lo odurun odin mewa hey to je ti dollar la nso o lorile de India no ti gba musinkun abi e wa ri nkan
1: mo da ba hun
0: awon kan wa won tun Nigeria se
1: awon
0: kan wa won ba Nigeria loruko je
1: olorun
0: sanu mi
1: mo
0: gbagbe iya adini wa
1: o
0: je ki ma se ohun to da fun Nigeria
1: ami o
0: ani fori gbepe
1: ami ami o da bi gba ko gbe se sele nile yi na lo tun sele loki okun o baba mi do mi do
0: o wa nbe
1: ah nkan mo yan bayi nile France won ni awon akeko eleyi ti binu tan ti a si se ifehunu han o na ni mo bode o leyi to mu ki ijoba won nile France ki won ti so agadagodo si awon ile eko eleyi to to iruwo ni ye bayi irin ta so nipa re yi in lo lowo lowo bayi o ni itakwa yo jara koda mo ba won ran te nwo yi oh my god kolo ko shanu wa ni baba wa wa so le de wa Nigeria won ni ipile Benue ile ise olopa na ni mo ti nawo ga afurasi omo elegbe okukun kan o le ite ni omo elegbe okukun hun ah o try di kan jagba ninu oja bo ba e wo nu oja bayi yo mo duko ko ma awon eyan tin be nu oja ni o le ite o si mo so fun an owo lo fe abe mi e bo ba ile fowo le a je pe o sese ko padanu emi ni o bo gan lowo se wa to gbankan gbi mo ni e gbo lo san toni
0: ah iya dini wa
1: yes ke
0: eleyi da bi asamo bo ti e je pe koko gbankan gbi iroyin ina ni eleyi ta mu lowo eh yo ba ma nsoro kan ma ni won ni inu bibi won ma ran onise
1: edo fufu won be lowe
0: edo fufu won be lowe o dori adetu abiwa pele eh awon igbona o so yoruko olorun won ni okunrin kan eh ah ah olorun bo ni je ki omo ta bi ko se ku pa wa o
1: amen
0: ba le ile kan mo ni lori ibinu ti o to ibinu ikan lara daudu baba yi to je omo okunrin o binu tan o fa adayo o si sa baba re lorun ni epon ba to baba ku o kulo nafsin dai ka talimoti gbogbo emi ni yo to iku o o se pataki fomo eniyan lati ku lekan leyin eleyi
1: idajo ni
0: ma je ko mo wa pa wa baba
1: ami ami ami ho de je afi ka so layo yi ka fi gbe nle ka le lafa ni ati ma lo o sodo DJ Spider nibi ti o ti ba wa da ipolowo oja le lo ninu eh owo la wa nilo eh ko si wahala
0: won
1: ni ana to je
0: ayajo
1: jo gbominira
0: lo fe gbe ipolowo oja ni ami Spider gangan
1: eh Spider ni won gangan is the DJ Spider ni won ni lana ti se ayajo igbominira lo le de wa Nigeria ile ti ile de wa Nigeria pe odun madi ni adorin 66 years won ni jeje mo pe en ti se gomina won ni ipinle nogun ah o na lo mo ti jawe origin fun awon eyan meta lakan le to je pe won be ni budo itoni sona won iyen ni ipinle nogun bo gan yen se jawe origin fun ki wa ni awon gbolohun ti en fi te jawe origin won hun eyan mo gbo losan toni o gbankan gbe to sokale layo ni

0: up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Pẹ̀lú Show the Light, tún bẹ̀ ní Salvation Army Road, ìmọ̀lẹ̀ dé. Show the Light, àwọn olùjúlówó alágbàtà, AIA Inverters, Batteries and Panels, Velocity Inverters and Batteries, àwọn tún lálágbàtà, Chenko and Long High Quality Solar Panels. Bákan náà rẹ̀ tún lè rí gbogbo àwọn olùjúlówó, Solar Battery, Inverter, pẹ̀lú panel lọ́dọ̀ wa, àtúngbà àwọn àkàṣiṣẹ́ tó níṣe pẹ̀lú solar. Láwọn ìlú ńláńlá wa gbogbo, ìgbèríko, Street Light, tún tàwọn project tí ò tẹ̀lé 1.5 megawatt.
4: Yes, so now we be mega distributor of AIA and Velocity Inverter, Batteries and Panels, distributors of Chenko and Long quality solar panel. We also distribute other brands of high quality solar batteries, inverters and panels, rural, factory and house solar projects up to 1.5 megawatts, including solar street lighting for Ibadan, number 25, Salvation Army Road, beside Keto Fill Station, Ekotedo and opposite Baptist Bookshop, Okebola, Fawori, number 66, Okigwe Road, 0803-354-5426 or 0701-524-8351.
3: Pẹ̀lú Show the Light Solar, your electricity is assured.
5: Róró wa o, ẹjọ́ ẹ fún mi ní Ladigo. Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
6: Àpò pélébé òróró 90ml power oil tuntun, ₦300 péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
7: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
8: Growing moments are filled with chances to be active and learn.
9: Did you see, Mom? I made such a big jump.
10: Quick job, my boy. You get better with each game.
8: Choose LactoGrow 4 to support your child's active growth. LactoGrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
9: I feel so strong.
8: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
11: Bankobi iroyin. Iroyin agbosogbayin.
12: Ekaabo pada. Bankobi iroyin naa ni o nlo lowo ni ikani omoluabi Splash 105.5 FM ile fofo bala felele lawa ni Ibadan lorilede Nigeria. So iroyin towo mi te bayi to je Bankobi naa ni ti awon malu to tobi to je merin niye. Eyi ti won fura si wipe awon kan jigbe awon logun Leko loju ona ti won pe ni Shen Road lo si agbegbe ijoba ibile Jos. Be na ni agbo bakan na wipe awon iko atamata se kan ti won pe ni Operation Safe Haven awon lo saburu won ti won si gba malu na pada. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́, Sagasola Makama tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ nípa ètò ààbò, ó gbé ìròyìn kan jáde ní abala ẹ̀rọ ayélujára rẹ̀ tá a mọ̀ sí X lánàá òde yìí. Níbi tó ti ṣàlàyé wípé àwọn màálù táwọn kan jígbé lọ ni wọ́n ti jágbá o. ní nǹkan bí aago mẹ́wàá àbọ̀ àná ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ kìíní nínú oṣù kẹwàá ọdún 2026. Gẹ́gẹ́ bí àlàyé tó ṣe, ó ní báwọn ṣe fimú fínlẹ̀ dáadáa tó, ó ní ọ̀kan lára àwọn màálùú ta wí ọ̀hún ni wọ́n ṣàkíyèsí pé ó ti kú ní tiẹ̀. Bẹ́ẹ̀ náà ni akitiyan ìtiraka ìlàkàkà láti lè dọdẹ àwọn màálùú yòókù tán tí ìrí títí di àkókò yìí ló sì já sí pàbó. Wọ́n wá tún ṣàlàyé síwájú wípé àwọn ṣì ń tẹ̀síwájú lórí wíwá àwọn màálùú wọ̀nyí káàkiri o. Bó tilẹ̀ jẹ́ pé olùdarí ikọ̀ atamátàsé Lamingo òun náà ti fọwọ́ sọ̀yà wípé gbogbo tó bá gbà làwọn ó fi fún láti wá gbogbo inú igbó tí ń bẹ ní àdúgbò ibi tí wọ́n ti jí àwọn màálùú yẹn bóyá wọ́n sì máa rí padà. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àlàyé ṣì ń tẹ̀síwájú lórí ìròyìn yìí, kí Ọlọ́run náà àánú ẹ̀ kó jẹ́ kí wọ́n rí àwọn màálùú tó kù. Bó tiẹ̀ jẹ́ pé màálùú ní ìsìn ó ti di mílíọ̀nù, kò sẹ́ni tí ó lajú sílẹ̀ kí okòwò rẹ̀ kó wá yí dandé. Ọlọ́run ọba ò ní jẹ́ ká rí kò ṣe dáadáa.
13: Àmì o, ó dáa tó bá rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀yin èèyàn wa ilé ìtẹ̀gbọ́ ajákè-ìjádò ìlú Ìbàdàn, ẹ̀yin tẹ̀gbọ́ ajákè-ìjádò ìpínlẹ̀ Ọ̀yọ́, gbogbo ẹ̀yin tẹ̀gbọ́ ajákè-ìjádò ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà, ẹ̀yin tó jẹ́ pé jákè-ìjádò orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ ti ń gbọ́ wa, òṣùbà yín rèé o, ràbàǹdẹ̀ lágbé fún yín láti kàn ní ọmọlúàbí. Gbogbo ẹ̀yin tẹ̀ wá wò wá tẹ̀sì tó ń gbọ́ wa ní ìtàkùn ẹja Facebook eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí Splash FM 105.5. Òṣùbà ti yín náà rèé o, ràbàǹdẹ̀ lágbé fún yín láti kàn ní ọmọlúàbí. Ẹ̀yin ẹ túbọ̀ máa like, kẹ máa love, kẹ máa share ẹ̀. Àwọn àtẹ̀jíṣẹ́ yín yẹn ẹ jẹ́ ó máa gbéra sọ kó máa lọ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn tá a bá tari sákàtọ̀ ọ̀dọ̀ ti yín. Gẹ́gẹ́ bí Dòmídò ṣe máa ń wí, yóò pé ìkànnì tá a wà yìí náà ń pè ní Splash
12: 105.5 FM.
13: Ó dẹ̀ tẹ̀lé mi báyìí, ẹja lọ sí ìpínlẹ̀ kan eléyìí tá a mọ̀ sí ìpínlẹ̀ Gombe. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti bẹ́ẹ̀ ní ẹ̀mọ̀ ti náwó gá àwọn afurasí méjì kan o, léyìí tí wọ́n ní àwọn eléyìí bájínátù ní ibùkú ti fọná ẹkún lẹ́nu, òun náà ni wọ́n fi ń ṣòwò, wọ́n ń rà á, wọ́n ń tà á, bẹ́ẹ̀ náà ni wọ́n tún ń ṣe àmúlò rẹ̀ o. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wí, wọ́n ní ọwọ́ ṣìkún òfin ó tó àwọn méjèèjì tó ti di afurasí báyìí, ìyẹn lọ́jọ́rùú Wednesday 30th oṣù kẹsàn-án ọdún 2026. Léyìí tí wọ́n ṣe lálàyé bí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí tó jẹ́ pé ẹ̀ka tó ń ṣiṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ òun làwọn dì mú àwọn gangan, òun náà ni wọ́n náwó gan àwọn afurasí méjèèjì ọ̀hún o, ìyẹn ní agbègbè kan èyí ti ń bẹ ní ìpínlẹ̀ Gombe. Ẹ wá já lọ ò sákàtà ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ náà SP Sulaiman Ngoroye, nígbà tóun mọ̀ sọ̀rọ̀ ń tiẹ̀ o, ó níṣẹ́ rí o, àwọn afurasí méjì tá à ń sọ nípa wọn yìí àwọn mú wọn ní ṣíkùnṣíkùnṣíkùn ni, léyìí táwọn sì bá àwọn bájínátù ní ibùkún ti fọná lẹ́nu, àwọn bá alákàtà wọn lọ́nà tí ò bófin mu. Ìkíní, kò sẹ́ni tí ṣiṣẹ́ ológun ńbẹ̀. Èkejì, kò sẹ́ni tí ṣiṣẹ́ ọlọ́pàá láàrin wọn. Ẹ̀kẹta, kò sí ẹnikẹ́ni léyìí tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ jẹ́ mọ́ kó gbé nǹkan ìjà burúkú burúkú dání. Wọ́n ní bí wọ́n ti ń bi wọ́n léèrè pé ẹ̀yin wọn yìí níbo lẹ ti rí bájínátù ọwọ́ yín, kánná bó ní aṣojú o, léyìí tí wọn ò lè rí èsì kankan fọ̀. Nígbà tí wọ́n máa pe yama àwọn tọ́wọ́ bá ọ̀hún, Ngoroye mọ̀ṣẹ́ lálàyé bí àwọn afurasí, ọ̀kan lára wọn ni wọ́n ń pè ní Commander Balde, ẹni ọdún 54 ni. Wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ pé abúlékelé tí wọ́n pè ní Sàkáwọ̀n ní ń gbé, ìyẹn níjọba àbílẹ̀ ti Gunyung ní ìpínlẹ̀ Adamawa. Ó ní bẹ́ẹ̀ bá tún fẹ́ mọ̀, Abdullahi Musa abolóko boko jẹ́ lòun tiẹ̀, ẹni ọdún 51. Wọ́n mú òun náà, ìyẹn ní agbègbè kan eléyìí tí wọ́n pè ní Gàǹdà, eléyìí ti mẹ níjọba àbílẹ̀ ti Gombe ní ìpínlẹ̀ Adamawa ni. Wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ yìí pé ìbọn jagamu ńlá kan òun làwọn ti gbàálẹ̀ lọ́wọ́ wọn báyìí o, ẹsibíìtì ro ni. Léyìí tó sì ṣe lálàyé pé àwọn ó tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí lórí àwọn afurasí yìí o, kí wọ́n lè mọ àwọn wo gan, òun náà ni àjọ ń ṣòwò ìbọn tí àjọ ń ràbọn tí àjọ ń tàbọn láàrin ara wọn. Ìwé ìròyìn Daily Post ló gbé lónìí o, gbàǹkangbè ló dà lórí tábìlì tiwa.
12: Tó gbáǹkan gbé ìròyìn náà ń tẹ̀síwájú ká ṣe pápápá á dá sẹ́ríyà fún ìròyìn yìí dáadáa.
13: Ìròyìn
12: eléyìí sọ wípé àwọn agbésùnmọ̀mí Boko Haram tí wọ́n fura sí iná ni wọ́n ti ṣàdédé kọlu ibùdó iléeṣẹ́ ológun orí ilẹ̀ kan tó ń bẹ̀ ní Garaha Mojile tó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ Hong ní ìpínlẹ̀ Adamawa. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe fìdí ẹ̀ múlẹ̀, a gbọ́ wípé ní àná òde yìí ti ṣe ọjọ́bọ̀, kò tiẹ̀ tó di wípé wọ́n wo àná lánà òde yìí wípé ó kọjọ́ méjì péré ta ṣe ayẹyẹ òmìnira lórílẹ̀-èdè Nàìjíríà. Àfi bí wọ́n ṣe gbọ́ ìròyìn kàyéfì kan wípé àwọn agbésùnmọ̀mí Boko Haram tí mo mẹ́nuba lẹ́ẹ̀kan ó ti pa àwọn sọ́jà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀yìn èèyàn wa kí wá ṣèyẹn nìkan ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó wọ́n tún pa òun náà bákan náà. A tún rí gbọ́ ní ìtẹ̀síwájú ìròyìn wípé àwọn ológun Lẹ́kọ̀ọ́ tí ó ń kó wàhálà báni iná la gbọ́ pé wọ́n tún ṣe àwọn sójà mẹ́wàá léṣe gidigidi gan. Kódà wọ́n tiẹ̀ tún wá jí àwọn obìnrin tó wà nítòsí wọ́n jí wọn sá lọ wọ́n gbé sá lọ. Ẹni tó wá jẹ́ alága ìjọba ìbílẹ̀ Hong local government area Aliyu Yerima Saad Hong ó wá fìdí ẹ̀ múlẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ orí ẹ̀rọ tẹlifóònù wípé àwọn sọ́jà kan wà tí wọ́n ṣèṣe gbà àti wípé lójú ẹsẹ̀ lẹ́yẹ òsọ́ka làwọn ti gbé wọn gbadigbadi. Ó di ibùdó tí wọ́n ti ń tọ́jú àwọn aláìsàn tá a mọ̀ sí Federal Medical Center àti ń bẹ ní ìlú kan tó ń pè ní Hometown. Bẹ́ẹ̀ náà ni àwọn agbésùnmọ̀mí tá a sọ yìí ni wọ́n tún bẹ̀rẹ̀ ìkọlù mìíràn lóru gànjọ́ nígbà tí wọ́n ń wo òmìnira Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́ọ̀kan tí wàhálà tún ṣẹlẹ̀ tó sì wá jẹ́ pé àwọn atiláwítà wíyí tó ń da ìgbororú tó ń pààyàn nípakúpa wọ́n ní alùpùpù mọ́tọ́sáíkù ni wọ́n tún kó wá o tó sì wá jẹ́ wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn kàkà kòkò. Gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ ṣe sọ ó fi kún bákan náà wípé àwọn atiláwítà wíyí wọ́n yin àwọn èèyàn níbọn débi pé wọ́n sáré kó wọn lọ sílé ìwòsàn fún ìtọ́jú ni lákòótán. Yàdínní one.
13: Yes, ke.
12: Gẹ́gẹ́ bí ẹnìkan tó ṣojú àwọn èèyàn tó wà ń bẹ́ ṣe sọ̀rọ̀ ó ní ọkàn àwọn máa wúwo táwọn sì wá ń wo ọjọ́ àjọ̀dún òmìnira Nàìjíríà lọ́ọ̀kan ṣùgbọ́n tó ṣe pé àwọn èèyàn tó wá já láìsí kí ni ká ti pe léyìí. Ṣáwọ̀ á sọ wípé ìsẹ́ra ẹni káfẹ̀mí ẹni lélẹ̀ fún Nàìjíríà tá ń ṣe ayẹyẹ ọdún 1960 òmìnira Nàìjíríà ni. Ó mà ṣe o, Ọlọ́run la Nàìjíríà yìí kọjá.
13: Àmì.
12: Ká má rí ìṣẹ̀lẹ̀ burúkú kankan mọ́.
13: Àmì.
12: Yàdínní. Ó yà tẹra mọ́. A gbọ́dọ̀ ká kí ní ìta ká tó lọ.
13: Ó di dandan gbogbo ẹ̀ láàmúlẹ̀. Ó dé ẹjọ́ tó fẹsẹ̀ kan yà sínú ìwé ìròyìn Punch eléyìí tó jáde fún tòní o. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka àwọn eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Sokoto. Òun náà ni àmọ̀ ti náwó gan afurasí ìgídì gan gú akọlùní lọ́nà tó ní agbára kan o. Léyìí tó jẹ́ pé ẹ̀sùn tí a tún fi ń kàn án. Òun náà ni pé ajẹ́rangbẹ́ ni o. Ẹran ẹlẹ́ran ni màá jí gbé. Yẹn ní agbègbè kan eléyìí tí wọ́n pè ní Gidamadi. Eléyìí tó wà ní ìjọba àbílẹ̀ ti Tangaza ní ìpínlẹ̀ ti Sokoto. Afurasí ọ̀hún ẹni tí ẹ ṣe lálàyé o. Bí o ti pe ara rẹ̀ gẹ́gẹ́ bí ìkọ̀rọ̀jọ́gbọ̀n. Léyìí tó sì jẹ́ pé ẹran ẹlẹ́ran tó gbé ewúrẹ́ ewúrẹ́ tó gbé akata rẹ̀ náà ni wọ́n ti padà bá a. Ǹjẹ́ bó gan ni wọ́n ṣe mọ̀ pé ewúrẹ́ ọ̀hún ó jí gbé ni o. Wọ́n ní ẹ ṣeun bẹ́ẹ̀ láàbí ni o. Ẹni tó ni ewúrẹ́ ọ̀hún nígbà tí ń pariwo ẹran ọ̀hún dà ewúrẹ́ ọ̀hún dà talágbẹ́ran ọ̀hún. Wọ́n ní níbẹ̀ gan ló ti bẹ́ ẹran náà lákàtà jagunlabí èyí tà ń sọ nípa rẹ̀ yìí o. Wọ́n ní nawọ́ sí ni pé ìwọ lọ́gbẹ́ran mi. Ẹran mi rèé àmì tí mo ṣe sẹ́ran mi lára òun sì ni eléyìí. Ẹ já lọ òsákàtì ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ Sokoto DSP Ahmed Rufai nígbà tí ó mọ fìdí ọ̀rọ̀ múlẹ̀ láti orí ẹ̀rọ léwọ́ eléyìí tó fi bá àwọn oníròyìn sọ̀rọ̀ lánàá tí ṣèjọ́bọ̀ Thursday. Rufai ṣe lálàyé pé ṣe rí ẹni tó ni ẹran gangan ó dé ẹran rẹ̀ mọ̀ lákàtà jínigbé burúkú yìí èyí tí tún kọlu ni lọ́nà tí ó ní agbára oníṣẹ́ rí ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ó mọ̀ wáyé o ní ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 2026 léyìí tí gbogbo àwọn èèyàn ti ń bẹ lábúlé gan nani a ṣé arákùnrin yẹn ni mi ti máa jẹ́ra gbẹ́nu ó sì ti wá sọ̀rọ̀ rẹ̀ di ẹ̀rù jẹ̀jẹ̀ sáwọn lọ́rùn nínú abúlé agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá wá ṣe lálàyé o pé ọwọ́ ti bàbá yìí o a sì bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí arákùnrin ọ̀hún kí wọ́n lè mọ àwọn mélòó gan ni wọ́n jọ ń jí ẹran ẹlẹ́ran gbé àwọn mélòó gan ni wọ́n jọ wà nínú ikọ̀ akọ́nọ́nà tó ní agbára kí wọ́n sì lè gbé ìgbésẹ̀ tó tọ́ àti èyí tó yẹ ìwé ìròyìn punch ló gbé lónìí gbàǹkangbì ló dà lórí tábìlì tiwa.
12: tó ká ṣe pápápá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo náà ni a gbọ́ pé wọ́n ti dóòlà àwọn ìrònú mọ́tò mẹ́wàá kan èyí tí ikọ̀ agbébọn tán tí ìdámọ̀ tó jí wọn gbé lápàpàǹdodo a gbọ́ pé inú ọkọ̀ bọ́ọ̀sì akérò iná ni wọ́n ti kó àwọn èrò wọ̀nyí tí wọ́n sì lọ síbi tẹ́nìkẹ́ni ò mọ̀ ní ìjọba ìbílẹ̀ Mbaifoli ti ń bẹ ní ìpínlẹ̀ Imo ta sọ yìí ẹ̀ka iléeṣẹ́ tí a sọ yìí iná la gbọ́ wípé wọ́n pàpà rí àwọn bọ́ọ̀sì méjì tí wọ́n rí gbá mú ṣinkún tó sì jẹ́ pé wọ́n lọ́wọ́ sínú ìṣẹ̀lẹ̀ yìí bákan náà kódà tún gbọ́ wípé wọ́n ń tiraka làkàkà láti dóòlà àwọn èrò èyí tí wọ́n jí gbé àti àwọn tó ṣiṣẹ́ láabi náà pé àwọn kan wọn ti wà nínú ìgbèkùn báyìí tí wọ́n fi wọ́n pamọ́ àwọn tí ọkọ̀ akérò bọ́ọ̀sì ọ̀hún tó kàn láti rí bọ́ọ̀sì akérò kan tó ń ti ìlú ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ lọ sí ìlú uyo ní ìpínlẹ̀ akwa ibom àti wípé àwọn kan tún lọ sí bẹ́ndẹ́ àbí bẹ́ndẹ́ ni bẹ́ndẹ́ ni ní ìpínlẹ̀ abia kódà a gbọ́ pé lọ́wọ́ aago 6:00 ìdájí ni wọ́n kọlù wọ́n lápàpàǹdodo ìyẹn ní àná òde yìí ti ṣe ọjọ́bọ̀ ní ibì kan tí wọ́n ń pè ní omunoha tí àwọn kan máa ń pè ní ilẹ̀ àjèjì ilẹ̀ ẹrù jẹjẹ tí wọ́n ń pè léléèbó ní no man's land tó wà ní ìjọba ìbílẹ̀ Imaitoli nípínlẹ̀ Imo.
13: ó dá níwọ̀n babẹ́lẹ́ ń já eléyìí tó kù tí ìròyìn gbàǹkangbì ó mọ̀ tẹnubodò ìyẹn fún ti ọ̀sán tòní àti fún tọ̀sẹ̀ yìí o wọ́n ní ní ìpínlẹ̀ kan eléyìí tí a mọ̀ sí ìpínlẹ̀ Enugu ẹni tí í ṣe gómìnà wọn ń bẹ̀ peter mba òun náà ló mọ̀ ti jáwé oríjìn ìní fún àwọn èèyàn mẹ́ta lákẹ́lẹ́ tó jẹ́ pé wọ́n ń bẹ níbùdó ìtọ́nisọ́nà wọn èyí tó wà nílùú Enugu wọn ní eléyìí wáyé o láti fi sàmì ayẹyẹ ọdún 1960 eléyìí tí orílẹ̀-èdè wa nàìjíríà gba òmìnira nínú ọ̀rọ̀ kan eléyìí tí a fi léde láti àkàtà ni ti ṣe akọ̀ròyìn gómìnà wọn ní ìpínlẹ̀ ti Enugu uche anichukwu níjẹ́ ó ṣe lálàyé pé ìjáwé oríjì fún wọn òun náà ló ní nǹkan ṣe o pẹ̀lú òfin orílẹ̀-èdè wa nàìjíríà léyìí tó sì jẹ́ wípé iléeṣẹ́ eléyìí tó rí sí àwọn ibùdó ìtọ́nisọ́nà wa wọ́n mọ̀ nípa ìgbésẹ̀ yìí ó wá tẹ̀síwájú nínú àwọn ìlú tí ẹ gbé kalẹ̀ pé ẹ wá àwọn mẹ́tẹ̀ẹ̀lá ọ̀hún lára wọn láti rí kenneth oziko moses saliat promise ndudim chijioke ugu samuel ani àti ugene odò ń lára wọn náà láti rí caleb jato calistus eze gabriel onu timothy ani àti ernest okeke tó fi dórí àwọn tó kù níbà tí ń sọ̀rọ̀ yìí àwọn mẹ́tàlá òun náà ní àmọ̀ ti jáwé oríjì fún o láti fi sàmì ayẹyẹ ọdún 1960

0: vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí rẹ̀ gbá, oṣù rí rẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíbọ̀ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀.

0: on Splash 105.5.
1: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí rẹ̀ gbá, oṣù rí rẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tòun dọ́ọ̀dù ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù, ó ṣetán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ẹ gbá winning galọ̀ làwọn èèyàn ti ń gbọ́gbẹ́ back to back. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní Gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Ládilú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹsẹ̀ Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dùn ní yògbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashe.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gémi bọ̀dù ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní Gàlọ́ yìí, èmi ó kàn láti dìmí lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Hello, superstars! Are you ready for the smartest showdown of the year? Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss a single moment.
3: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
4: Lọ́dún 2020, àwọn ayé sọ wípé okòwò yóò ní pé, ṣùgbọ́n báyìí ọ̀pọ̀ ti sun.
5: Fàdí mi, ọdún yẹn ò rọrùn rárá o. Ṣùgbọ́n ó ń lọ sẹ́nu iṣẹ́ rẹ̀ lójoojúmọ́.
6: Ẹ jọ, mo fẹ́ fowó yìí ránṣẹ́.
7: Payment received in
5: okay. Mo ti wà níbí o, mo ti rí ìdàgbàsókè, àwọn olùbárà sì ń pọ̀ sí.
8: Fún ọdún mẹ́jọ gbáko, àwọn alágbàtà OPAY ti wà lárọ̀ọ́wọ́tó gbogbo agbègbè tí wọ́n ń fi tọkàntọkàn dá wọn lóhùn.
9: OPAY is okay.
10: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: Where else?
1: Where else?
0: It's Splash 105.5.
2: Just one Pyororo and Beta Boto start. All the hot shots, the sweet goals. Ball with a scatter dada and make mind court. To the Tiki Taka and Sangalo. The kind ball we will define.
3: Yes, sir. It does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League, live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV Stream. GoTV. Love it.
4: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rírẹ̀ gbá
5: oṣù rírẹ̀ gbá.
4: Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀.
5: Bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgbọ́
4: nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀.
5: Kí wá ló dé tó dọ́dọ̀ ẹ̀?
4: Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí.
5: Láti abala ọkọ̀ tí ẹ bá wí ní ìgàlọ́. Làwọn èèyàn ti ń gbọ́ pé back to back.
4: Lélẹ̀ ìtókun fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wà sí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀
5: nínú ẹ bá wọn ní gàlọ́.
4: Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Ládélú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹ̀sì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Ládélú FM 96.7.
5: Ó máa lágbára dùn ní yògbàyògbà.
4: Owó látún, owó lọ́sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM

padà náà wá wò à ń sí ọ́fíìsì alága kanṣu tuntun nídọba àbílẹ̀ ẹgbẹ́dá wọn ní àwọn nǹkan tí àwọn bá lọ́ọ́ fi. Ó yẹ kí àlejò wa tá à ń gbá èdò lónìí ó yẹ kí ẹ ti wọlé agbára wa. Ẹ̀yìn ọ̀nàrẹ́bù Akeem Adémọ́lá Ige aka Ige again alága fún àjọ tí mójútó ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́fẹ̀yìntì nídọba àbílẹ̀ ńlá àlejò wa lórí ètò lónìí o Ige again local government.

0: to ọmọ Nàìjíríà ọ̀rọ̀ lórí àwọn òṣìṣẹ́fẹ̀yìntì là ń sọ alága àjọ tí mójútó àwọn òṣìṣẹ́fẹ̀yìntì ìjọba àbílẹ̀ wọ́n wà pẹ̀lú wánlé agbára àwọn ni ń dára tẹ́ẹ̀rìhùn àwọn ni ń dára tẹ́ẹ̀rìhùn ọ̀nàrẹ́bù akeem adémọ́lá ege aka ege again ẹ káàbọ̀ sórí ètò ìṣà.
1: ẹ kúlé gbogbo ẹyin tí ẹ ń gbọ wa nílé o ẹyin tí a bá nílé agodo náà sálàfí àlàbá yín
0: àdúpẹ́
1: mo ń fàsìkò yìí kí bàbá wa kábíyèsí ọba àkàndé tí wọ́n jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ yìí àti wọ́n pe lórúkọ o ṣùgbọ́n wọ́n ní orúkọ náà fi ń pọ̀ bá aládé ni o mi ṣe kábíyèsí fún bàbá wa o bàbá wa ọba àkàndé kí wọn àárọ̀ máa lé o
0: àmì
1: ìdàrí ọmọ jẹ o
0: àmì
1: àkí gbogbo ẹ̀yin náà tẹ ń darí ètò ń bí
0: ẹ ṣe. àdúpẹ́ ẹ̀yìn ó jọ ń pé lára àwọn iléeṣẹ́ tó jẹ́ wípé kìí sábà síkiri títí sí ìmú fún pé kẹ́mọ̀ sọ pé wọ́n ń gbéná wojú àwọn tí ń bẹ nílé iṣẹ́ kan pé ẹ lọ rèé wádìí wọn kí ní ìṣẹ̀lẹ̀ ń bẹ níta mọ́ sábà gbọ́ nílé iṣẹ́ yín òní bí akóléèdì káwọn èèyàn máa gbé kùndùsì fún yín nítorí wípé ọ̀rọ̀ bí owó ọ̀dọ́ yín ní ti máa jáde sẹ́yìn lè mọ̀ sọ fún gómìnà pé bẹ́ẹ̀ ni kí wọ́n tì yín sí kẹ́ ẹ lè bá máa gborí yín àbí ẹlẹ́dàá ló kàn yàn yín bóun ló ṣe ṣẹlẹ̀ gan.
1: ẹ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a ti ń bá ìgbésí ayé wa bọ̀ ó ṣe díẹ̀ náà ìyẹn kọ́ ni ipò àkọ́kọ́ tí màá dìmú nípínlẹ̀ ọ̀yọ́ a ti ṣe alága kanṣu níjọba àbílẹ̀ tí a wà yìí tó sì jẹ́ wípé tí a bá ní kàkà mí ní méjì a rí nǹkan lè tọ́ka sí ní agbègbè ibi tí mo wà yìí gangan ibi tí olú-iléeṣẹ́ splash fm wà yìí kọ́mọ́dà bí ọ̀rọ̀ àsọdùn títí pé wọ́n kọ́kọ́ da ọ̀dà sí títì ní fẹ́lẹ́lẹ̀ lọ sí soka kánpè ló ní gaari èmi ni mo da ọ̀dà sí títì náà nígbà tí mo wà ń bẹ à ń sọ̀rọ̀ 20 years ago
0: kábíyèsí
1: pé wọ́n kọ́kọ́ ní police station nínú fẹ́lẹ́lẹ̀ yìí ẹ lọ bẹ́ẹ̀ bó kọ wá ń bẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tá a rí wípé àwọn tó jẹ àwa ló ń tẹ̀ máa ń jẹ àwọn pé ibi tí n bá ti wà tí wọ́n bá ti fi mí sí kéèyàn rí dáadáa ṣe ń bẹ̀ torí orúkọ sí pàtàkì èèyàn ó kú yóò korúkọ àwọn tó bá tún kù náà ó tún máa rí orúkọ lò then ọmọjọ́mọlúàbí ó ṣe pàtàkì gbogbo ibi téèyàn bá ti lóore ọ̀fẹ́ àti pé ìwọ lọ se lọ darí ibi báyìí kéèyàn fowókọ rí bẹ̀ ni mo rò pé atúnkù ńbẹ náà mo tún ṣe aṣojú sòfin nípínlẹ̀ ọ̀yọ́ tá a wà yìí ọlọ́run ò jẹ́ korúkọ bàjẹ́ a rí dáadáa ṣe ń bẹ̀ èèyàn lè ṣetán èèyàn ó gbìyànjú náà ni so lẹ́yìn yẹn ni gómìnà
0: ẹ̀mejì kan lẹ ṣe ọ̀nàrẹ́bù ni a ó sì bá wọn.
1: ẹyọ kan ni mo ṣe ọ̀nàrẹ́bù
0: ṣùgbọ́n alága
1: kanṣu àdúpẹ́
0: ìpínlẹ̀
1: alága kanṣu yẹn la ṣe fìdíhẹ́ àtúnṣe àdìbò àtúnṣe fìdíhẹ́ tẹ̀lé mo tún ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ fún gómìnà adébáyọ̀ aláwọ̀kálá ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ eré ìdárayá àti ìdàgbàsókè agbègbè nígbà tó yí gómìnà ṣèyí mákindé kọ́kọ́ débẹ̀ lákọ̀ọ́kọ́ wọ́n á pè mí láti bá wọn ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn lórí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣà àti ìrìn àjò afẹ́ that is special advisor on tourism and culture so èyí tí wọ́n wá fà pè mí sí pé láti jẹ́ alága fún ilé ìgbìmọ̀ tí ó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́fẹ̀yìntì ní ìjọba ìbílẹ̀ àti àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó jẹ́ olùkọ́bẹ̀ àti àwọn òṣìṣẹ́fẹ̀yìntì ní ìjọba ìbílẹ̀ so bàtà adébẹ̀ náà nígbà tí ò ń sẹ́yìn kọ́kọ́ ni àkọ́kọ́ ta òkìtì ọbọ̀ so tá a dẹ̀ jọ́jà ìjẹ́ pé fiction tí gómìnà ṣèyí mákindé gbé dání èròǹgbà rere tán gbé dání àrí pé yes tó dáa ni then gómìnà òun déédéé yànyàn sípò gómìnà ṣèyí mákindé ni mo ń sọ ń pa ẹ̀ wọn à ń déédéé yànyàn sípò kán tó yànyàn sípò wọn ó ti wo orú èèyàn wo ló jẹ́ kán tó lè fà yàn pé wà lọ síbẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ wọn pé tó wọn wò wá wọn rí pé a lè ṣe náà ni wọn fi ti wá síbẹ̀ ìgbà tá a dẹ̀ débẹ̀ náà ó dàbí ìgbà tó mọ́ lọ wà tó mọ́ lọ lé ẹ̀ ni torí pé púpọ̀ nínú àwọn tí mo bá tó ń ṣiṣẹ́ ń bẹ̀ tó jó ṣiṣẹ́ nílé iṣẹ́ yìí ọmọlúàbí ló pọ̀ ń bẹ̀ pàápàá jùlọ àwọn tí a ti jọ rò pọ̀ tá a ti jọ ní ìfarakínra tá a ti jọ ṣiṣẹ́ papọ̀ nígbà tèmi ń ṣalága àjọba àbílẹ̀ bí ní 2003 kódà bí mo ṣe wà nílé agodo yìí ẹni tá a jọ ṣiṣẹ́ papọ̀ ní 20 years ago 23 years ago ni ijoba abile mapo oga lo je ni pension board ni local government pension board ti mo ni mo tin sister ti mo jalaga won si won wa nu awon ti atunjo ko worin ni bi ba nsin that is the acting head of local government administration ni be
0: okay
1: so won wa po be koda emi gan na o wa je won wu pe ah o mo da kiyan na ma se dada at least ninu ni be mo ba to mewa nu an to je pe mi mo gba won directly ninu awon 385 ti mo gba sise ni gba yen ni joba abile ton ti spread across ko si council kankan ni ipinle oyo ti eni ba to o to yan marun si mewa ti mo gba sise ni gba na nigba mo wa ni alaga council won ti wa kaakiri gbogbo won ti doga so no be ti mo wa na won tun wa wa nbe so ko wa je ki ni soro o wa nje ki big awon teyan ti jo ni ajosepo ti a de mo wipe won se dada
0: now
1: la ni le fi nu tan
0: ile ise te wa wa bayi local government staff pension board elo ni budget ile ise on ko to di pe seyi makin dede elo ni ile ise on gba keyin to de be e fun an history die
1: ah ese ah akoko na nigba ti gomina seyi makin dede be gege bi gomina ipinle oyo gbese ni won ba to po repete ti ijoba ipinle oyo je awon ise feyin ti nibe koda awon to nsise nbe won yi ti e ri nkan kan se dabi alara so ibe dabi moribond agency ni
0: so
1: pe awon ise o kin
0: fe lo bise to ko gba wole
1: be ni won kin fe lo sibe o eni ti an ba se posting e lo si pension board local government pension board ah won ma bere pe ah ta lo wa se bayi o ta lo
0: se o ya won mo si se do congratulation e ya
1: won congratulate won won se niyan won ti se nbi kan ni ṣugbọn nigbati gomina Seyi Makinde de ojo ti won ti nbura fun won tan bura fun gomina Seyi Makinde de one tan bura fun won ni yato ti de ba be yin be se 36 billion naira
0: be se 36 billion lo wa nle
1: lo wa nle
0: ise yo to de
1: ti won je
0: mo fe keep record
1: 36 billion fe yin ti
0: nijoba abile
1: be ni nijoba abile ni kan ni o aso ti state o but ti local government 36 billion ni owo gratuity ti won je awon yin to wo pension na wa loto to lo rerere be that ta won yan feyinti lati 2004 ti won ri owo gba it as bad as that
0: ilu wa ni pension gratuity ni 36 billion lo pension
1: pension na lo bi
0: osu melo
1: o pension areas of pension to wa nle iyen ti iyen po a se lati 2004
0: na ti san pension arrears won yin
1: arrears tan je won tan je won o wa nle repete be
0: la to asan for netisan last
1: iro mo gbe se 100
0: won ara won
1: 100 won ara won de igba kan 100 half igba kan 100 won le san 1/3 won le san daji won se san kele
0: oga o
1: so gbe se yen iyen na wa nle loto
0: oda nigba se yi wa de ki wa ni intervention se yi wa mu wa e ba nso ngba ta ba tuju oja de eyin te wa lori Facebook Splash FM 105.5 Ibadan in ti mo rowo yin daada o e lo ri dabule lori Facebook Splash FM 105.5 Ibadan eyin ara TikTok o ye mo send the account eyin at Mr. Dobwe Aladi to MCPA oni lori TikTok lori Facebook Splash FM 105.5 Ibadan e mo repost e mo like e mo share e mo nbo eyin gbese ti o nbe ni Oyo State local government staff pension board ko to di gomina Seyi Makinde de won ni ni gratuity nikan bi 36 billion ki lo wa sele ngba Seyi Makinde de be mo nbo eku kale e ja polowo oja en le nbe
2: hello superstars are you ready for the smartest showdown of the year Kellogg's superstars quiz show is back for season 5 where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge confidence and teamwork catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on Z-World DSTV channel 166 and GoTV channel 30 who will become Nigeria's next Kellogg superstar the countdown begins don't miss a single moment
3: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she is live on TikTok.
4: Wait, this has finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
3: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
5: Just one Puro and better bottle start. All the hot shots, the sweet goals. Ball with a scatter dada and make mind court to the Tiki Taka and San Gallo. The kind ball we will define.
6: Yes, sir. It does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League, live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV stream. GoTV. Love it.
7: Growing moments are filled with chances to be active and learn.
8: Did you see, Mom? I made such a big jump.
9: Great job, my boy. You get better with each game.
7: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
8: I feel so strong.
7: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
10: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ṣẹ́fẹ́ forúkọsílẹ̀ fún IPO Dangote Petroleum Refinery pẹ̀lú Money Point. Ó rọrùn gan. Ẹ wọlé sórí app Money Point yín. Tẹ service, yan investment. Lẹ́yìn náà, yan Dangote IPO. Ẹ jẹ́ iye iṣẹ́ tẹ fẹ́ rà. Ẹ ṣe àyẹ̀wò àwọn àlàyé yín. Kẹ̀ sì fi PIN ìdókòwò yín jẹ́rìí owó náà. Ẹ ò ní app Money Point àbí? Kò sí ìṣòro. Ẹ kàn sí aṣojú Money Point tó wà nítòsí yín. Ẹ sọ fún aṣojú náà pé ẹ fẹ́ ṣe ìforúkọsílẹ̀ fún Dangote IPO. Ẹ pèsè BVN yín àti àwọn àlàyé àkọọ́lẹ̀ tó yẹ. Ẹ yan iye iṣẹ́ tẹ fẹ́ rà. Kẹ̀ sì gba receipt tá a tẹ̀ jáde. Ṣé ẹ̀kọ̀ kan jẹ́ 525 naira? Ṣé ẹ̀mẹ́wàá jẹ́ 5250 péré? Ẹ ṣe ìforúkọsílẹ̀ kó tó di ọjọ́ kẹtàlá oṣù kẹwàá ọdún 2026. Ẹ jọ̀wọ́ ẹ ka àwọn àkọsílẹ̀ náà dáadáa kẹ tó dókòwò. Dangote People's IPO ó rọrùn jùlọ pẹ̀lú Money Point tá a ṣe fún ìlọsíwájú yín.

0: ẹ̀yìntì tọdún lọ bí mẹ́fà méjìlá tíjọba wa ò sì náà ní àti sanwó tó yẹ fún rú wọn. Orílẹ̀-èdè.
1: Ọmọ Nàìjíríà, ìjọba àbílẹ̀ lè ń gbọ́ lórí ìkànnì Splash 105.5 FM. Honorable Akeem Ademola Ige, iná la ṣe ń gbà lálejò. Ẹ̀yìn láti orí Facebook, mo ti tẹwó sí kí ló kọ ọkùnrin iná. Fúnṣọ́ Adétọ̀nà Mọ́gàjì Sport, mo ti tẹwó sí 5k cents. Mekisedek Adétóyè ṣe Adétọ̀nà owó ti wọlé ẹ̀kọ́ fáwọn ìpínlẹ̀ tó lẹ ti rí. Àwọn ọ̀rẹ́ Bímbọ Adékànbí ni ẹni àmọ́ bókáàdì fẹ̀yìn tẹ̀ ń gbọ́ ètò ìjọba àbílẹ̀. Ẹ mọ ṣí ààyè, ẹ mọ drop comment, ẹ mọ like. Bẹ́ẹ̀ sì ń ṣèwé ojú òní tíyìn lágbára Ọlọ́run. Ìjọba àbílẹ̀ lẹ ń gbọ́ lórí ìkànnì Splash FM. Gbèsè tí ó wà ńlẹ̀ kó tó di pé ṣèyí Mákindé dé 36 billion. Tí ẹ ti kílẹ̀ gbogbo gbèsè báyìí.
2: Ẹ ṣe, a ti wá san 42 billion naira ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ gratuity lẹ́nu tí gómìnà ṣèyí Mákindé débẹ̀. So a ń san gbèsè tí a bá ńlẹ̀. A tún wá bọ́ sí ibi táwọn tí bá ṣe ń san bọ̀ táwọn tó ń fẹ̀yìntì nínú ìjọba ti gómìnà ṣèyí Mákindé láti May 2019 gbèsè tí wọ́n náà tún ti bẹ̀rẹ̀ sí ga. Ni owó yẹn wá wò pé kíní yìí táwa náà bá ń ṣe lọ báyìí tọ́jẹ́ gbèsè nìkan là ń san tá a bẹ̀rẹ̀ sí san ti àwọn tó ń fẹ̀yìntì nínú ìjọba yìí. Táwọn bá tíjọba bá tán wọ́n bá tún ní ṣebí gómìnà ṣèyí Mákindé náà fi billions of naira gbèsè ló filẹ̀ tí ò san yìí. So làwa ní ọ̀dà bàbá ti ń san gbèsè yẹn bọ̀ ká bẹ̀rẹ̀ sí tún ní san àwọn tó ń ṣiṣẹ́ fẹ̀yìntì nínú ìjọba ti báyìí. Bí a ṣe ń báyìí sọ̀rọ̀ nínú gbèsè tí a bá a ti san gbọ́ 2017 báyìí. Kódà a ti san 2018. Now a ti wá ń bẹ̀rẹ̀ ti san 2019. A ti san 2019. 2020 àti san dáwọn tó jẹ́ retired primary school teachers àti san wọ 2021 báyìí. Àtọ́ àjẹ́ jẹ́ òṣìṣẹ́ ìjọba àbílẹ̀ local government àti san 2023. Àjẹ́ àwọn lówó kankan tó jẹ mọ́ tá a báyẹn mọ́ àti clear gbogbo tí wọ́n yẹn gbèsè yẹn àti clear àti local government staff.
1: Àti tọ̀dọ̀ tí yín náà gbogbo ẹ̀.
2: Tọ́dọ̀ àti clear gbèsè tá a bá ní ti local government staff.
1: Àwọn tó wá.
2: Àwọn tá a ṣẹ̀ṣẹ̀ ní tinú ìjọba yìí. Ìjọba starting from 2019. Àti clear 2019. Àti clear 2020. Àti clear 2021, 2022, 2023 là ń san lọ́wọ́ báyìí.
1: 22 nǹkan.
2: 22 à ń san yẹn náà àwọn kọ̀ọ̀kan sì ń yọjú.
1: So 2023 lẹ́ ń san lọ díẹ̀ díẹ̀.
2: Là ń san lọ báyìí fún ti ìjọba àbílẹ̀ òṣìṣẹ́ ìjọba àbílẹ̀ tó fẹ̀yìn tì.
1: Bẹ́ẹ̀
2: táwọn òṣìṣẹ́.
1: Ṣẹ́ẹ̀sì wà lè sẹ 24 25 26 kẹ́ tó kù níjọba àbáyìí náà fi gbèsè ilẹ̀.
2: Ṣebí gbèsè lọ ṣebí àwọn kan ò tiẹ̀ san tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Àbá ṣe ń san yìí ó ń dínkù ni kò ga sí i ó ń dínkù ni.
1: Ìjọ tí mo wá sọ́fíìsì yín jò ni ẹ sọ pé ó níye bọ́jẹ́ẹ̀tì tó wà fún ejẹ́nsì yín kó tó di pé ẹ̀yìn débẹ̀ mo fẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀.
2: Nígbà tèmi dé ibẹ̀ 250 million naira ni owó ni fóòtì tó wà fún local government staff pension board tá a fi ń san gratuity
1: 250 million
2: lóṣooṣù. Ṣùgbọ́n nínú pé gómìnà ọlọ́lajùlọ ṣèyí Mákindé ṣáà ní ẹ̀mí pé kánṣà clear gbogbo àwọn gbèsè yìí bá a ṣe ń bá yín sọ̀rọ̀ nínú ọdún iná sọ di 3 billion naira
1: from 250 million to 3 billion naira
2: lóṣooṣù la fi ń san owó gratuity yìí ìyẹn ló wá jẹ́ kó máa yá báyìí. So pẹ̀lú pé gbèdéke pé nígbà tí ó bá fi di 2027 pé a ti san clear gbogbo ń tọ́ jẹ mọ́ gratuity tí ó wà jẹ́ wípé tó ìṣẹ́ kan bá ti ń fẹ̀yìntì báyìí kó máa lọlé pẹ̀lú ẹ̀tọ́ fẹ̀yìntì ẹ̀.
1: Tẹ bá ní kẹ kakuléètì òṣìṣẹ́ tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n bá ṣiṣẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì àwọn tó wà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀ nkankan àti pension àti gratuity tó yẹ kẹ́ ẹ san lóṣù kan èló yẹ kó jẹ́ ìyàtọ̀ sí pé ẹ fẹ́ máa san gbèsè. Mo fẹ́ wòye ìlọ́po ntán fún yín o 3 billion ìlọ́po mélòó ló jẹ́.
2: Kò lè ka o nta ń gbà lọ́wọ́ nsìn kò lè ka let me tell you the reason why. Nínú ìjọba
1: yìí
2: for good 18 years ni owó tí àwọn ìṣẹ́fẹ̀yìntì ń gbà gẹ́gẹ́ bíi pension allowance tán gbà lóṣù ló wà 18 years ló wà stagnant tí ò lé sí.
1: Tí wọ́n review ẹ̀.
2: Tán review ẹ̀. And òfin agbanisíṣẹ́ dẹ̀ sọ pé lọ́dún márùn-ún ni kán máa review ẹ̀ upwardly. Bá ṣe ń review owó oṣù àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ lọ́wọ́. Wọ́n ti review owó àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ lọ́wọ́ bí ẹ̀mẹta báyìí nínú ìjọba yìí. Ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì wọ́n á review tiwọn. Nígbà tí gómìnà Ọlájúlọ Ṣèyí Mákindé gbọ́ tán débẹ̀ náà pé wọ́n wá gbọ́ pé ẹni tó ń òṣìṣẹ́ fẹ̀yìntì tó ń ṣiṣẹ́ to je pe owo to ngba losu are n to ngba losu to je pe 1800 ni o losu osu 1800 losu osu owo ti o ti o ju owo lita epo kan lo bayi 1800 be ni owo lita epo kan so be so gomina wa re ni rara ko ye ko ri be o won wa se afikun upward won approve upward review pension allowance awon osise yi feyinti to je wi pe en to ngbo to kere ju nisin en to ngba wa itele 25,000 lo ngba yen wa cut across all the pensioners to je wi pe
1: en to ngba wa e salaye
2: 1800 tele
1: o wa tin gba ilo
2: wa tin gba 25,000 naira bayi
1: from 1800 naira to 25,000
2: naira be ni
1: laye si makinde
2: laye si makinde percent any ti o ni ewi te ri ti won ko ta ngbo yi
1: enyo
2: o se feyin ti loko teacher ni o
1: tinu re dun
2: tinu e dun
1: kabiyesi
2: nigba ta gan ngbo kan wo pe ah won de ko se pe nikan lo gbowo fun o ko se pe nikan lo
1: wo studio si lo si
2: kini si won de ju sori social media mo wa ba mu wa baba yi pe dakun ta lo se leyi e lo wa baba yi wa ka to ri baba na ogun mo so ni baba yen wa
1: kabiyesi
2: ka to ri baba na aran pe o ninu awon dun ni po ni baba ni o ni talent e wi tele lagba to ntin se oluko ile eko lo ntin ni talent pe o ma nse pe sugbon wa ronu pe kin lo n le se to n le fi se dupe lowo ijoba yi to n fi le fi jara lu omo po sa won lori da baba ba se ni iyan wa ko la lakoko o iwo de la won teacher saba ma se ni anu jo awon ijoba kan ti won ma se wode efonu efonu ha sugbon awon ile na se wode e pe ru wode wo won se iwode dupe ni omi riru e ri
1: kabiyesi
2: gratitude rally won se o fun ijoba si makinde ti won wo wa si sector ti won korin dupe tan fi dunu won han si gomina leyin yen na won tun se dupe lodun yi o won wa ra esin funfun bolojo ni won fi ta gomina lo re
1: kabiyesi
2: o se omoluabi tan gbe fun
1: oro kan bodi ndun ni tin ni awon kan mo gbowo lowo awon yen tin ba fe wa si office yin tẹn fẹ wa se pe ai dakun de won foju rewo ti ana ka wa na le rewo se fẹyin ti wa gba won ni o ba so pe ai lo mu ye bayi wa e gbo se lo to ni se mo gbo lodo yin te ba fe ka won se fẹyin ti rewo gba
2: ki ti es office ti wa ni ati le ni ru yen lo ti le sele pe so ru office ti wa rara tori pe awon ise ta ni nibe yen awon ti akose mo se lo po nbe so ades asa won jo sibe ni to je wi pe ai npa ti loju lokan jo a to ba ti loju kokoro ko le ba wa sise nbe so iyen be ikeji aswa na se wa di ngba ta gbo ru nkan be yen awa ri pe eba oselu abi kina ma npe
1: won
2: le mo ni o si nkan tojo awon kan ninu awon oluko ti tan na fe gbo na eburu to wo ti kan tan se feyin ti tan na ma pe ma gbo na eburu awon ni an ko sowo awon ara won se ngbo se
1: awon ara won
2: na ara won na ni o la ara won na ko sowo ara won a de mo won
1: o wa ke se kede ke mo so pe mo ko wa won gini o
2: nkan kan o jojumo la nse yen jojumo la nse koda ni be ninu ba si wa nbi e a ti ma gbo a ni agent kankan si bi kankan ko a de fe ni kankan mo lo lobby ni bi kankan kun kaluku ni soro ki won doze asiko won ko o ti n ya bayi o ti yato si ti tele
1: bẹ́ẹ̀ni ìtàn sẹ́fẹ̀ yìí ti láti ẹjọ́ ìtàn tí ìdí gratuity gba ẹlòmíràn mọ̀ pé ọ̀rẹ́ mi tó sí torí ìdáyà 2015 òun ti gbowó èmi ìdáyà 2012 yìí tí ìgbowó kó o ṣe jẹ́.
2: wọ́n bá máa wá sọ àwọn kan wà bẹ́ẹ̀ o torí pé adirẹ́ni tó rìtà lọ́dún yìí tí
1: yóò sì gba gratuity
2: tí ó dẹ̀ ráàánú gbà láti gba gratuity fún àwọn ìdí kan
1: ẹnìkan ti ìdáyà 2022 ẹ kò sì ti gba gratuity
2: fún àwọn ìdí kan kò tí ẹ sẹ́ni tó ìdáyà 2022 ó ti gba gratuity lọ́dọ̀ tiwa báyìí o rárá o àwọn 2017 gan táwọn owó wọn ti wà nílẹ̀ tá à ń pè wọn tá à ń pè wọn tá à ń pè wọn 2019 tá a bá pò ní 2017 láàbọ̀ sí 2018
1: so ẹnìkan wà ní ìdáyà 2025
2: ti ń gbà
1: òun ti gbowó ẹnìkan ìdáyà 2018 kì í gbowó
2: ó ṣeéṣe bẹ́ẹ̀ yìí tí ẹni ṣe a máa ń fún àwọn kan ní special consideration ẹni tó bá ní health issue tó bá ní ìpèníjà o ìpèníjà
1: tó lètò
2: ìlera tari pe ta de ri ti wádìí ẹ tari pe lóòótọ ni tan mu medical report wa a ní fẹ wọn kú o a ní fẹ wọn kú a ní pọ jẹ pé ẹtọ wọn náà a tètè ṣe fún wọn kí wọn lè rí lò ju pé kàn á ju ìyẹn dáa ju pé kí wọn bá kú tán kan wá ní káwọn family ọmọ wa gba claim death benefit irú àwọn bẹ́ẹ̀ yẹn lè lè gbọ́ pé wọ́n gbà arẹ nìkan tí ó ní ilé tó kọ́ nígbà gbogbo tó rí pa nínú sílẹ̀ tó fi tẹ́lẹ̀ jọ tó fi parí ilé tán nígbà tó kú tó rí táyà tán ni wọn bá láwọn kan mo nílẹ̀ wọn bá gbé lọ kóòtù wọn bá ní ó sì lè rà ní pé yòókù tún wá tún lẹ́mìíràn wọn ságbé wọn lọ kóòtù bí wọn ṣe múwèé kóòtù wà bá wa nìyẹn pé wọn ni pé tóun gbàrí wọn ní ati wa fi kon kon bi ile pa won ko on ra le ni wrong place kin la fe se bayo ni won ni ka won tuntun ori lera o si ko le sibe ani lati se iya ilanu ni o court judgment ton gba wa won atase mo iru awon be yen ni awon ta taba ma se ni iru nkan be yen
1: o da ese won ka to ku lori leto yi ko ni da kin ma soro pe to se lu yin ijo ni mo ri pe jade pe fe si center yo south se lo to ni
2: e be ni
1: eh sugo de won lo pada gba ticket se fa ma ile se abi consensus o jo ku consensus le ku le se lodo yin se consensus sin so wa do mo yin so do mo yin abi e kan gba fo lohun
2: egbe ti wa leto egbe wa leto ko si a de dupe lowo awon asaju egbe wa a dupe lowo ga wa gomina se Makinde eh ti won ba wa da si tan ba wa to so ta fi to fi lo bo se lo bi a se n soro yi ko se de kankan to ni ehonu ko se ni kankan to ko de se ni kankan
1: kan fun ti ke mo gbin nu o ni mo so pe akun sinu agbe sinu le gbin
2: wa wa yi awo nyo joyo awo mi temi duro waju yin mi
1: yo joyo ti ma ni eto didi omo leyin
2: pelu ogun lodo olo mo ti koda ta te ba de junction yanade oyo mo se bi board fun nbe ni yanade oyo e ta ba bere campaign erin wo a jo mo kaakiri ni to fi de barapa
1: kina promise mi ni ke gba fo didi omo kina promise mi
2: ni gba ni di lati e ti promise mi ni nkankan ju wi pe eh gomina mo en ton sise gomina Seyi Makinde

0: number one citizen wa nipinle Oyo. Mo wa pelu egbe APM. Allied People's Movement.
1: Ẹgbẹ́ tí mo wà nísìnyí. Lójú ọ̀nà níbi nígboro ní òde sẹ́ẹ̀kì wọn.
0: Àbá, kí lẹ́yìn sọ yìí, òṣèlú tèmi, mi ń ṣe rọ̀fọ̀rọ̀fọ̀ politics. Má dọ̀bálẹ̀, má kí wọn ni.
1: Ẹ dọ̀bálẹ̀.
0: Àbá. Ẹ lọ, òṣèlú tèmi yàtọ̀.
1: Ọjọ́ ti lọ. Ẹyin, a mọ̀ sọ̀rọ̀ òṣèlú
0: létà. Ẹ jẹ́ ilẹ̀ pé wákàtí kan lẹ
1: sọ pé a máa lò. Pẹ́kẹ́ tó dínà kọ́lọ́ sànú.
0: Ẹ tó ń bẹ nínú mi ju gbogbo tí ẹ sọ yìí lọ.
1: Abẹ́ kàròyìn ọjọ́ ti lọ, ẹ mọ̀ bínú. Ẹ padà wà, ẹ mọ̀ bínú. Nígbà tí ń bọ̀ wọn nìkan wá, Alhaji Musbaudeen Ladele, acting HRDA, Director of Finance and Supply, Mrs. Temitayo Adeyemo, Director of Budget and Planning Research and Statistics, Mr. Oluwole Kayinde, Internal Auditor, Alhaji Raifu Najimdeen, Director of Education and Social Services, Mrs. Banke Adeyemo, Honorable Lawal Abiodun, Mr. Dapo Oyewole, Mr. Olaiya Olaoluwa, Miss Eyitayo Akinwale, Mr. Tade Ogunniran, ati Mr. Olalekan Ajagbe. Gbogbo yín la kí ẹ ṣe àdúpẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ olóko mi Mr. Double A ẹ̀ ń lẹ́m̀bẹ̀ ń ẹ̀kú kalẹ̀.
2: Ó kílẹ̀ ṣe
3: bí ẹ̀ ń gbọ́ sọ́lá bó ṣe ń dún. Splash 105.5 FM, The Integrity Station.
4: Splash FM 105.5.
5: Quick, charge it 240.
6: Hot news, cool vibes, sports, and more on The Integrity Station.

0: 105.5. Flash FM 105.5.
1: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí rẹ̀ gbá, oṣù rí rẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bí kọ́ ṣaláìgbọ́, nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tòun dọ́ọ̀dù ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù, ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ ti ẹgbẹ́ wí ní ìgàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé back to back. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí, ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wí ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹsẹ̀ Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dò ní yògbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashe.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gémi bọ̀dù ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ó kàn láti dìmí lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Want to subscribe to the Dangote Petroleum Refinery IPO with Money Points? It's easy. On your Money Points app, simply log in, tap services, select investments, choose Dangote IPO, enter the number of shares you want, review your details, and confirm with your transaction PIN. No Money Points app? No problem. Visit a Money Points POS agent near you. Tell the agent you want to subscribe to the Dangote IPO. Provide your BVN and required account details. Choose your number of shares and collect your printed receipt. Shares are 525 naira each with a minimum of 10 shares at just 5,250 naira. Subscribe before 13 October 2026 and read the prospectus before investing. Dangote People's IPO. Easier through Money Point. Made for your progress.
3: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
4: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates

0: Oni Louis Shora mama don't go for me oh mo pe lu gbogbo kan lori ki ayo
1: Shora
2: Lantamolo agidigbo
1: Olopo ni agbo
0: Ẹ káàbọ̀ sórí ètò àríyá extravaganza.
1: Ó bá tẹ sí ẹ̀sìn.
0: Lónìí ọjọ́ kejì nínú oṣù kẹwàá oṣù Ọ̀wàrà, ó jẹ́ wàrà ẹ̀ náà ni ẹ báwo ni ó wá kó Ọ̀wàrà òjò rọ̀lẹ́ málẹ̀ òní. Ṣé òtútù náà ó pọ̀ pọ̀ jù, ṣé ó pa pọ̀ jù lọ́dọ̀ tẹ̀yìn? A ní dààmú akọ àmójúbà oṣù tuntun. Bẹ́ẹ̀ náà sì tún rèé mò ń fà àsìkò yìí kí wa wípé a kú ayẹyẹ oríkádún àbí. Àyájọ́ ọdún 1976 tí a gba òmìnira lórílẹ̀-èdè Nàìjíríà 66th. Happy Independence Day. Ó sì ń lọ, ó sì ń tẹ̀síwájú náà. Bẹ́ẹ̀ni. Ìgbà tá a jí làárọ̀ ẹni.

ṣe bẹ́yìn mọ̀ pé lẹ́yìn yàtọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà tó gba òmìnira ní October 1, ọdún 1960. Ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1960. Orílẹ̀-èdè Cyprus náà gba òmìnira lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn ní ọdún 1960. Bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ 16 oṣù kẹjọ August 16, 1960 ni tiwọn, ṣùgbọ́n àwọn náà yan ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1960 gẹ́gẹ́ bí official day tiwọn. Wọ́n fi máa ń ṣe àjọyọ̀ àti ìrántí àyájọ́ ọdún ọjọ́ tí wọ́n gbòmìnira.

0: ìṣedọ́gba dọ́gba tí ó jẹ́ nǹkan tó yani lẹ́nu ni wípé àtòrílẹ̀-èdè nàìjíríà àtòrílẹ̀-èdè cyprus orílẹ̀-èdè méjèèjì náà ni wọ́n dìjọ gba òmìnira ní ọwọ́ ìjọba ti gẹ̀ẹ́sì ó jẹ́ ti ìjọba amúnisìn wọn ọgbà náà. So orílẹ̀-èdè nàìjíríà ó cyprus wọ́n jẹ́ àwọn british ruled territories. Láyé ìgbà yẹn náà colony ni wọ́n la jẹ́ àwọn wá jẹ́ colonial masters wá ń gbà náà. Yorùbá sọ pé ọ̀nà ló jìn ẹrú ni bàbá. Àyànmọ́ ìtàn tó dàwápọ̀ tó sọ wá di orílẹ̀-èdè. bó ti lè wò kó dà jẹ́ ká máa rántí wípé ká tó gbòmìnira yìí náà láti wà nínú òmìnira tẹ́lẹ̀ o. Àṣà àti ìṣe ìṣọwọ́ṣòwò gbani tó jẹ́ ká múni lẹ́rú ká múni sìn ká jẹ̀gà bá lórí ẹni. Èyí tó ṣe ni láàánú wípé nígbà náà gan Yorùbá náà ṣe bẹ́ẹ̀ síra wọn. Èyí tó jẹ́ pé nígbà náà àwọn ẹ̀yà kan náà ṣe bẹ́ẹ̀ síra wọn. Agbéra wa ta fún àwọn àjòjì wípé ẹ máa kó wọn lọ. A sì ń fa àwọn nǹkan kan rọ́pò àwọn nǹkan kan nítorí wípé ó jọ wá lójú ngbà náà. Jẹ́ ẹ mọ̀ wípé ní ìgbà náà wọn a máa fi díngí àyègbè ìwògbè mírọ̀. Wọn a máa fi ṣe pàṣípààrọ̀. Ó jọ àwọn èèyàn wa lójú ngbà náà, àwọn olórí wa ngbà náà, ó jọ wọn lójú. Àwọn ife ìmumi tí wọ́n máa ń fi alámọ̀ funfun aláfàwọ̀ funfun aláfàmọ̀ funfun ṣeun. Àwọn ceramics cup tea cups ìgbà náà ọjọ́ wọn lójú. Yorùbá tiẹ̀ ti sọ̀rọ̀ wọn ní kò sí ní tí ì jàgbẹ̀ lójú bí wọ́n kóyọ̀ tán wọn dì í sínú páńsá bó lórí onídàrókè bá dọ́jà tán wọn a máa dì í ààfin. Wọ́n jọ wá lójú ngbà náà. Àgbọn a ti kọ́ pé bẹ́ẹ̀ náà ni ó rí. Àwa náà kọ́ yìí lóde tò ní 66. Ọlárẹ̀wájú Ọ̀pẹ̀lọ́ra Deus lorúkọ mi. Elephant Solo yìí rí ọ̀kan ṣu àjànà kú tẹ́gbà àgbòjẹ́ fún papọ̀ jọ kó sí bó tilẹ̀ wò kó tó lábẹ́ bó tilẹ̀ wò kó rí. Bẹ́ẹ̀ èèyàn bá ní ìgbàgbọ́ tó sì di ọkàn rẹ̀ mú ṣirimu. Ìgbàgbọ́ nínú Olódùmarè ọba tó dá ayé tòun tọ̀run wípé nínú ìdè èrò nínú ìdè àìlèṣe. Nínú ìkánilọ́wọ́ sẹ́yìn iṣẹ́ ni níkànyìn lóníranran tó lè máa báni nítorí àti gbìyànjú àti dé àwọn ààyè kan máa ní ìgbàgbọ́ wípé níwọ̀nba ìgbà tó bá ṣì ń bẹ tó wà láyé. Tọ́ba adániwáyé náà sì fi ọ́ sílẹ̀ nígbà kan kan gbà tó sì jẹ́ pé òun kì yóò kú láéláé fáàbàdà mọ̀ wípé ìwọ yóò gba òmìnira lọ́jọ́ ọjọ́ kan. Àrí extravaganza rè a supercalifragilistic expialidocious and synthetically phantasmagorical Yorùbá entertainment program lórí afẹ́fẹ́ rédíò Bùmbà. Rédíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ kú kalẹ̀ bẹ́ẹ̀bẹ̀ a fẹ́ dojú ọjà tá a bá padà dé a gbìnà ya lórí ètò ẹ̀lẹ́mbẹ̀wọ̀n ẹ kú kalẹ̀ bẹ́ẹ̀bẹ̀.
1: Flash FM 105.5.

0: ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rírẹ̀ gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ́dọ̀ ẹ̀ ṣe ẹ̀tún fúnni ní ayọ̀ tó ga jù ó ṣetán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ̀ tí ẹ bá wí ní ìgàlọ́ làwọn èèyàn ti ń gbọ́gbẹ́ bá lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ bá wọn ní gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ní àjọyọ̀ ọdún kọkànlá àti ládìlú fm ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹsẹ̀ friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nù tuntun october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágẹ̀lú fm 96.7 ó máa lágbára dò ní yògbàyògbà owó látún owó lọ́sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. Lórí ilẹ́gẹ̀lú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kashie.ng. Ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ọjọ́ ti gémi bọ̀d ló fò tẹ̀lú káàṣìẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ó kàn láti dì mí lọ ní àtúntún. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
1: Say after me. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Ẹ bá mi confirm ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin tí mo fi sọwọ́ sí yín.
5: Mo ti rí o. Bá mi gbé aláwárò fún wọn.
4: Ilé ìtajà yín yìí ti wá kún fọ́fọ́ o.
5: Tó bá jẹ́ pé nígbà kan tó ṣe tábìlì kan ṣoṣo níta ni. Nínú òjò, ọ̀rá ni mo máa fi bo àwọn ọjà míì tí màá gbàdúrà pé kí òjò náà tètè dá. Lónìí, tábìlì kan ti di ilé ìtajà. Ilé ìtajà kan ti ní ẹ̀ka mẹ́ta.
6: Open dàgbàsókè, ọjà mi dàgbàsókè.
7: Ọdún mẹ́jọ Opay, àwọn èèyàn gidi, ìtàn tó dára, ó sì dára náà síbẹ̀.
8: Opay is okay.
9: Rọ́rọ́ wa o, ẹ jẹ́ fún mi níláàjì ìgò. Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni, ohun tí ẹ̀ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
10: Àpò pélébé òróró 90ml power oil tuntun, ₦300 péré ni, owó rẹ̀ ò sì fani lápò ìyá.
11: Your Nescafe is not just a drink, it's your

0: ẹ káàbọ̀ padà látojú ọjà àríyá extravaganza.
1: Ẹja ló ń ṣe mí o,
0: ó ń ṣe mí o,
1: ẹ̀dùn ló ń bà mí ìjàwó ẹ̀jẹ̀ rori ẹ̀wò ṣe àwọn yẹn.
0: Aláìwájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùsì lórúkọ tí mò ń jẹ́.
1: Ìsà ń sa.
0: Gbámùyá kátà ayà kàtà gbámùyá kátà náà ẹ̀ ló ń ta yẹ́rìyẹ́rì. Ìnú sun àlejò ara ń tọ́ka ẹ̀ wífọ́ká kóyé tara pàrà mọ́ torí nìní mẹ́wàá tiẹ̀ bọ̀ wá látòdì ọ̀run ni. Fúlàní ṣe bí ọkùnrin wọ̀lú ògìdọ́ ṣe bí ọ̀lẹ́ wàjọ. Iṣu sáré tètè wá pàdé oníyàn àgbàdo òjò sáré tètè wá pàdé ẹ̀kọ́ kọ̀ǹkọ̀ṣù olùbọ́ sáré tètè wá pàdé àmàlà. Ló jẹ́ pé lọ́jọ́ àjùbà náà láàánìran àdá tó mú ọjọ́ ogun bá lè láàánìran alágídí ọmọ lọ́jọ́ tó dò bá kún gèrè afárá ńlá ké ságbà òmùwẹ̀. Ọjọ́ àwo bá fẹ́ ya eégún ọ̀rẹ́ kú ẹ̀ bọ́.
1: Ó ṣe lájẹ sára tó.
0: Àwọn àgbà ọ̀jẹ̀ náà ní pawọ́ àwòdà tí wọ́n ta wo ṣe bó bá dibi kúnkún kò mọ́ òkun ẹran. Àgbà nínú alápatà là á pè.
1: Ó já mọ́ ọlẹ̀
0: mọ́. Rí bá àbápàgbà àti ṣiṣẹ́ àpáta. Kò mọ̀ tún kò mọ̀ sí. Ó lè fòpẹ́ àìmọ̀ da ewé pọ̀ mọ́ òróǹro ẹran. Bẹ́ẹ̀ òróǹro tó lu papọ̀ mágídí ẹran. Àwọn náà láà máa pè ní bàṣẹ̀jẹ́ erin fíbi ládùúgbò ṣojú o. Ẹkùn fíbi kìrìmù ìjà tẹ́lẹ̀. Ahéré ni bàbá yẹkóyẹkó ọ̀ṣọ́ ọ̀rọ̀ ni bàbá òjò òréré ni bàbá yẹ̀lúyẹ̀lú ìgèrè ni bàbá dẹ́dùdẹ́dù.

gbajúgbajà òṣèré ni. Àgbà òṣèré Pete Edoche. Bàbá mà ti sọ̀rọ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ nípa ìlera rẹ̀. Àtàwọn àdójúkọ ni tí ó ń kojú. Ilé tó sọ di mímọ̀ wípé lẹ́nu kọ̀pẹ́kọ̀pẹ́ yìí. Ìrìn ẹsẹ̀ ti ń dàbí nǹkan fún òun, ó ti ń mú ìnira wa o. Kódà ó ní àwọn ọgbà míì ń bẹ tó jẹ́ pé òun kàn máa kíyèsí pé láwọn apá ibìkan lára òun ní ń wú. Ìgbà míì báyìí ọwọ́ òun lè wú, ìgbà míì báyìí ẹsẹ̀ òun ní ó wú o. Peter Edoche jẹ́ ẹni ọdún 89. Ọ̀rọ̀ náà ló sọ ní orílẹ̀-èdè Ghana nígbà tí ó lọ rè ṣe àbẹ̀wò sí ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀ tí ó jẹ́ òṣèré náà àgbà òṣèré lòun náà Emmanuel Ama. Onítọ̀hún náà ó wà nínú àìlera màní. Nínú ọ̀rọ̀ tó sọ ni sitting down here I'm not very well myself. Bí mo ṣe ń jókòó, bí mo ṣe wà ń kalẹ̀ báyìí, wọn ò fi gbogbo ara gbádùn. Oníkáwá rìn gan, walking is a problem for now. Ó ní nípa ti ìrìn ẹsẹ̀ lásìkò yìí, àgbàlagbà bí èèyàn bá ti tún ń dàgbà yóò tún máa dàbí ọmọdé padà ní kọlọ́hún màmá ṣàánú ẹni o. Onígbà míì bóun bá sùn tóun bá jí báyìí, ó kàn rí pé àwọn apá ibìkan nú ara òun níṣe ló bẹ̀rẹ̀ sí ní wú. Bó tilẹ̀ jẹ́ wípé nígbà míì wà táwọn ibi tó wù yẹn wọ́n á tún padà sáàyè wọn. Ṣùgbọ́n tóun ti àwọn ìpèníjà ìlera tí ó bá bàbá yìí Peter Edoche. Ní òun sì ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ sì ni òun ní ìrètí wípé ohun gbogbo yóò padà bọ̀ sípò wọn gbádùn láìpẹ́ láì jìnà. Ó tilẹ̀ jẹ́ pé nínú ọ̀rọ̀ tí bàbá sọ àti àdúrà tí Peter Edoche tó sọ. Ní pé àdúrà tòun ni wípé tóun máa ń tọrọ lọ́wọ́ Olódùmarè ni wípé ìwọ náà ni ìpìlẹ̀ ohun gbogbo àti òpin ẹ̀. Ó bá ti tó àsìkò fún òun láti lọ. Ṣákàn mú òun lọ, má fún òun dààmú àwọn tí wọ́n bá rọ kiri ká òun o. Peter Edoche ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run túbọ̀ bá wa lọ́rẹ̀ mi bàbá yìí. Yorùbá sọ pé ikú ti ń pojú gba ẹni. Òwe ní ń pa fún ni. Láàrin oṣù kínní sí oṣù kẹjọ ọdún tá a wà yìí. Àkọọ́lẹ̀ àwọn tí wọ́n ti di èrò ọ̀run látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ òṣèré. Ó jẹ́ ti ń jáni láyà pé a ti ń ṣèyí sí. Láàrin oṣù kínní sí oṣù kẹjọ ọdún tá a wà yìí. Ajárala sísì lọ. Ìbẹ́ mọ àǹtí Ajára. Alex Ekubo náà lọ. Patrick Okoye náà lọ. Fẹ̀sọ̀ Oyè Wọlé lọ. Èmitọ́pẹ́ Ọ̀ṣọ́bà náà lọ. Taiwo Azan Ògógó lọ. Olú Jacobs náà tún dágbére fáyé.

bẹ́ẹ̀ mo bá mi délé olúwa tọ́pẹ́ òkè mẹ̀sí. Tí mo ń ṣe security inú àwọn fíìmù tí mo ṣe tí mo sọ̀jẹ̀ ṣàwọn. Adẹ́rin Pòsónú òṣèré ni lára àwọn tó lọ nínú ọdún tá a wà yìí ní ọjọ́ 24 oṣù kejì ọdún tá a wà yìí lòun dágbére fáyé. Obì Kẹ̀chẹ́rẹ̀ Madam Kóíkóí náà dágbére fáyé lẹ́yìn ọjọ́ 27 oṣù kẹrin. Alex Ekubo ọjọ́ 11 oṣù karùn-ún ọdún tá a wà yìí náà lòun dágbére fáyé o. Patrick Okoye dágbére fáyé lọ́jọ́ 28 oṣù karùn-ún ọdún tá a wà yìí ìfẹsọ̀ oyè wọlé lọ lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Ẹ̀sọ́ oyè wọlé àwọn kan ń bẹ́nu àwọn òṣèré yìí tó jẹ́ wípé orúkọ wọn kọ́ la fi mọ̀ wọ́n bí kò ṣe tá a bá rí ojú wọn. Mi ò mọ bí mo ṣe fẹ́ ṣàpèjúwe bàbá fẹ̀sọ̀ oyè wọlé. Mo sì ń gbìyànjú àti rántí ìwọ́nú àwọn fíìmù wọn o. Ni mo wò nígbà náà tó ojú tí ó jẹ́ gbajúmọ̀ dáadáa ni. Ọjọ́ 29 oṣù karùn-ún. Wọ́n làwọn dágbére fáyé ní tiwọn. Babakola Oyewo dágbére fáyé lọ́jọ́ 12 oṣù kẹfà. June 12 tá à ń ṣàyájọ́ ìjọba àwa-ara wa. Ẹ mọ alegbe náà wojú olóró mọ́ báyìí. Taiwo Adesina Elégbèje Àdó bàbá tí mo sọ̀rọ̀ bí DO Fagunwa yẹn. Elégbèje Àdó ọjọ́ 29 oṣù kẹfà June 29 ni bàbá yẹn náà dágbére fáyé. Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà dágbére fáyé lọ́jọ́ 5 oṣù kẹjọ inú ọdún tá a jọ wà yìí náà ni. Ẹni 40 ọdún 40 years ọmọ kékeré. Taiwo Azan Ogogo fúnra ẹ̀ kú lódò o. Ogogo tó sùn tí wọ́n ṣe bí kíkú ló kú òun náà dágbére fáyé Babatunde lọ. Ọjọ́ 23 oṣù kẹjọ August 23 náà ni. Lẹ́yìn tó wọ̀yá àjà pẹ̀lú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí kánsà. Ó dágbére fáyé lẹ́ni ọdún 64 66 years. Ó ṣe o. Ó ṣe ó màmá ṣe o. Níwọ̀nba ẹgbà tá a ṣì wà láyé níwọ̀nba ẹgbà tá a ṣì wà láàyè èmi àti Áádìjọ́ máa gbóná wojú olóró náà ni nítorí pé ayé tá ẹ rí yẹn o kò póhun ò le o torí pogun láyé ṣùgbọ́n àwa náà la àní gbà àìní gbà yẹn náà láàfi padà dé èbúté ògo láàfi sọ pé àṣìbáyìí lọba adániwáyé dùn tó lóòótọ́.

ó ní ǹjẹ́ ẹ mọ̀ wípé ikọ̀ tí wọ́n gbé kalẹ̀ gangan láti ṣe àmójútó gbogbo eré ọ̀hún ní lílọ bíbọ̀ rẹ̀ wọ́n ní láti ṣe àtúnkọ ẹ̀dá ìtàn yẹn rewriting the character kó lè ba jẹ́ pé nígbà lẹ́yìn ìgbà tí wọ́n ti rí ṣé káwo tòun pé Stella Damasus àgbà ni òun náà kéré nú ayé ohun tó dẹ̀ tún ṣe gan kò fi tìgbéraga ṣé ó fi hàn wípé akọ́ṣẹmọṣẹ́ tó sì fẹ́ ṣiṣẹ́ gan ni ẹ jágbe Stella Damasus yóò jarí o.

0: mọ̀ pé ohun tí ò jẹun ẹnìkan ò lè fi wọ́n wéra wọn. Kátà dúdú pagún ńlá fẹ́wúrẹ́ lóyún. Jímẹ̀rẹ́ sùn lódò, ó fẹ̀yìn àjànà kúkọ́ lé onímọ̀ fọ́mọ òru kan lágódó ń gbó. Ohun tí ò jẹun ò lè jẹun bẹ́ẹ̀ bá ró lóye ẹ pé bàbá rẹ̀ rí bàbá olóye rèé. Bẹ́ẹ̀ bá ró lóye lórí ayélujára ẹ pé bàbá rẹ̀ rèé o, ẹ pé bàbá rẹ̀ ní sọ̀rọ̀ ikán tankàntan rẹ̀ pọ̀ jù. Ẹ jẹ́ kó máa yé pé mo ní ohun tí ò bá jẹun ò lè jẹun à lè fi wọ́n wéra wọn o. Bàbá àgbà ló kégi lóko kòkó. Lára alẹ́ ọlọ́pàdà ò bá ráàyè gbálẹ̀ kéérú ọlọ́pẹ fàkàràjẹkọ. Onígbàjámọ̀ tó rẹ̀ wà rán fọ́mọ̀ lé Ajímọ̀kání. Ó jẹ́ kí inú padà wá bí adé pàtẹ tó fi lọ pa kúté. Èyí tó fi lọ pa kúté mọ̀dí ọ̀kẹ́rẹ́. Ara bá fi ń ta páálí alágbádá torí ohun tí ò lè jẹun ò lè jẹun. Ó ní ohun tí ò jẹun ò lè jẹun eyé jẹ́ fi wọ́n wéra wọn. Àrá ńlá sán petídò lókìtì ọ̀gán. Ọmọ ẹkùn ló fàrọ̀ àjànà kú dàbora bí aṣọ. Ikún lọ́mọgi, ó jẹ yán kan gbá alábàhún. Ọ̀gẹ̀dẹ̀ dúdú pẹ̀gùn àlọ́yè. Ó sọ kánà kò da parí igun. Ikú kọ̀ yí fi dùnú dànù mọ́nù. Ó na pápá dami oje. Ohun tí ò jẹun ò lè fi kò lè jẹun ẹyẹ fi wọn wéra wọn. Ohun tí ò jẹun ò lè jẹun. Ọ̀lárẹ̀wájú ohun tí ò jẹun ò lè jẹun káyé fi wọn wéra wọn o. Alápatà ló paná ìrókò dámí ọjọ́ sí. Wolé-wolé sági lọ́gbẹ́ fẹ̀yìn ọká taná oko. Kọlùkọlù ló salájà pádò mùgọ̀ láàfin gángánrán. Ló paláró aṣọ tí fi gbá a kán ń dáná olú eésún. Àṣébí ò sí kòkò ẹ̀wù tá a mú pọnmi alárankàn. Fi wẹmọ ẹlẹ́gírí ti ilé ikú. Ilé ikú bínú sanwó ànàmọ́dí níjàbàtà. Nílà ọ̀bá máa sọ̀kalẹ̀ lélùbọ́ kọ́lé ọgbọ́n bùgbé fàrẹ̀mọ̀. Pípé ohun tí ò jẹun ò lè jẹun káyé fi wọ́n wéra wọn. Anígilá jẹ́ ohun tí ò jẹun ò lè jẹun gbogbo rọ̀bìrọ̀bì èkúté tí wọ́n fi ń sọ́ tí wọ́n fi sọ́nà ní bàrùtín. Lójú olópò náà ni wọ́n ti gbé kárí bọnú ṣọ̀ṣọ́ ẹlẹ́mọ náà ní jàǹgo. Ṣùgbọ́n àìkú tó pa lọ́lọ́tà kó tó yìnbọn padígbọ́ná ń kú alágbígbá. Láfi tètè mọ̀ pé kọ̀kọ̀ ìgbágó sinmọ rẹ̀ délé àlè. Sálà ẹ̀dá ìlọ̀rí fi ṣẹ́gi sóòrùn tanmọ sígbó ajólele. Ohun tí ò jẹun ò lè jẹun irunṣẹ́ ẹ ti rí pé kò ṣe fi wọn wéra wọn. Ojúbánirà lóhun tí ò jẹun kò lè jẹun káyé fi wọn wéra wọn o. Ìgbà tálárúgbó palẹ̀ ti fún jàǹpàkò. Fọnáfọná gbẹ́lẹ̀ wá kùsà ìjọ̀gbọ̀n sílẹ̀ fowó rà sọnu lálákejì. Ojú ta ló ṣe gan. Ó ṣojú ìgèrè tó tìlú ìwéré fakọ́rí. Fakọ́rọ́ pọnmi sí ṣágo. Àti pẹ̀mbọ̀pẹ̀mbọ̀ àtàrí ìlákọ̀. Ó suná ìgbádàgọ́. Tí wọ́n fi ṣàtọ̀nà pọnmi adágún kọrin alágogo. Ohun tí ò jẹun ò lè jẹun ẹyẹ fi wọ́n wéra wọn. Àní ohun tí ò jẹun ò ṣe fi wéra wọn. Ìgbà tágún sọ lódó poyè pẹ̀mọ́yè pè. Lọ́lọ́gbàdo ẹgbẹ́ òtètè rojú ráyè kàtíkè fún náà kí àká. Ègbé kẹgbẹ́ ló fi pájagun aṣọ́gbó etí ẹmi. Bẹ́ẹ̀ sì rèé, kì í ṣolódì aṣọ tó gbagbá ìbọ̀lọ́. Bébí mọ́núfẹ̀yìn tàgbá kọ́ngbá ńlá létí. Owó tó wọgbọ́ òjì kùtù ló gbé èèyàn kaná àtọ̀húnrìn wá. Kálukú bá kúkú fi yá ń ṣàwo jẹ́kẹ́ nínú pángolo. Ohun tí ò jẹun ò lè jẹun ẹyẹ fi wọ́n wéra wọn. Ohun tí ò jẹun ò lè jẹun ẹyẹ fi wọ́n wéra wọn o. Àkàrà gbígbóná tẹ̀ mí mọ́lẹ̀. Mo kára ńlẹ̀ mo tẹ̀kọ́ àná mọ́jú gbére. Òróró lákìyèsí igbádàgbọ̀n lóní wọ̀ra. Àbùlà díẹ̀ díẹ̀ la fi gbọ̀rá sábọ́ ńlá ní sábó. Etí ikú gbẹ̀gẹ́ lọ́wọ́ àtúbọ̀ tán àkókò ìfòòró. Fíṣálángó tó kán mọ létí aṣọ dàbàrà lùgbà ìṣápá. Lọ́lọ́wọ́ gbọgbọ́rọ́ bá fi sòpàǹpá jàgbàrè láwùjọ. Sòpàǹpá jàgbàrè láwùjọ arójú fọwọ́ họrí gbomi ata sínú ládùúgbò ẹlẹ́gbára. Ohun tí ò jẹun ò lè jẹun ẹyẹ fi wọ́n wéra wọn. Bẹ́ẹ̀ bá ró lóye ẹ pé bàbá olóye rèé. Ọ̀jọ̀gbọ́n rabi Sekins ló sọ̀rọ̀ kí ni bàbá sojàre ẹ̀ńlẹ́ ń bẹ̀rùn ẹ kú kàlẹ̀ bẹ́ẹ̀. Baba ni lo and behold is the prophetic evangelistic Monkilabi Atemosu, which is overemphasized between the Atarodeus Galagala and the Flerogastic Concomitaneous Afrocentric Pebulative Immaculate Ethereum Sulfate. And this for a nonsensical tributary who do we is chlorinated before the ballistic astronomical America Janjaweed. But considering the ballistic astronomical America Janjaweed, no garrulatory fallopian or any gapaculous toromine is encyclopedic in its artistic olofo rakujojoni fire sango mokalo kishakpati. Dia usa wani maradum bida tete dia koi fali uere koi kuru shakba me gunyalo do magaji me ginda tole kolo kolo sun sikban la magana jokala pa haba me kuturu se sakba me kudisu balewe me sume suteba kukwa kukwa joji godo go meji ne ninja komuta lede yo ba nti wan sorry gaga biyo we wipe ba orita giri awo hu. This is Ari Extravaganza. Shugbao, no abasi kotoku. Emma Jack, Balado, and Yaboshin, Law, where they wear a shagun blessing.
1: Ti gugu wa ka jo la ka jo lowo lowo ka jo sorire okiki an la mi le mi ro
0: a ma pade lose tun bo la se ledu mare Olorun waju opele radio soloko tun mo je fan solo yin re okan soso ajana ku te gba gboje fun papo jo Jiske Arco Sky Giro Global Radio King of Scoro Continental and Intercontinental. This is Ari Extravaganza, supercalifragilisticexpialidocious and synthetically phantasmagorical entertainment program lori afefe radio boomba radio sese bere ku kale bebe wili wili ma lo time je kan gbadun rin edale o.

0: Splash FM 105.5.
1: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
2: Pẹ̀lú Shoulder Light, ń bẹ ní Salvation Army Road, ìmọ́lẹ̀ dé. Shoulder Light, àwọn olùjúlówó alágbàtà, AIA Inverters, Batteries and Panels, Velocity Inverters and Batteries, àwọn tó lálágbàtà, Chinko and Long High Quality Solar Panels. Bákan náà rẹ̀ tún lè rí gbogbo àwọn olùjúlówó Solar Batteries, Inverters, pẹ̀lú panel lọ́dọ̀ wa, àtúngbà àwọn àkànṣeṣẹ́ tó ní ṣe pẹ̀lú solar. Láwọn ìlú ńláńlá wa gbogbo, ìgbèríko Street Light, tó ń tàwọn project tí ò tẹ̀lé 1.5 megawatt.
3: Yes, so now we're the mega distributor of AIA and Velocity Inverter, Batteries and Panels, distributors of Chinko and Long quality solar panel. We also distribute other brands of high quality solar batteries, inverters and panels, rural, factory and house solar projects up to 1.5 megawatts, including solar street lighting for Ibadan, number 25, Salvation Army Road, beside Keto Filling Station, Ekotedo, and opposite Baptist Bookshop, Okibola, Fawori, number 66, Okigwe Road, 0803-354-5426 or 0701-524-838.

0: ere ele ta wa ti gbe ngbohun si afefe iyen lori eto ta pe ni idan gangan leto iroyin ere idaraya ele to ma dun ti gbogbo ma kan si lojojumo yen awon aja abale breaking news lori shirishi bakona exclusive one lapa abibi le ti le gbo ele ite ti le mo bo se nlo loruko lootu eto yi ti o yi pada otun baba Babatunde omo Olawuwo Alex Ferguson ni agun ta so lu okunrin ogun bakona Shola re o the mega child alaye lo lowo button mi ti o je ke ma gbadun mi yen fun ti tashale yi be se n gba wa n ko anfani nbe lati wo wa iyen lori ikanni banidore e ala anfani lati pade iyen lapa be mo nbo wa iyen lapa be yen bakona cashier *347*1004*1# yen le ma fi gbori wole sikiru ayin de oju itere loruko tite mi omo ma akiti kori ni gboro ode ohun akiti kori wa o to di pe ma wonu iroyin lo nisan e ma gbagbe wi pe baba nso nipa cashier promo yen o n lo lowo o iyen play 3 get 30 ticket play 3 get 30 ticket tori pe mo ja gbokun si nbe awon eyan tun gbenu si cashport yen ni asale mo pe lataaro na lati ha millions of naira ati ha fa awon eyan lori sirisi oni 1 million oni 500,000 oni 250 oni 150 oni 100 bawo eyan se ngba opon yen lati aro niyan to fi ma asale na ni awon eyan ma tun lanfani lati gba tori pe 100 million naira o nla piyamo iyen fun yin awon osu baba ba eleyi ta wa yi kiri atayo kujo ma ba emi ati be lo tun se ma je lasale ti ni o awon eyan ma tun lanfani lati gbenu si *347*1004*1# abi ke gba oju opo ti taye lukara wole iyen www.cashier.ng etun lanfani lati ba be yen wole www.kashe.ng anfani nbe lati ba be yen wole bi nkan se je niyan awon figagbaga e je n kokko gba bi awon figagbaga eleyi tun ti waye iyen baba nso nipa idije ti UEFA Nations League o ti lanfani lati waye lale yi o de ti tenubodo oju awon kan ti baje bakana awon kan si duro dede na tori pe baba nso nipa idije ti UEFA Nations League orilede Montenegro lo pa Latvia mole pelu ami ayo meji seyo kan bakana orilede ti Cyprus o lanfani lati fi aje Armenia pelu ami ayo meji sodo Faroe Island ohun ati orilede ti Slovakia ami ayo kokan ni won jo gba wole ara won Moldova o lo pa Kazakhstan mole pelu ami ayo meji seyo kan orilede Poland won di eruya won di orilede ti Romania ni pelu ami ayo mefa sodo ami ayo mefa sodo ni ebade orilede ti Bosnia and Herzegovina ohun ati orilede ti Sweden ami ayo kokan ni won jo gba wole ara won nigbati orilede ti Northern Ireland won lo pa Ukraine mole pelu ami ayo meta sodo Hungary na fi aje orilede Georgia ami ayo kan sodo lo bade Belgium won yeye orilede Turkey pelu ami ayo meta sodo iwo oju mi oju o yen laarin orilede France ati orilede Italy ami ayo kokan oni won gba wole ara won bo ti e je pe nigbeyin gbeyin orilede France won gba red card o baba nso nipa Upamecano ohun lo gba red card yen fun ikọ agba oje torilede France e ja ko lori owo yen ki n wonu iroyin lo nisan amo ki n to ma lo idije NPFL baba nso nipa idije league agba oje ile wa yo ma tesiwaju ni ola ode yi yo ma tesiwaju lola o bo ba tun di ojo osimi yen ni ojo Sunday yo tun ma lanfani lati waye amo lola ode yi Kano Pillars oni o ma gbalejo iko ti Sporting Lagos bo ba wa di ojo osimi ojo Sunday Bende Insurance ohun ati ko Barao FC ni Doma United ati ko Wari Wolf Enugu Rangers o ma gbalejo iko ti Plateau United Inter Lagos ohun ati ko ti Katsina United ni Bakana Kwara United o ma gbalejo iko ti Rangers Bees. Niger Tornadoes won ati ko ti Count Calivani. Rivers United ati ko ti Ikorodu City. Iko ti Shooting Stars ni papa asiri Adamas igba ni won ti ma gbalejo iko ti Nasarawa United. E bi nkan se je niyan o. Ba ba nso nipa ifigagbaga ninu dije league agba oje ile wa gbogbo fese won se yen moje agbokun si nbe ago merin ni o ma waye ati ti o waye lola atawon ti o waye ni ojo osimi ojo sunday ti mo ka fun yin yen ojo osimi iyen ni ojo sunday oni o ma lanfa ni lati waye ni de ago merin ago merin ni awon figagbaga yo waye bi nkan se je niyan o ya papapa o de orilede ti Bosnia and Herzegovina ba ba nso nipa orilede moni gbagbe to je agbabolu omo bibi orilede ba ba nso nipa agbabolu nigba kan ri yen ninu ko ti Manchester City o nsise riju re lowo yen ninu ko ti Shaq Ofor o gba ifigagbaga ifigagbaga kan eleyi ti o gba kan ifun orilede re o gba ni asale yi le to de je pe o gba o dagbere yen fun national team ba ba nso nipa Edin Dzeko o gba ifese won se toni o ye o tori pe ogoro awon ololufe yen ni orilede Bosnia oni won jade le ti won de wo aso gba ballu re ati number eleyi to wa yen number 11 oni won wo o ogoro awon ololufe won ye Edin Dzeko wo ye si o ba ba nso nipa Dzeko o ti pe omo 40 odun gerege iyen 40 years of age o gba ifese won se ile tun lo bi 152 game on lo gba fun orilede re o iyen Bosnia 152 game lo lanfani lati gba fun won bakan na o mi awon ile tun le ni meta le ni 70 iyen 73 goals oni Edin Dzeko on logo iyen fun orilede re o ti gba last match e iyen fun orilede ti Bosnia ntia anta anso niyan o kaluku oni ko pon ti e le beyin kan ba ndite teyin ye ya gba ballu ti orilede ti Bosnia and Herzegovina awon ni won pon agba ballu ti won awon ni won pon leyi e wo pon le won ye si o o nsango tojo ti o tapa ni ko tabuku sango o tabuku are ni bi nkan se je niyan lapa be yen o ya papapa e ja sun si owo waju ka sun sowo waju tori pe orilede Spain inu ko agba oje torilede Spain leyin ti agbowo waju won iyen ba ba nso nipa Ferran Torres to ti ni ifarapa o ti ni farapa o ifigagbaga meji to ku eleyi ti orilede Spain o lanfani lati gba ko to di pe international break yo tenu budu ifigagbaga mejeji yen ifigagbaga mejeji yen Ferran Torres o ni lanfani lati kopa idire ti won fi pe agbowo waju yen ninu kan ti Real Madrid iyen ba ba nso nipa Carlos SP won ti ranse pe agbabolu yi wa si pago ti Spain won ti pe wa si camp le to je yi pe oun lo sun kan oun lo pon sun kan bayi te ba n gbo ta lo kan emi lo kan Carlos SP won ti pe iyen si inu ko agba oje ti torilede Spain bi nkan se je niyan ifigagbaga eleyi ti o ma waye lola lola koju orilede ti Czech Republic bo ba de tun di ojo Tuesday yen ni ojo Osegun to nbo October 6 niyan yo tun ma lanfani lati wa ni ori papa bi oluko ni bo ba lu won ti pe Carlos SP pada won ti pe si inu ko agba oje ti torilede Spain bi nkan se je niyan akoroyin kan omo bibi orilede Portugal o ti ja odi mimo iyen ba ba nso nipa Nuno Love o ti ja odi mimo yi pe se ri gbogbo nkan to nsele iyen ninu ko agba oje ti orilede Portugal yen papa julo lori oro ti CR7 iyen ba ba nso nipa Christian Cristiano Ronaldo o ni pe gbogbo n to fa wuye wuye yi o ni oluko ni iyen ba ba nso nipa George Jesus o lohun lo fa tori pe ni kete ti idije ife eye agbaye ile to tenubodo e darapo mo wa lori ikanni banidore ti Facebook temi at sikiruayinde oju itere at sikiruayinde oju itere yen lori ikanni banidore ti Facebook temi gangan ma lanfa ni lati ma gbo wa lati ma wo wa kitikiti gbogbo bi kini ohun bo se nlo iyen ni yara agbara nbi okay oja o di mimo iyen ba ba nso nipa koro iyen ninu lose omo bibi orilede Portugal yen oni ni kete eleyi ti idije ife eye agbaye to pari oni Cristiano Ronaldo lo ti ni lokan to de ti ni lokan lati kede pe nibi ti nkan de duro yi ohun o dagbere iyen fun iko agba je ti torilede ti Portugal pe eyi to nse yi o to oni sugbon ba ba nso nipa oluko ni iyen jo Jesus omo odun meji le ni 70 yen iyen 72 years of age oni oluko ni n lo pinu lati gbera o de lo ba Cristiano Ronaldo o gbe eni to je oga agba iyen fun ajo ti ele to nse ko kari ball alafese gba lorilede Portugal won jo gbera won leyin ni lo ba Cristiano Ronaldo wi pe alaye matan re o asiko ti to lati feyinti iyen fun orilede re a si nilo re o ni awon ni won lo ba soropo ko to wa di pe Cristiano Ronaldo gba yi pe oda e tun gbe nti mo mo je e tun gbe de niyan to ba ti je pe bo se je na niyan ohun tun se tan o lati yi ipinu ohun pada bo ti e je wi pe ohun ti pinu lati feyin ti iyen fun national team sugbon gege be se soro e be yin re baba Jesus iru iyen atun gbodo ba iyen soro po ke iyen so po ohun igba o ni di niyan ti Cristiano Ronaldo se gba yi pe ohun o feyin ti mo ohun o si mo soju orilede o bi nkan se je niyan o ni Cristiano Ronaldo ti pinu lati quit national team lati retire oluko ni ohun lo gba moran wi pe ko mo ti lo amo ni gbeyin gbeyin ohun a toluko ni na ni won jo ni isoro iyen lori oro lori ikanni banidore Facebook e seun gan ni o fun so ade tona mo gaje sport e seun gan ni te wa nbe yen tori ti wa bakan na mukadam ibrahim aji safe e seun gan ni o abiodun oye lade the king of gentle boys e seun gan ni te wa nbe yen tori ti wa ramon are singun gbogbo yin pata mo dupe fun o adelakun said olawale seun gan ni o aran ni yaya ara wa ni lati ilu seyin aran ni yaya iseyin mo badan ni seun gan ni te wa nbe yen tori ti wa okay mo si wa lori oro ti Cristiano Ronaldo tori pe ajo ele to nse kukari ball alafese gba iyen lorilede Portugal ta ba nso nipa Portuguese FA won ti n pe ipade alaafia won ti n pe amo ipade alaafia o pelu Cristiano Ronaldo ati eni to je oluko ni iyen oluko ni fun iko agba oje ti torilede Portugal ta ba nso nipa George Jesus won ti n pe ipade alaafia papo bayi ijo ti yo kan waye ni ati mo bi won se fe se ati bi ibi ti o ti waye o ni ati mo papa julo leyin ti won ba gba ifese won se eleyi tun ku iyen ni ojo osimi iyen ni ojo Sunday ton ba gba ifese won se tan tori pe gege bi oluko ni se so si waju pe bo won o ba ti e so nkankan iyen lori oro Cristiano Ronaldo bo won ba ti e tun ni nkankan to n fe so awon ti e kokko gba ifese won se iyen ti tojo isimi ojo Sunday tan ba won ba wa gba ifese won se to ku yi gbogbo n te ba fe bi ohun lere oni e wa bi ohun amo ni bayi gege bi iroyin se fi lede gege bi iroyin se n temi lowo lapa bi ajo to n se kukari ball alafese gba iyen lorilede Portugal won pe ipade alálàáfíà láàrin Cristiano Ronaldo olùkọ́ni àti àwọn ìgbìmọ̀ rẹ̀ pẹ̀lú àjọ ti FA wọn pe ìpàdé alálàáfíà ọpẹyẹmí alẹ́sìnlọ́yẹ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ Facebook ẹ ṣeun gan ni o àrán ni yáyá ẹ ṣeun gan ni tẹ wà ń bẹ̀ yẹn torí tiwa *347**1004**#*347**1004#. Tàlẹ́ni tó máa ní owó ìyẹn fún ti tàṣálẹ̀ ìtàlẹ́ni tó máa wà ìyẹn ní ojú òpó yẹn nọ́mbọ̀ òun wọ́n ń rélura wọn ìyẹn fún ti tàṣálẹ̀ àmọ́ ojú òpó yẹn ó tọ́ lálẹ̀ yìí o ojú òpó yẹn tọ̀ *347*1004#. Àbí kẹ́ ẹ gba ojú òpó ti ayélukára wọlé ìyẹn www.cash.ng ẹ̀tún láǹfààní láti bábẹ̀ yẹn wọlé. Jordan Pickford ìyẹn aṣọ́lé fún ikọ̀ ti Everton ọmọ bíbí ti ilẹ̀ gẹ̀ẹ́sì yẹn ó ti jẹ́ òdì mímọ̀ ìyẹn nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan eléyìí tí àwọn oníròyìn tí wọ́n ṣe fún un wípé alàgbà níbi tí nǹkan dé dúró yìí ìfigagbága bíi méjì ó ní ilẹ̀ gẹ̀ẹ́sì bàbá ń sọ nípa ikọ̀ ti the three lion ìfigagbága méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti gbá báyìí léyìí tó jẹ́ wípé ẹ̀yin kọ́ ni ayò aṣọ́lé ìyẹn nínú ikọ̀ ti Leeds United bàbá ń sọ nípa Trafford ó ní olùkọ́ ni Thomas Tuchel pé òun ló ń lò báyìí gẹ́gẹ́ bí aṣọ́lé wọ́n gbé ẹ̀yìn sí bench ó ní àwọn oníròyìn ìbílẹ̀ rè pé kí ni tẹ́ ẹ lè sọ sí ó ní kí ni tí òun fẹ́ sọ ó ní àmọ́ láti wà ní bench láti jókòó létí pápá ó ṣe àjòjì sóun nítòótọ́ ká mọ́ parọ́ ó ní ṣùgbọ́n ṣe mọ nǹkan tó fi òun ní ọkàn balẹ̀ tóun fi wò pé anyway ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ní ni pé olùkọ́ ni ó pe òun ní òun kan tí àwọn dẹ̀ jọ jókòó wọ́nà wọ̀n ó dẹ̀ bá òun sọ̀rọ̀ ìwúrí ó sọ ìdí eléyìí tóun ó ṣe wà ní bench tí wọn ó ṣe lo Trafford ó ló jẹ́ kó di mímọ̀ fún un pé fún ìdí kan àbí kejì tó dẹ̀ analyze gbogbo àwọn ìdí yẹn náà fún un pé ẹni tó ṣẹlẹ̀ ìgbàṣegbà àwòṣàwò ohun tó ṣẹlẹ̀ léléyìí o ó ní nígbẹ̀yìngbẹ́yìn gbogbo àwọn excuse tó mú wá yẹn ó lóun fara mọ́ lóòótọ́ ó ní ń ló ṣe àjòjì sóun kò mọ́ra kí ilẹ̀ gẹ̀ẹ́sì ó mọ gbá ìfẹsẹ̀wọnsẹ̀ kóhun ó mọ̀ sí ní ojúlé torí pé bá a bá ń sọ nípa Jordan Pickford ìyẹn aṣọ́lé fún ilẹ̀ gẹ̀ẹ́sì nínú ikọ̀ ti Everton yẹn ó fi ìtàn balẹ̀ ó ní ó náà wà lára àwọn aṣọ́lé eléyìí tó fi ìtàn balẹ̀ torí pé ó ti ṣọ́lé fún ilẹ̀ gẹ̀ẹ́sì ìyẹn ní ìgbà ọgbọ̀n léraléra tó jẹ́ wípé tí ò tiẹ̀ míì sí máàchì kankan rárá 30 game consecutively òun ló fi wà ní ojú pò léyìí tó jẹ́ wípé aṣọ́lé ó fi ìtàn balẹ̀ kò wọ́pọ̀ nínú àwọn aṣọ́lé eléyìí tó ní àkọsílẹ̀ òun náà ti darapọ̀ mọ́ ojú ó di mímọ̀ fáwọn oníròyìn lọ́rọ̀ kan wípé ó ṣàjòjì sóun o àmọ́ torí àlàyé eléyìí tí olùkọ́ ni ikọ̀ ti the three lion àlàyé tó ṣe ìyẹn lórí ọ̀rọ̀ ó ní ló jẹ́ kí ọkàn òun balẹ̀ wípé kò ní í séwu ẹ ṣeun gan ni o ọpẹyẹmí alẹ́sìnlọ́yẹ ramon arẹ́ṣingun bákan náà adé ìfẹ́ àwọn tiwa nìyẹn o láti amúlòkọ ẹ ṣeun gan ni tẹ́ ẹ wà ń bẹ̀ yẹn torí tiwa ó yá pápápá ẹjẹ́ àtúnsún sọ́wọ́ iwájú *347*1004#*347*1004#. Ẹ má gbàgbé pé promo yẹn ìyẹn play 3 get 30 ticket ìyẹn náà láǹfààní láti máa lọ lọ́wọ́ promo yẹn wà ń bẹ̀ o play 3 get 30 ticket promo yẹn náà ń lọ *347*1004#. *#. Bí nkan ṣe jẹ́ nìyẹn. Ó di ilẹ̀ Gẹ̀ẹ́sì. Mo ti balẹ̀ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì o. Nínú kọtí Manchester City, gẹ́gẹ́ bí awuyewuye, eléyìí tó ń lọ, ìyẹn lórí ẹ̀sùn eléyìí tí wọ́n kà sí kọ Manchester City lẹ́sẹ̀ eléyìí tí ilé ẹjọ́ dẹ̀jọ́ di mímọ̀ bá bá ń sọ nípa tribunal kan yẹn nílùú London ti jẹ́ ó di mímọ̀ yìí pé ikọ̀ Manchester City wọ́n jẹ̀bi ẹ̀sùn eléyìí tí wọ́n fi kẹ̀ wọ́n o nínú ẹ̀sùn tó ń lọ bíi 115 charges 114 kò ní wọ́n sọ wípé ikọ̀ Manchester City jẹ̀bi ìyẹn gangan kọ́ ni ìròyìn ìròyìn bẹ̀rẹ̀ bá bá ń sọ nípa United Arab Emirates UAE ìjọba wọ́n ti kéde o wọ́n ti ké gbàjarì ìyẹn ṣe ti ìjọba ti ilẹ̀ gẹ̀ẹ́sì bàbá ń sọ nípa ti àgbọn ti British lápapọ̀ wọ́n ti ké gbàjarì sí ìjọba wọn wípé ntẹ́ ẹ fẹ́ ṣe fún ikọ̀ ti Manchester City ntẹ́ ẹ fẹ́ ṣe ṣe ẹ rántí ẹ rò dáadáa kẹ́ ẹ tó ṣe o torí pé ó ṣeé ṣe kó affect ìyẹn ní ọjọ́ iwájú. Láti wá tún dókòwò ìyẹn ní àgbọn ti British láti United Arab Emirates ẹ rò pé yóò dẹ̀ rọrùn látún ti wá dókòwò ìyẹn lọ́dọ̀ yín bẹ̀yẹ̀ àìtí kóòtù bọ̀ kásọ̀ rẹ o United Arab Emirates ìyẹn UAE ni wọ́n ń jẹ́ kó yí àgbọn ti British bẹ́ẹ̀ wípé bẹ́ẹ̀ bá kan ìyàmọ́yà fún ikọ̀ ti Manchester City tẹ́ ẹ dẹ̀ mọ̀ wípé àwọn ará agbọn ọ̀dọ̀ àwọn ni wọ́n ni ikọ̀ Manchester City lọ́wọ́ yìí tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ fi gbèsè kún gbèsè wọn tẹ́ ẹ sanction wọn lóríṣiríṣi yóò di ìbáṣepọ̀ lórí okòwò ìyẹn ní ọjọ́ iwájú pẹ̀lú àgbọn ti British wọn ni yóò di lọ́wọ́ wọn jẹ́ kó di mímọ̀ bẹ́ẹ̀ ìyẹn fún ìjọba ti ilẹ̀ ti British bí nǹkan ṣe jẹ́ nìyẹn bákan náà àjọ eléyìí tó ń ṣe kùkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn ní ilẹ̀ gẹ̀ẹ́sì wọ́n tún jẹ́ ó di mímọ̀ yìí pé bàbá ní parọ́ ikọ̀ Manchester City wọ́n ti ba nǹkan jẹ́ gan o mọ́ ìdíje ti EPL lára ìyẹn nílẹ̀ gẹ̀ẹ́sì fún di èyí nǹkan míì tó ń bẹ táwọn tún máa wú jáde táwọn ó kàn mọ́ charges ikọ̀ ti Manchester City wọ́n jẹ́ kó di mímọ̀ bẹ́ẹ̀ England FA àwọn náà jẹ́ ó di mímọ̀ bẹ́ẹ̀ wípé ẹ mọ̀ lọ rò pé bóyá ojú àánú kan bẹ̀ kò ní sójú àánú pẹ̀lú bíi tí nǹkan lọ yìí torí pé wọ́n ti ba ọmọlúàbí eléyìí tí ìdíje ti EPL tó gbé lọ́wọ́ wọ́n ti fàbùkù kan ọmọlúàbí wọn bí nǹkan ṣe jẹ́ nìyẹn Ayinde Ahmed lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ẹ ṣeun gan ni Ọpẹyẹmí Alẹ́ṣinlọ́yẹ ẹ ṣeun gan ni tẹ wà ń bẹ̀ yẹn torí tiwa excellence Tèmítọ́pẹ́ gbogbo yín pátá mo kí o adé ìfẹ́ ìyẹn láti amúlòkun ẹ ṣeun gan ni o tẹ wà ń bẹ̀ yẹn torí tiwa ẹ lọ sí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook tèmi ẹ darapọ̀ mọ́ wa @sikiru ayinde ojú ìtèrè àwọn tiwa ti wà ń bẹ̀ ó dinú kọ ti Arsenal bá ń sọ nípa agbọ́wọ́ ẹ̀gbẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Greece yẹn eléyìí ti ikọ̀ Arsenal tí wọ́n ṣẹ̀ gbé ó ti ní ìfarapa òyẹn ní international break yìí ó ti ní ìfarapa ìfigagbága eléyìí ti orílẹ̀-èdè Greece gbá pẹ̀lú orílẹ̀-èdè Netherlands àmì ayò méjì ni wọ́n jọ gbá wọlé ara wọn nínú ìfarapa yìí ó ní nínú ìfigagbága yìí ó ní Christo Tsoulis ló ti ní ìfarapa o léyìí tó dẹ̀ jẹ́ pé pẹ̀lú àyẹ̀wò eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́ báyìí Muritala tóbi lọ́ba ẹ ṣeun gan ni o up chelsea nínú àyẹ̀wò eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ìfarapa tó ní hamstring injury ni léyìí tí ìròyìn jẹ́ ó di mímọ̀ yìí pé yóò gbà tó ọ̀sẹ̀ bíi 2-3 kó tó lè di pé ara rẹ̀ ó padà bọ́ sípò àmọ́ yóò mọ tẹkọ̀ létí gba ilẹ̀ gẹ̀ẹ́sì lọ pàápàá jùlọ sí inú kan ti Arsenal lọ́la léyìí tó dẹ̀ jẹ́ pé wọ́n ó tún tún àyẹ̀wò ṣe àmọ́ tó bá ṣeé ṣe tó jẹ́ wípé ọ̀sẹ̀ mẹ́ta náà ni ó padà gba Christo Tsoulis a jẹ́ pé ìfigagbága bíi mẹ́rin ò ní ó mọ pàdánù fún ikọ̀ Arsenal nìyẹn ìfigagbága tí wọ́n gbà kojú kọ ti Leeds United bi international break ba ti tenubodo bakan na koju ko ti Northern Forest ninu DJ ti UEFA Champions League o se se ko padanu ifigagbega koju ko ti Lille ati ko ti Bayern Munich up Arsenal Olorun mo je nkan si okoko ta leni to lowo iyen fun ti tasale ta leni to lowo yen ta leni to ni owo iyen fun tasale ta leni to ni owo yen 50,000 naira 50,000 naira 50,000 naira ta leni to ma lowo yen eh number on kolura won okay 0811 lo bere number 0811 only first four digit number to bere bakan 0700778 o lo lanfani lati pari e ta leni to ni owo iye fun ti tasale ko to di pe a ma fi eyi se lo okay she number won ti rin olami lekan adileke e seun gan ni o te wa nbe yen tori ti wa mayo wa olugbile e seun gan ni o adife hello e ka le oruko yin ati bi te tin soro lati ikoni splash fm ni
1: toyin
0: oruko
1: mi toyin kolase
0: lati new garage ba ba so nipa cash e se ti jeri
1: mi o che play refresh and ma play
0: yen lale oda to ode ti mu yes na 50,000 naira leje 50,000 naira leje customer care ma pe yin won a pe yin won a gba awon details yin bo yen o se wole won a je odi mimo fun yin bi nkan se je niyan oda okay bi nkan se je niyan o Victor Yokores en ti mo fi wole lekan yen ifigagbaga meteta ile to ti lanfani lati gba fun orilede Sweden lo ti mi awon tori pe ifigagbaga to waye lasale iyen koju orilede ti Bosnia o lanfani lati mi awon kan ifigagbaga meta awon meta iyen tumo si pe toro ti gba ifigagbaga marun bayi fun ko Arsenal ko ni go involvement ko ti ati go at assist o ko ni kankan le to tumo si pe Victor Yokores yen lorilede Sweden yato si Victor Yokores yen ti inu nkan ti Arsenal ya be ri ojo ore oluwa segun e seun gan ni te wa nbe yen tori ti wa olami lekan adeleke e seun gan ni o lapa bibi nla ti ma se wele yen fun ti tasale yi loruko olotu eto yi otun ba baba tun di omo lawo Alex Ferguson bakan na sola re odi mega chai lo je ke gbadun mi yen lapo odo ti yin be yen oluwa femi willes ajo wa ni lapa bibi ka mo dagbere sikirwayinde oju itere loruko titemi titi ojo osimi ta tun mo pade ni ikan ni lajilu lagu meji laire ata pelu bukun la fi pade o dabo
2: awa tin splash fm la wa fe ma bo splash fm o wa fe ma bo
3: splash 105.5 fm the integrity station
4: splash fm 105.5

0: ẹjọ́kọ̀ gbèsìgì wọn lè rẹ́dọ̀ ẹni tí wọ́n ń pè ní fibroid ni kò lè wà nínú kọ́ mọ́ tó ń dúró ń bẹ̀ bẹ́ẹ̀ bá yẹ̀wò dáadáa níbi iwájú ẹ̀ tó ṣe kọ́kọ́ báyìí ẹ rí pọ́ dàbí òkúta àwọn àlejò tí máa bó nílé du nílẹ̀ ń wò yìí àwọn tí wọ́n bá ráàánú gbà nìkan ni wọ́n máa rí bí operation lẹ̀ ń wò ó ṣé wàá mọ tó burú nu operation tó o bá sọ operation tán ó tún lè lọ di mẹ́ta àmọ́yé obìnrin ni kíní burúkú ti ran lọ sọ́run àsáǹtì ọ sọ ma aláṣọdélé kì í sà níta ẹ̀ ń wò yìí ọ fà burúkú ni tó bá bẹ̀rẹ̀ yọ ọmọ mi ń bọ̀ bá yá yọ ọmọ dàgbà á wá gba gbogbo ilé ọmọ gbogbo ọmọ tó bá fẹ́ wá bẹ̀ á ní bo kì í ṣèwọ ẹ̀jẹ̀ dídì ni má jẹ̀mú burúkú ni bọ ayé ọbẹ̀ ni pé fúnra wọn ni wọn gbẹ̀bí ẹ ọlọ́run nìyẹn ta ló ṣe léyìí n ti jésù nìkan lè ṣe nìyẹn ọmọ yín wá ń kọ́
1: ó ti lọ skul báyìí
0: ó ti lọ skul ọmọ ọdún mélòó ni
1: 35
0: ọmọ mélòó ló ti bí ẹ má sunkún ta àsìkò tó fẹ́ bímọ pẹ́ ẹ má máa dúpẹ́ ṣé last born yín ni
1: first born
0: ó ní first born yín
1: ọmọ jáde tán ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bá dé lẹ̀jẹ̀ bá yà ta ni ń pè ọmọ mi ni ẹ mọ̀ pé jésù mo ní mọ̀ dìde o ó lóun náà mo òun ò ní dìde mo bá ní ọmọ lọ bá sáré ra ẹ̀kọ́ mo bá mú àna yìí tí n tòkú àna tí n lè tòkú.
0: ẹ tún fi fọkọ ẹ tún fà àna yìí tí n fọkọ.
1: ọlọ́run mi ọmọdé ni mi bàbá jẹ́kọ́ adáríjẹwé.
0: bàbá jẹ́kọ́ sọmọ yín wá jẹ́.
1: ọmọ ọmọ pọpẹ.
0: lẹ́yìn wo mú ẹ̀kọ́
1: tó. ọmọ tán àfi bí pèèyàn sí tápù tí omi wá tán lẹ́nu tápù ẹjọ́ bá ṣe sororo mọ́.
0: màá bá yín ya ayọ̀ ọmọ. Nice. Kò sí ogun tí Jésù ò lè ṣe. Ìkan lọ gbọ́ yẹn. Ẹjẹ́ máa lọ. Ẹjẹ́ ń lọ sórí Facebook. Ní aago mẹ́fà àbọ̀ ẹ pàdé Jésù ní ayé mi. Tó bá di aago mẹ́fà àbọ̀ lórí YouTube ẹ pàdé Jésù. Láàárọ̀ kùtùkùtù lọ́la ní aago mẹ́fà àbọ̀ wàá fojú kàn mí live neat and direct. Ọdẹ́kúnlé Epaphras wòlíì lórí afẹ́fẹ́ orí mi kàn lọ sí Ọdẹ́kúnlé Epaphras wà lórí Facebook wà lórí YouTube ẹ follow mi. Aago mẹ́fà àbọ̀ 6:30 ẹ̀yin wo lẹ fẹ́ sun ọrẹ májẹ̀mú yín tàbó ní ìdá mẹ́wàá òní ni ọjọ́ kejì a ṣẹ̀ṣẹ̀ sídìí ọrẹ májẹ̀mú ni ó bẹ̀rẹ̀ láti 2000 lọ sókè gbogbo ẹni tó bá fẹ́ sun ọrẹ májẹ̀mú ẹ mú jáde gbogbo àwọn tó ń fi ọrẹ májẹ̀mú support program gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń wọnú májẹ̀mú pẹ̀lú ọlọ́run pẹ̀lú ọrẹ májẹ̀mú yín ò ní wálẹ̀ o kò ní pẹ́ kò ní jìnà ò ní testimony. In the name of Jesus Christ. Account number 30 in 2017. 42-90-47. 2017. 42-90-47. Comfort Life Mission International. First Bank in here. Bi oba lo yen lo eleyi 1966. 36-38-73. 1966. 36-38. 73 Access Bank Comfort Life Mission International ni eno gbe jade gbogbo eyin omo Olorun ti won bi loni ojo keje osu kewa abeyin te mark wedding anniversary yin loni ojo keje osu kewa oni ibosi ojo Friday mo nawo mi soke aye oni mu o ipa aye oni ka o wa wo bo se mark birthday re wa ma dance o si ri owo saye e ri owo logba emi ri o wa gun igbeyawo yin oni baje. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Nigeria, Boro Oluwa. Ogonio, pada bi agbara ogo re wo. In the name of Jesus. Enikan mo fe share testimony mi ejo loud ejo neat. Lori number 080-88-71-65-66. 080-88-71-65-66. Send the message in. You are blessed. It is well with you.